fẹ́ àfijú rédíò àfẹ́dẹ́fẹ́ yọ. Àpàtẹ èdè ọkú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àfi ní wọn ara wọn. Nílé iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèdè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ ìjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ogun tó bá gbọ́ bó ṣe haúsá labá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó. Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fi pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé fún lọ́yẹ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì jìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Vamos, Deus!

I'm going to go to the hospital.

kẹ̀kẹ́ àwọn mìíràn gbẹ́kẹ̀lé ẹ̀sìn ṣùgbọ́n àwa gbẹ́kẹ̀lé orúkọ olúwa níbi tí ìṣẹ́gun wà níbi tí ìdáǹdó wà níbi tí ìyó wà níbi tí ìbùkún ń gbé òun lọ́wọ́ ẹni tí ire ń sùn ọba àwọn ọba níbi tí ìgbẹ́kẹ̀lé wà tí kò sí ìjákulẹ̀ ńbẹ̀ rárárá níbi tí ìbànújẹ́ ti pòórá níbi tí wọ́n ti ń fi ayọ̀ dípò ìbànújẹ́ níbi tí olórí burúkú ti ń di oríire níbi tí orúkọ rẹ ti ń wòsàn níbi tí ìgbàlà wà níbi tí ìgbésókè wà níbi tí ìgbédìde wà níbi tí ìrànlọ́wọ́ látòkè wá tí ẹnikẹ́ni ò lè dádúró wà níbi tí ìyẹ̀kùn ìbùkún àìtàṣe ń gbé níbi tí àlàáfíà tí kìí ṣe bí ayé fi fúnni ń gbé níbi tí a ti ń gbà láì ní làálàá nímú níbi tí ìfọ̀kànbalẹ̀ aláìdíyelé tó wà níbi tí ọrọ̀ ń gbé orúkọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ẹni bá gbẹ́kẹ̀lé ojú kò lè ti láéláé ẹ káàárọ̀ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ oyin lógólógó orí afẹ́fẹ́ bump fm netu dọ̀tínàlẹ̀ lẹ́tí ń bọ̀ wá àgbápá ó ṣe é gbé agbẹ́sẹ̀ ó ṣe é gbé nítorí pé ọlọ́run ní ìgbẹ́kẹ̀lé wa ọ̀sẹ̀ tó kọjá akélala báyìí ọlọ́run sì tún lù mọ́ ntẹ̀ wípé kó máa tẹ̀síwájú ìyẹn tó fi ń gbọ́ mi láàárọ̀ yìí olúwa ẹ ṣeun àánú ń dún láéláé orí ayé wa gbogbo àwọn ojú ẹ̀rọ ti dún wámúwám fún kí àdìsá ẹ̀jìnlẹ̀ abáyọ̀ lè jìnlẹ̀ adésínà rájò olúyege olúmáìtì gbogbo wa ti pé mi ti pé o sẹ́ńdì àyàn tún dé lórúkọ tèmi sẹ́ńdì ọbẹ̀ làwọn èèyàn ń pè mí kọ́ńkọ́rí pèdèpèdè dọ́gbọ́ àmọ́ ti ẹ̀dùn àbọ́lé bàbá tìdùnú lọ́mọ ẹ wò ó akú ìsinmi o mo kí wòlíì mo kí pásítọ̀ mo kí ajíhìnrere mo kí àwọn olùkọ́ mo kí àwọn àpọ́stọ́lì gbogbo mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ akú ìsinmi àní fi lè ṣàṣemọ́ orin ológun tẹ̀ síwájú bond fm 92.9.

0: kò nùkà nù ayé wa rẹpẹtẹ rẹpẹtẹ ní ohun tó pọ̀ tí o sì kàbí yanrìn òkun ni olúwa wọn padà lẹyìn wa o máa tẹsíwájú láyé wa nígbà yìí sọ nkankan ó ní ìpínlẹ̀ ẹsẹ̀ ọgbọ́n omi láti ní ọgbọ́n àti pẹ̀lú inú rẹ̀ gbogbo ní òye kí ní gbìyànjú àti sọ ẹgbẹ́ òyìnbó rẹ̀ ó ní wisdom is the principal thing. Therefore, get wisdom, and with all thy getting, get understanding.
1: When you pay, lay your long or belly to cook. Don't talk about no more long talk about that.
0: Ah, and you say, be a long to your long girl,
1: I don't get come better, Casey. You know, already. If I don't get better, but we just saw. So, for pay. Ọ̀rọ̀ mi ò gbúdọ̀ kúrò ní ẹnu rẹ̀ máa ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn àti ní òru lẹ́yìn eléyìí ìgbà ẹni ọ̀nà rẹ̀ yóò àjásí rere ọlọ́run sọ pé ká máa ń ka bíbélì o ọlọ́run sọ pé ká máa ń ka bíbélì àṣàrò ló pè ohun tó ń pè ní àṣàrò meditation ohun tó ń pè bẹ́ẹ̀ ó yàtọ̀ fún pé ká ka nǹkan à ń ka bíbélì à ń kọ sórí mi. A se asaro lori re bi a ba se asaro lori re igbe lati mo gbo oluwa pe ba di en to tayo ninu oro olorun o se asaro ni o o ni oro olorun fi je oto oto lojojumo be yan ba nka lasan o kan ka lasan ni iwa le ati ekun ya rita ati to de so si ni o bibi le so le lori opo so so kika niyan ti oluwa nile ati ekun re ngbo ba ka tan mo se asaro lenu pe ti oluwa nile ati ekun re yen gan o fun eni igbeya pe ile yi ti oluwa ni ati gbogbo tin gbe ninu re wa ma tesiwaju ninu re wa ma gbo orisirisi ohun eri gbe ngba ta ba be qualify esu a ma wi pe esu lagbara ko ni gbala kile ta ma so pe esu gbo o duro sinu are kereke ti eni ewo o kenu wo muwa mejele laaro yi sùgbọ́n jádọ̀dọ̀ mama olú rita àárín ọlá ó lè jọ fúlẹ́mù tágbọ̀n tí wọ́n ní fún wa

0: Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímú. Olùgbàlà tó wá sí ayé kí a ba lè ní iyì. Àwa gbé ọga yìí ológo fún ọjọ́ tí a mú arí lónìí. Bàbá gba ọpẹ́ wa o. Jésù ọ̀rọ̀ rẹ yìí, ó ń tọ́ ìṣiṣẹ́ wa nítorí pé a gbàgbọ́. A mọ̀ pé àmì ayọ̀ àti ìmọ́lẹ̀ Olúwa tan ìmọ́lẹ̀ rẹ yí wa ká. Gbogbo ọkàn tó wà nínú ìdè, Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ tú wọn sílẹ̀. Gbogbo àwọn tó ń fi àánú jẹ́ kán rí àánú gbà. Gbogbo ọkàn èyí tí àníyàn ayé tó dè ní ìgbèkùn, ẹ jẹ́ kí wọ́n gba ìtúsílẹ̀ o. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìmọ́lẹ̀ sínú òkùnkùn ayé. Gbogbàdúrà gbogbo òkùnkùn èyí tó gba àwọn èèyàn mọ́lẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ Olúwa, jẹ́ kí òkùnkùn ayé wọn kó di ìmọ́lẹ̀ o. Mo gbàdúrà lónìí wà á rí ọ̀nà àbáyọ. Ogun àlákàlà tó ń bá ọjà ọ̀run máa ba wí. Gbogbo ogun tí ń ja iṣẹ́ ọwọ́ rẹ tí ò jẹ́ kí ayé rẹ ní ìtumọ̀ ọ̀run gbẹ́sẹ̀ ni. Olúwa pàṣẹ fún Màríà àti àwọn èèyàn tó wà nígbà tí ó Lásàrò kú, ó ní kó yí òkúta náà kúrò. Ọ̀run yí kúrò. Mo gbàdúrà òkúta tó wà lórí ìṣerere rẹ, ọ̀run yí kúrò. Gba ìgbàlà rẹ lónìí. Orí ọ̀fẹ́ tó máa fi mọ Jésù, ọ̀run yọ̀ǹda fún ọ. Jésù Olúwa wa. Lónìí yìí a bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ǹjẹ́ ìwọ ọmọ Jésù tàbí ẹni tí Jésù ń ṣe? Do you know Jesus Christ or who is Jesus Christ? Can you describe who Jesus Christ is? Lónìí yìí wà á mọ Jésù. Kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wí Yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹta.
1: Iyì àìnípẹ̀kun náà ni èyí, kí wọn kí ó lè mọ̀ ọ́ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristì ẹni tí ìwọ rán.
0: Ọ̀pọ̀lọpọ̀ ní àkókò nígbà tí Jésù wà lé ayé, wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe. Wọ́n rí àwọn èrò tí Jésù ń rìn, bí Jésù ti jí òkú dìde. Wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ tí Jésù ń sọ, ṣùgbọ́n wọn ò mọ ẹni tí Jésù ń ṣe. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ tí ìránṣẹ́ kan ká pè ní Sakiu tó gbé orí igi sẹ́kúmẹ́rì nígbà tí ó gbọ́ pé Jésù ń kọjá ní Jẹ́ríkò. Ó fún wọn ẹni tí Jésù ń ṣe. Mo ní ìgbà tí Jésù débẹ̀, ẹ̀mí sọ fún Jésù ó pe Sakiu, ó ní kò sọ̀kalẹ̀ wá. Ó ní lónìí òun ni ìgbàlà wọlé rẹ. Orí ọ̀fẹ́ àti ẹ̀mí tí wà á fi mọ Jésù, Olúwa ni ọ̀nà fún ọ. Ọ̀pọ̀ sọ wípé ọmọ ìlú Násárẹ́tì òun ni Jésù ń ṣe. Ọ̀pọ̀ sọ wípé ọmọ Jósẹ́fù gbẹ́nàgbẹ́nà òun ni Jésù ń ṣe. Ọ̀pọ̀ sọ pé Jésù ọmọ Màríà. Wọ́n ò mọ̀ pé Jésù ń jẹ ọmọ Ọlọ́run. Wọ́n ò mọ̀ pé Jésù ló ní iyì ànípẹ̀kun lọ́wọ́. Òun ló lè fún ènìyàn ní iyì ànípẹ̀kun. Àwọn òtòsì, àwọn tí a kọ̀ sílẹ̀, àtàwọn aláìní rí Jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọn. Torí ó lọ káàkiri, ó ń ṣeré fún àwọn ènìyàn, ó ń jí òkú dìde, ó ń darí ẹsẹ̀ jẹ àwọn ènìyàn, ó ń wo amúkún sàn, afọ́jú ríran, iṣẹ́ àmàtíṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀. Àwọn nǹkan tí Jésù ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn Farisí àti Sadusi, wọ́n rí Jésù gẹ́gẹ́ bí ọ̀tá àti alátakò. Wọ́n ń lépa ẹ̀mí rẹ̀ láti pa. Ìbéèrè mi lónìí ni pé ìwọ tó ń gbọ́ mi jẹ́ ìwọ ọmọ ẹni tí Jésù ń ṣe. Jésù ń jẹ ọmọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí a rán wá sí ayé láti wá ṣe ìràpadà ayé. Bíbélì sọ fún wa ní Yohánù orí mẹ́ta ẹsẹ̀ kẹrìndínlógún pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún mi, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàá ṣègbé, ṣùgbọ́n kò lè ní ìyè ànípẹ̀kun. Ìyè ànípẹ̀kun náà sì ni èyí, kí wọ́n lè mọ̀ ọ́ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristì ọmọ Ọlọ́run ẹni tí ìwọ rán. Mo gbàdúrà ẹni tí ò bá ní ẹ̀mí kò lè mọ Jésù. Tó bíbè sọ pé ẹ̀mí ni Ọlọ́run fún àwọn tó bá sìn. Àwọn tó ń sìn wọ́n láti máa sìn ní ẹ̀mí àti lótítọ́. Ẹni tó bá wà nínú ara orúkọ Jésù fàpọ̀ nínú ìtumọ̀ nínú ayé rẹ̀. Ẹni tó ní ẹ̀mí ló lè mọ Jésù. Mo gbàdúrà ẹ̀mí tí wàá fi mọ Jésù ó bà lé ọ lónìí. Ní ìwé Fílípì orí mẹ́ta ẹsẹ̀ mẹ́wàá, Paul apọ́lù sọ wípé kí èmi kó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyá rẹ̀ nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀. Èrè ọ̀fẹ́ èyí tí Paul ní nìyẹn. Torí ó rí Jésù nínú ẹ̀mí nígbà tí Jésù ṣiṣẹ́ ìránṣẹ́ Paul sí níbẹ̀. Ṣùgbọ́n Jésù fi ara hàn. Mo ní bó ti ń lọ sí Dàmásíkù láti lọ ṣe níbini sí àwọn ènìyàn. Mo ní Jésù kọ sí iná farahàn nínú ayé rẹ̀. Ó ṣubú nígbà tó dojúbo rẹ̀. Ó wá gbóhùn kan pé Saul, Saul, èṣe tí ìwọ fi ń ṣe níbi sí mi? Ó níta ni ìwọ. o le mi ni Jesu eni ti won se ni ibinu si o lo mu ira ni fun lati tagba si egun lati gba yen won dari re si oda Anania Anania gbadura fun iye re si o wa mo eni ti Jesu si mo gbadura fun iwo to ngbo mi loni iye re ma si lati ni lo
2: amen
0: ori ofe lati mo eni ti Jesu se o ma ba le o
2: amen
0: eni ti agbi ti a ko da Jesu ore run ni eni to wa saye aloyun re ni pase ni mo o gbede aye lese eni ti ko mo ise ri o ndari je ise ni a olorun iya ni ni eni to fi olorun han ni ni a baba aye raye eni to fi ise olorun han awon eniyan o ti fi ara re gba iya fun gbogbo eniyan eni to segun iku eni ti iku ri to sa ti sada mi pada seyin eni ti awon oke to sa niwaju re eni ti a ku ni mesaya mesaya nla oba nla oba iya oba soju oku lasari dide on la pe ni Jesu o ni o si koruko re ni Emmanuel eyi to tumo si pe Olorun wa pelu wa bi o ba ti gba Jesu o ni Olorun o di agbara ni o si di asegun to ye le so pe awon to segun won segun nitori eje Jesu ati nitori oro Olorun mo si gba gba loni bi o ti gba gbo laye ri laye mo ni to se tele tele ri bi o ti gba gbo o ni ofe ti wa fi je ere nipa Jesu ti wa fi di asegun nipa Jesu Olorun yonda fun o asaya so wi pe nitori abi omo kan fun wa ijoba yo si wa ni ejita re oruko re a ma pe ni iyanu a ma pe ni oludamoran a ma pe ni olorun alagbara baba ayeraye omo alade alafia o jesu lo mu alafia wa saye e wo nigba ti jesu jinde to fe lo adura wo lo ngba to ba ti dodo awon apostle ani alafia ni fun yin o ni alafia ni mo fi fun yin oni ki se bi aye se nfi fun ni alafia jesu o mu ayo wonu aye awon eniyan mo se gbadura loruko jesu alafia jesu ama ba ogbe
2: amen
0: bi o ba fe mo jesu won lati gbadura jesu so oni to je fa awon eniyan ni John 14:6 to so pe emi ni ona otito ati iye oni ko se ni koni to le wa sodo baba bi ko se nipase mi o lo ona ta ma gba lo si ijoba orun paul apostle so fun anis apostle ori merin ese meji la wipe ko si igbala lodo elomiran tori ko si oruko miran ni ti a fi fun ninu eniyan ni ti a le fi gba wahala bi ko se oruko jesu oun lo le fun wa ni iye oun lo le fun wa ni igbala jesu je alabapin wa ninu ajo wa lo si ijoba olorun bi paul sọ fun awon eniyan wipe emi le se ohun gbogbo ninu kristi eni to fi agbara fun mi bi o ba mo afun alagbara lati segun afun alagbara lati dide afun alagbara lati tesiwaju bi o ba ti ni jesu ninu aye re o ni ri bakan na mo mo si gbadura agbara eyi ti wonu aye eniyan taye eniyan ni itumo o ma wonu aye re mo si gbadura fun loni bi o ti si okan re paya lati mo eni ti jesu nse lati gba sinu aye re bibeli ni o to awon ti re wa awon ti re ko gba iye awon to gba la fi agbara fun lati de omo olorun bi o ti gba jesu sinu aye re loni o gba agbara o o di omo olorun aye re oni ri bakan na mo wa ni ori wa si ni olorun loju jesu oluwa wa obere
3: jesu lana jesu lana jesu lana iye yi jesu lana jesu lana ara mi jesu lana jesu lana iye yi jesu lana
0: sese ale soji ninu ijowa ti a pe ni soji da ogun duro ni ojo Wednesday lati ago mefa si ago mewa lojo simi Sunday school ni ago mejo leyin re a bere sin ojo simi ni Royal Location Event Center ni Parafa ni Itoke Road ni ojo Thursday lati ago mewa si ago mejila a ni eto adura ta gbe kale ta pe ni wakati adura dudu gbogbo adura bi o ti darapọ mọ wa adura ma se iya ninu aye re ago mi ni 08037040488 ati 08097532100 mo gbadura iyanu ma tele oro re
2: amen
0: jesu oluwa wa
2: amen.
4: ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀. Èyí ló fà á tí ìjọ CNL Church of Zion International gbájúdú ẹsẹ̀ bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin. Aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ògúndúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá ló ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNL Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidun Estate Majidun Korobi. Kò síbẹ̀ tó bá bẹjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Talking Road ní Falapa. Níbi tí ó ti máa pàdé wòlíì awikòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrànṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ògùn ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 0803704488 0809753 2100. Ó yá ní wákàtí àdúrà dídùn.

0: wọlu ni won ni lade ode yin lo so wipe ah won ti sabewo si awon afara ele ti won ni o se se ki aburu ko sele si ele ti wa ni odun Lagos Badagry Expressway ohun to ba bo nbe a je gbo ti royin ba wa laaro
1: tun en to gbo wa ko bo fa po gbo fa be si fa ta lo fa ifa korede o won ta po toro awon egbo si lu kan ni ipile osun won ni lenu ko pe ko won ni tari owo sawon se to ko feyin ti lenu se ejoba mo ba ni rowo te npa tele ko to nkan won fi kun won ni sese oro ose gbogbo ko se be le nse awon ni ba wi a je gbo bro ibara
0: ni ipile Zamfara gomina ipile Zamfara na ni pe ah won ni to ba sise ma nkike ku ise to ba sin se ni ku ise ko ri ba nye to ba nsise na ri ba nje atokan ni won na won fi se osuba sada fun en to je alaga egbe na ni ipile ohun ni bi o se nse aye odun kejidi ni ogota very bawola a so bo ti se lo laaro
1: video ba lu o ero le won re lori gomina ti pile bonu ko fa so babaga na o mara sulu won na ti pe kan pe ipe pajo kan gbogbo ara yo godo gbe lori alabode o salabode ati to ron ti le card ipo agbodo sise papo pelu awon agbofuro
2: If I saw a girl, I don't know. I don't know if you have to ready you have to defend you. A ba de o ku fofo agbe de amo wi o to ba jora won la wa bi ara won ni le se radio ti wa awon eyan to dan to dale nu lo ni pede ife so wa po me jeje nana awon la pede kinu elede o kun to ba gbo bo sa u fa so ko ni sipa sipa yo awon lagba ni bi ka so didun lede igbo ọgbẹ́ ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde èyí ó pọ́nbélé níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbàdùn lọ́yẹ́dẹ́ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmì ìjìjì tó já síwájú oríṣiríṣi ìwà gbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọ́ lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀
3: ilẹ̀ dàńgbà kò sọ́jọ́ tá a jí tí ò rẹra o àìsówó lóde ọ̀rọ̀ kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ àrò jìnnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lóhùn àforítì ló lo ohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú ẹ pamọ́ṣẹ́ kí a jìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfara nílò ọjọ́ abára kọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ láàrún ìsún tẹ́lẹ́tẹ́lẹ́ ló máa ń dìbò ní àforítì díẹ̀díẹ̀ dágòkè o akẹ́kọ̀ọ́ ni ìwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ ìjọba ni ẹ́ ìgbéga o ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn elédùnrà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀ yìí ẹ jẹ́ ká ní ìfaradà fúnrara wa bond 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà lè gòkè àgbà
4: ìdí tí ìtọ́jú àyíká wọn pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrààlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojúrú lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí i pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àti sínú ìgbìnlẹ̀ wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ó ti ṣe gbogbo wa ni iléeṣẹ́ bond 92.9 fm ló mú kéde sétí ìgbọ̀nyìn

Bọ́láde ọba Rilwan Arẹ́lẹ́ Akíọlú Baba Fuad gbogbo torílẹ̀ tàlejò tí ń bẹ lẹ́kọ ni wọ́n ń jọ tí wọ́n ń yọ̀ tínú wa ń dùn torí ọlọ́dẹ ènìyàn nìkan mọ́lẹ̀ sọ pé ìgbà ọba Rilwan Arẹ́lẹ́ mú oṣù Ọlálé Akíọlú dìde sọ́hún lákòókò ọba Akíọlú ìlú Ìtúbà ìlú Ìtúbà.

parí wà nà rẹ̀ mú oṣù ọlá owó òkèèrè rárá àìmọye ọmọ tí ò rówó ilé ìwé san àìmọye ẹni ẹkẹ máyé ọpọlọpọ àwọn ènìyàn tí wọn wà nílé ìwòsàn mélòó ẹni tí ò rílé gbé tí ọba rí wà nà rẹ̀ mú oṣù ọlá lè ti ràn lọ́wọ́ èèyàn ò ní ṣe irú eléyìí ló má rí tẹ̀síwájú wà láàyè níjọ́ tó

0: APC ijide ti won si pe ipade na nibi ti ipade na lati ri opolopo won je olori ni ilu egbe oselu APC lati ilu Ibadan won wa nbe ti pe oyo na won wa nbe lai gbagbe awon olori olori ni won ni egbe na awon bi ogbe ni Mojid Adejare Bello won sa loruko won po sugbon ni kini pataki ti won fi pe ipade na bi pe eyi le ti won so wi pe awon olori ninu egbe yi ni ipinlo se mo pe eto idibo nbo ki lo sele kini wahala to nse to je pe ko wa si irepo isokan ninu egbe osudo bi pe o ma je se ka won le je anfani ka olubori ninu eto idibo na no wa yanana gbogbo oro na wi pe awon olori ninu egbe won ko ninu egbe oselu APC won ro wi pe awon le da gbogbo nkan se lo je pe loto ti won lo se lo nda se won wa pa awon sa to pa won ti sekan idi re to je pe o da pe nu oko pelu awon egbe oselu APC ni ipinlo osun gbogbo le lawon ti gbo sugbon ki nkan ba le jo bo ti yo ko lo enu re fun eto idibo lo ninu eto idibo na eyin gbogbo olori ati gbogbo eta pe lo nda se won wa pa awon sa to pa won ti segbe kan idi re to je pe o da mu oko pelu awon egbe oselu APC ni ipinlo osun won wa ni gbogbo le lawon ti gbo sugbon ki nkan ba le jo bo ti yo ko lo ko si le senu re fun eto idibo lo ninu eto idibo na eyin gbogbo olori ati gbogbo eta pe yi je ka owo pawopo gbogbo nkan to sele je ka gbagbe ke to ta sera wa ka tori pe ka le sise papo tori pe o se pataki fun wa lati jawe olubori ninu eto idibo ope to wa ni ipinle osun na won wa ro won laro to ni bi ta re ti pe be eto idibo to ti se sumo tan e je ka lo se gbogbo awon ise to ye ka se ka se a ko fa wahala lese o nigba ke to idibo to bere teto idibo ba bi to ba pari bi to ba ti ti afefe na to ba fe si ka gba kadara sugbon e je ka lo sise bo ni tan ati bo ti je ka je ma fa wahala tori pe ti wahala gbe o se se ko ba je ki aseyori tawon nilo ninu egbe na ko sele papa ni ipinle osun bi a ti se reti eto idibo hun e fe ka ikuro re ibi ti won ti se ipada ati won ti won so ati lajori ibi ti won fi oro na ti won fi ko e bo meroyin the Sunday Punch to jade laaro tuni
1: loju oke the national laaro mo asi lati sala ko san ni o bakan Sunday Tribune na tun gbero tori pe royin ipinle osun okun fofofo ni awara isi fe gbo nkan te po lo won na gba ti o ke soro yo sare o won na to gbe ba loju ti loju ji ti me kun sun egbe oselu APC na ti gbaradi egbe oselu afọ party na na gbaradi sugbon kan to je ko sele ni ko pe ko pe bi ko mi nu kan won tori pe won be loko lo gelo gege papa ewu ni sugbon egbe oselu akọ party won le nti o toro yo fi je won je ko lo ro bi pe idibo fun pogo ni ipinle osun yo wa ni ojo ke dogo suke dojo 26 we saturday lo je pe o bo si o sugbon lodo egbe oselu akọ party en to je bi agbenu so fun egbe oselu na ezekaya olanamiji iyan to lagbara o lo wa pe akesi kan wi pe en to je alapo eto ayika en to ruko je honorable mayowa adejorin to pe won mo ni bayi mi wi pe o je ki won tare se to ni le keta ni pe ipolongo bo ti gbe ode wi pe gbogbo awon eka lo ni ko ojo kan lo je pa won de ni ipele osun wi pe won si po nkan ni melo melo to bu an lo je pa won ti fowo si iwe adehun pe alaafia ba e to wan sele lowo yi wi pe ko wa ya won oju we kini Sunday Tribune di nation letter na kala
0: lojo wa royin the post jo di laaro to iyen Sunday Post na ni onipa ti osun na lemi na tun si wa nibi ti won ti ni pe iberu gojo ohun mo lo ti po bayi latari ipalemo fun eto idibo ti gomina ile ma wáyé ní ọjọ́ kẹẹ̀dógún oṣù tá a wà yìí wọ́n ní àwọn olùgbé àtàwọn tó tẹ̀jẹ́ pé alátìlẹ́ ẹgbẹ́ òṣèlú ló jẹ́ wípé wọn kò lè fi gbogbo ìgboyà wọ aṣọ tó ní orúkọ tàbó ní kọ́lọ̀ tàbó ní nǹkan tọkọ tàbó ní àmì ìdámi nípa ti ẹgbẹ́ òṣèlú kan pàápàá lọ́nà àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé wọ́n lẹ́nu wọ́n lọ́rọ̀ ìpínlẹ̀ náà wọ́n ní látàrí pé ọ̀pọ̀lọpọ̀ à ń gbẹ̀mí ara wa òun ló ti ṣẹlẹ̀ látàrí ètò ìdìbò yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ó kéré tán ìṣẹ̀lẹ̀ pé wọ́n ń pa ni wọ́n ń para wọn látàrí ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀hún tó fẹ́ wáyé ó ti tó bí 30 táwọn ti ní àkọọ́lẹ̀ báyìí wọ́n nílé yìí ò dá onílé yìí tó jẹ́ nǹkan tó ń kọ́ wọn ní òmìnú tó jẹ́ pé ó mú ẹnu àti ó mú ba ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún òun làwọn ṣe pé ìpè láàárọ̀ tòní pé ó ṣe pàtàkì kí gbogbo àwọn ẹgbẹ́ olóṣèlú kí wọ́n rí dájú pé wọ́n kan ní mẹ̀lọ mẹ̀lọ wọ́n ní nínú ìròyìn náà níbi tí wọ́n gbé jáde wọ́n ní lára pé wọ́n takò gbọ̀n tó jẹ́ pé àwọn ẹlẹ́tìlẹ́yìn wọn náà tó jẹ́ pé ìjà náà fi pọ̀ nípa náà mẹ́ta ni tó jẹ́ pé wọ́n wò pé tálẹ́ tó máa jáwé olúborí nínú àwọn mẹ́ta náà pé ẹni tó jẹ́ gómìnà ní báyìí lórí àlééfà gómìnà Adémọlá Adeleke ẹlẹgbẹ́ òṣèlú lọ́gbọ́n òṣèlú People's Democratic Party àti ẹni tó jẹ́ òdíje fún ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn Bọ́lá Oyèbámíjí àti ẹgbẹ́ Democratic Party ẹni tó jẹ́ òdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà Najim Salam bẹ́ẹ̀ tẹ̀lé àbí pé wọ́n ní èrò tó pọ̀ tí wọ́n sì ń wò pé táyé wọlé ni náà gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún wọn ẹni tó wá jẹ́ balógun iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yẹn ọ̀gbẹ́ni Tuji Disu ni wọ́n ṣe ìkéde náà tí wọ́n sì ń sọ wípé ó kéré gbogbo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ní ìpè ètò níbi tó máa ibùdó tó máa ti dìbò ẹyẹ kankan ọlọ́pàá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa wà nípẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀hún àwọn tó ibi táwọn dẹ̀ ti ri wípé dáa pé ibi tẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ wàhálà ti máa ń ṣẹlẹ̀ rèé àwọn tó máa rẹ́ lọ́pàá tó tún pọ̀ síbẹ̀ pé ẹnikẹ́ni tọwọ́ bá tìkú bá ti tẹ̀ tó yẹ pé ó tó ṣe ìdààmú kankan àbó ó ṣe fìtìnọ́tì àbí ó fún àwọn èèyàn kan níwà níbẹ̀ tó bá ti mú wọn ò ní fojú àánú wò rárá nítorí náà ní báyìí

0: gbé ní ẹ̀sùn ẹ̀rù ń bà wọ́n látàrí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó ń ṣẹlẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ kún rẹ̀ ròyìn ọ̀hún ó kún mẹ́rin sunday punch ló ti wà láàárọ̀
1: sọ tún sọ́ọ̀sì nílé sọ rédíò nàìjíríà bọ́ńdẹ́ fẹ́ tún tán àwọn sòṣèlú àsìgbèlẹ́yìn ẹni pàtì ló jẹ́ ká tún rọlẹ̀ sún wẹ́ẹ̀dì nation láàárọ̀ ti tòní torí pé tòṣèlú náà jẹ́ gbogbo nìkan sunday tribune náà tún gbé ròyìn wípé àìtóní báwí ká má tọrọ ìbánisọ lórí ẹgbẹ́ òṣèlú ndc nigeria democratic congress o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn abẹ́ sí káwọ́ wọn ẹni tó jẹ́ kó súnmọ́ bí bákan náà kan náà àwọn aṣáájú tó rúkọ ẹ̀jẹ̀ zirake dixon náà òun náà sọ púpọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ bàgbà bẹ́ẹ̀ sì wà ìkàkùrà sí àkíyèsí esther ubo wípé ara àwọn wọ ìdí náà ni tó tó wá jẹ́ pé ọ́fíìsì afọ́tógráfà ayàwòrán ta òbí ni o àwọn náà sọ púpọ̀ lórí lógò sí lógò tọrọ wọn ti dánimọ̀ wọn ni abalajọ ti lè sálẹ̀kìlẹ̀ wa nìjẹ́ àkọ́kọ́ kan sọ ní àfàrí wọn bẹ́ẹ̀ sì gbàgbé ẹjọ́ kan sì wà nílé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ lẹ wa nàìjíríà pé àti ilé ẹjọ́ bọ̀ sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n ẹjọ́ àtẹjọ́ lóye ò lè sọ pé ẹran lọ sí ilé ẹjọ́ àtẹbí àtẹkọ́ mọ́jà rẹ jọ ṣùgbọ́n àgbàlagbàbọ̀ àwọn àgbààgbà náà olóṣèlú ló pe àkíyèsí pé nǹkan tó jẹ́ kọ́rọ̀ ọmọ ti lógo yín ẹ̀ka méjì sókè ẹ̀bánà ẹ̀ka méjì sókè ọ́ dàbí ìtọ́rọ̀ ọmọ tẹ ẹgbẹ́ òṣèlú ètò ẹ̀fọ́ rí nìyẹn pé àṣẹ rí nìyẹn wípé gbogbo nǹkan lọ́jọ́ pé ó fà sábì ẹ jókòó ìta kẹsùn mẹ́ta tọmọkùnrin sùn láti rí pé lógo ẹ wá lógo mi tọ́ yẹ pé ẹ lò ó wékin dìnísàn lẹ́sẹ̀ náà kà láàárọ̀ ti tòní kokoro le sabọ́ dẹ́fẹ̀ òun bá kan náà ni ẹgbẹ́ kan tẹ́ pè ní peace movement party náà òun náà sọ pọ̀ lọ́rọ̀ nípa lógo ẹ mọ́ lo lógo òní lógo ó kó ń tẹ̀síwájú jùlẹ̀.
0: bẹ́ẹ̀ ni kókó inú ìwé ẹ̀ṣẹ̀ bond fm 92.9 náà ló ń tẹ̀síwájú inú ìwé ìròyìn the sunday telegram ní nílé iṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí ti ń sọ wípé ní ìpínlẹ̀ ọ̀ṣun náà ni mo ṣe ń sọ ọ́ wọ́n ní ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ta wà yìí láìpẹ́ láìpẹ́ tí yóò wọlé ilé iṣẹ́ ológun ti ń sọ láàárọ̀ tó yí pé gbogbo àwa gbogbo ẹ̀yàn ní òṣìṣẹ́ oníṣẹ́ ológun ti yàn tí a ti parí yín kẹ lọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo kọ̀rọ̀ kan lórí tó ti fẹ́ tẹ ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun ìlọ̀rẹ́ o iṣẹ́ tá a rán yín òun ni kẹ́ ẹ jẹ́ o ẹ dẹ̀bọ̀ wá dáadáa o èèyàn kí n mọ ní kọ́ lẹ́yìn ò mọ ni o ẹ mọ lọ́gùn o ikọ́ tó ní kọ́ lọ́gùn ni kẹ́ ẹ ṣe o tàbí tó ń kí wọ́n ní lọ láàárọ̀ tòní ẹni tó jẹ́ ọgbà nílé iṣẹ́ ológun ìyẹn general officer commanding goc2 division ìyẹn nigeria army major general awalu ló sọ̀rọ̀ àmọ̀ràn náà nígbà tí ó ń sọ láàárọ̀ tó ní lánàá ló ti sọ ọ̀rọ̀ yìí tó jáde afẹ́kẹ́ ṣàtìlẹ́yìn fún ọmọ ilé iṣẹ́ ọlọ́pàá látàrí ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo ibi tó ti fi yín sí ní ẹ̀dẹ́ ni o ní gbogbo gbogbo ẹ̀ náà ní kẹ́ẹ̀dúró bákan náà ló wá ń sọ wípé ṣe rí iṣẹ́ tẹ́ fẹ́ lọ ṣe ẹ ti mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni yín ṣe iṣẹ́ yín bó ti tó àti bóti eléyìí tó yẹ pé yóò mú kí orúkọ ilé iṣẹ́ ológun kó túbọ̀ máa dàlá ẹ má ṣe èyí tó máa ta àbùkù bá ilé iṣẹ́ ológun ẹ má gbàbọ̀ di o má gbowó kọ́bẹ́ ẹ sì má ṣojú ìṣáájú ẹ ṣe iṣẹ́ yín bó ti yẹ kẹ́ ẹ ṣe ìgbà tó yẹ kẹ́ ẹ ṣe ẹnikẹ́ni tó bá tẹ bá rí ipò ọṣẹ nǹkan tó lòdì sí òfin lábẹ́ òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò àti eléyìí tí wọ́n ti fọwọ́ lù ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ má jẹ́ ọmọ èèyàn kan àbáláṣí lẹ́yìn nìkan ẹ mú ẹni náà kẹ̀lẹ́ jẹ́ pé kojú wínà òfin torí pé wọ́n ti kí gbogbo èèyàn nílò wípé ètò ìdìbò ó yẹ ìrànwọ́ rọ̀ṣẹ̀ ni bákan náà lọ sọ wípé bí ẹ bá ṣe ṣiṣẹ́ yìí sí òun náà yàn sí mọ̀ wípé ilé iṣẹ́ ológun sẹ̀ wọn kì í ṣe ààbò sí wọn máa ń ṣiṣẹ́ wọn àti bó ti yẹ ní kìí ni wọ́n ṣe kí wọ́n nílò tí wọ́n sì tún rán wọn létí pé ẹ̀rọ tó bá fẹ́ lọ́wọ́ ṣọ̀ṣọ́ òun ni sọ inú ìwé ìròyìn sunday telegram wọn ti ń kí àwọn ní ìrọ̀ láàárọ̀ tòní.
1: kòkòrò ilé iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ náà ló jẹ́ pó ń tẹ̀síwájú ṣe láǹfààní lọ́jọ́ pàǹkà àkàrò ìsàkàtò tẹ́ bá ń gbọ́ kẹtẹpẹ rẹ̀ lórí ìjà bọ́ọ̀lù ẹ̀fẹ̀ sí fọ́rọ́sẹ̀ ìyá bálájọ tán ni nígbà tá a rọra kúrò lórí afẹ́ tá a fi tẹ́sí wọn wò kòkí ni yóò dàbí torí pé onígbòǹgbò níbi tá a wà ẹ lábẹ́ kábíyèsọ́fàdé emilu asẹ́gun àjà ọlọ́sẹ́jì dá wà tí wàá sẹ́ni tó ní bùkọ́ àmọ́ fi yẹn panú ni o torí pé òyìnbẹ́ láàárọ̀ ti tòní wọ́n ní lẹ́kọ̀ọ́ wọn gbogbo ó gbìyànjú àìmọ̀ kan o yọ mọ̀ pé ẹ̀ kò ṣe fọ́rọ́sẹ́ látọ̀dọ̀ gàdátù bello asiru ndà kò burúkú bàjẹ́ ẹ̀kọ́ wà ní ìpínlẹ̀ ọ̀rẹ́n ọ̀jọ̀gbọ́n tọrọ wọn ti kàn sí rẹni fún tó lóṣèlédé ní abala sí rẹni àti ẹ̀kọ́ tọrọ wọn ti etígbọ́ ní fáfitì tìlú ìgbìnlá kòfẹ́sọ̀ táyọ̀ púpọ̀ ọlá mọ̀ sọ púpọ̀ lọ́rọ̀ lórí tọrọ wọn ti abala sí rani lóṣèlú political communication wípé eléyìí kò ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn báwọn tó yẹ pé ọ kẹ́kọ̀ọ́ jáde àbí ẹni tọrọ wọn ti postgraduate wípé ó jẹ́ ìkòdì ní ìjànu yẹn nìkan kọ́ nígbà tá a gbọ́ pé wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wọn lẹ́nu wò ní ìlú èkó ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀jọ̀gbọ́n púpọ̀ ọlá jẹ́ kodímọ̀ wípé agbẹ́gari full professor tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n gbogbogbò wípé a tún jẹ́ ìdúró sí kó wà yẹn nìkan kọ́ àti tó tún rọ̀ mọ́ ti kóni níjànu tí a mọ̀ sí discipline fún abala ìtàn pè ní postgraduate level bákan náà jẹ́ kodímọ̀ wípé tá a bá ń sọ nípa ètò ẹ̀kọ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga àwọn àjọ tó mójútó ifáfitì ilé wa nàìjíríà nuc wọn ṣe fọwọ́rọ́sẹ́ ní abala ìtàn sí mass communication wípé ó tún jẹ́ kó rọrùn ìtàrùn tí olóṣèlú dé fún ìkànsíra ní political communication láti jẹ́ pé àwọn tó wà graduate level àti abala ìtọ́rọ̀ mọ́ ti pg level wípé gbogbo ẹ̀ náà wọn ara wọn ni kò fẹ́ sọ wa ni ó jẹ́ bí

0: papotele futi aba ikansire ni futi olusegude ati ipile toro mo ti bawara papa jo lori toro mo ti ikansire ni political communication lori de wuja o dabi life wire ni o dabi nkan to ti pa mi se nu ta mo si oxygen ni abara ta mo si democracy travel democracy travels kini to so
1: won so ni be won ni pe atari eleti nnuc eleti ton se eka to so di pa ti ero mass communication ti won ti wa fun bayi ti si si eka won tu jo labe won ohun to je ohun to dun ni to fi je pe latare ni pe ikoni so ni nipa ti eto oselu lo jo jade nbe won ni eleyi yo je ki anfani wa fun mi lati le lo ko gege bi eko nipa o bo se nse eto ilu ati oselu ku le je wi pe to ni awon ipenija bi pe eto abo ti o si ati bi won se ati awon agbe atawon adaran ija to ba sele laarin won ati eto bi won le nse eto edibo won ni gugu nkan bayi ati bi won se le mojuto bi eto abo lo ko labe eto ti won pe ni political communication ele ti won fi ma come yan le ti le se ilu bo ti ye ko yire so that ilu papa na a wa debi ko wa won ni pe eto postgraduate training ele ti ile ti o gun le lati se won lohun ri ko se pataki pe to won ti o je pe won ti kawe mewe won ka eko meko ti won ba le se ile ti won fun won laye lati lo tu ko ko won le lo eko ti won ti ko won agbo wa si wa si awujo won lo lafa lati de de papa ni orileede yi a je ohun to ma je ohun pa mu idagbasoke ati idagba ati le siwaju ba orileede yi won ni lakoto oro won won ni pe awon ti fi awon eto sile ila won ma je ka awon to je akeko to ma ko eko yi pe won ko eko na dada to ma se won se le mo bo se je ki won lo ko le ba ni pa dada lawujo ba na ni won ro ajo INEC pe ko won gbiyanju won ri daju pe pe ko eto idibo ati bi awon isumo mo boye ma dibo o ye ko ye ko ma waye ni gore ko papa ki won ri pe ko ma je pe leede gesi nikan ohun na ni se ipolongo ko ma lo gbogbo ede ti gbogbo eyan gbo ko le ba ya eyan ni yeke
0: confessor koko ola na lo je ki gbogbo ro ede mi ba ko ma je ede yin bo ni
1: be ni lo ma
0: je ti yoruba ni lo
1: o je ta wo elo ta wo ni na a lo ni jabu na a lo ogu gbogbo e kala gbo ti
0: o se ndi bo na elo
1: be ni
0: o se a je pa wori lo koko be lo
1: no wa tin kweso ro de
0: e fe fi badan si bi ko na bo ko ba o ni ka e ko mo lubo koko re lo sele fe
1: o te si waju
0: jado ke lo
2: gbogbo ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀ ẹ̀dẹ́kun dídalẹ̀ nù níta àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtò ìdáminù ó sì máa ń bàjẹ́ torí náà àwọn òṣìṣẹ́ PSP tí wọ́n máa fò ń tẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ tí yín ká ẹ̀sìn máa sanwó ilẹ̀ kíkó déédé ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìkólẹ̀kódọ̀ tí lọ́mà lò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartins.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú lẹ́nu lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́fẹ̀ẹ́ 0800 00LOMA 0800 05 2962 tàbí 0708 01020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
3: Ọpẹ́ o! His Imperial Majesty Ọba Ìlú Àgbà Bọ́túndé Oṣù Ọlálé Àrẹ̀mú Akíkọ́s Olówó Èkó Bàbá Fúrán Ọba of Lagos fi pé ọdún mẹ́tàlélógún pèrè àwọn bàbá ńlá bàbá wọn gbogbo Èkó ló ń fò Fáyọ̀. Taiwo Adimade Oyeko, Executive Chairman, Lagos Island Local Government, Nọmba bàbá wọn, Aláìníwà, Ọ̀bàrínníwà àti Omi, Ọba Òfúlẹ̀tì yọ̀ fún ọdún mẹ́tàlélógún 23rd Coronation Anniversary, ètò ògbòdì kan, pẹ̀lú ìjẹ́rìí wípé ìgbàgbà Bátúndé, oṣù Ọlọ́lẹ́ ọ̀sọ̀ onílé àtàlejò ní ìpínlẹ̀ Èkó, ohun gbogbo ló ń lọ ní mẹ̀lẹ̀mẹ̀lọ, pẹ̀lú ìṣọ̀kan àti ìdàgbàsókè tó gàgàrà. Àwọn ọmọ Èkó gbé Aláìníwà, ìtọ́sọ́nà yín gẹ́gẹ́ bí bàbá àti ìfaradì. Àti ìṣe wa kò ṣe é fẹ́nu òyìn tán àwa ṣe lẹ́dúrà fún ọba àti orí aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọròmọ́rò ní ṣàwọ̀ aṣọròmọ́rò gúnigún ìpọ́dúnjẹ ìrá àkànnàmọ́gbò ó ti ṣàlàlẹ́gbẹ̀rún láyé ẹ ti ṣọdún ọdún yìí ẹ ó ṣe ẹ̀mí lórí àpèrè ọba rínú àrẹ̀mú oṣù ọlálẹ́ àkíọ́lú ọmọ kútórí àṣà lọ́gùn ọmọ òṣà ní ẹ má ṣe kútere òṣà máa gbowó òṣà máa gbòbì orí ni kútere àlọ́wọ́ ẹni happy 23rd coronation anniversary ọmọ yín prince tuwo adibani oyekan the deputy chairman lagos island.

ìjọba Akíọlù tí wọ́n gbàwé àṣẹ lọ́jọ́ kẹtàlélógún ọdún 2003 ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2003 wọ́n dádé fún ọba Akíọlù lẹ́nu ọwọ́ Èkó òní gandan ló pé ọdún mẹ́tàlélógún 23 ẹ̀ ti gbadé ọba ní níwà ìjọba tó dé oṣù ọ̀la nílẹ̀ ọ̀run Akíọlù the port of Lagos owó Èkó ọba Fuad ẹ̀ máa kú oríire o torí pé láti rí ọ̀pọ̀ àwọn nǹkan mèremère ló ti wọ̀ ní Èkó ìlú Èkó fẹ̀ sí i pọ̀ sí ilé Èkó àwọn olóyè ń ṣe Yorùbá pàápàá ni pé lásìkò yìí gangan ọmọ Èkó di ààrẹ lásìkò yìí ọmọ Èkó di adájọ́ àgbà Nàìjíríà láti ọmọ Èkó di aláṣẹwọ ọlọ́pàá Nàìjíríà ẹ kú oríire o ọba Rìlíwò ti ṣọ́ Ọládé Àrùn Akíọlù ẹ̀yin lọ́mọ apẹ́yẹ mápogún ọmọ ọba olórí aṣáánú olóògùn bàjá ọmọ arómeré àkèrú ìwàsà ọmọ ológun àgan ọmọ ṣàṣọ́rẹ́ ọmọ onítàmọ̀ ọmọ àdùkẹ́ bíní arókùn tayò ọmọ erin òkàwọ̀ ọmọ erin káwọn ọ̀pàwọ̀ ya ọmọ láyagi kábíyèsí o àwọn aláṣẹ rédíò ìlú Èkó lábẹ́ ọmọọba adẹnìkẹ wúrọ̀lá dégbòkè àti gbogbo ìṣọ́ndẹ fm lábẹ́ alhaji wahab aládé akọ́ṣẹ́lẹ̀ ló ń kí orí o adé àtúbọ̀pẹ́ lórí bàtà àtúbọ̀pẹ́ lẹ́sẹ̀.

0: gbogbo tó ń lò
1: ìkówójọ
0: àti ní fún àwọn ènìyàn láàrin ẹ̀yẹ
1: èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 8/2026 pẹ̀lú ìwọ́de látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde èyí tí wọ́n gbé nílé ẹ̀kọ́ lọ́wọ́. Ọjọ́ Sunday 9/August 2026 Fọdúnláṣẹ́ Alhaji Ahmad Anafi Alimubara lára àwọn tá a máa fún lámì ẹ̀yẹ lọ́jọ́ náà ni Latif Isa Ibrahim Bọ́lá Adámokòta Ọ̀dọ̀rẹ́mì àti Chief Ismail Damiu aṣíwájú ìgbìrà ọjọ́ Kingdom Alhaji Abdulaziz ọjọ́ náà ni Fọdúnláṣẹ́ Alhaji Ahmad Anafi Alimubara lára àwọn ènìyàn tá a máa fún lámì ẹ̀yẹ lọ́jọ́ náà ni Latif Isa Ibrahim Bọ́lá Adámokòta Ọ̀dọ̀rẹ́mì àti Chief Ismail Damiu aṣíwájú ìgbìrà ọjọ́ Kingdom Alhaji Abdulaziz Fasasi Láìgbàgbé Alhaji Aganiyat Salman Olùgbàlejò ni Fọdúnláṣẹ́ Alhaji Miftahuddin Ibn Muhammad Nagiri Ayilara Aliyilori tí wọ́n tún jẹ́ Chief Imam Adámokòta Ọ̀dọ̀rẹ́mì. Àwọn alákòóso Morkas Miftahi Rahmat ni olùkéde fún ẹ̀kúnrẹ́rẹ́ ní 0031339906. Màá sálàm.

kìkì ẹwà. Ó yẹ ẹnì fún níbẹ̀ níbi ayẹyẹ Àrẹ́gbẹ́sọlá Family Day Festival 2026. Ọjọ́ Thursday 17th September ni Egun Wọ̀wọ́ máa gbòde o. Friday 18th September 2026 ni àkọ́ṣe wà sí ní 15 Akinbaye Street opposite Ọba Ọsọ́lọ̀ New Palace, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, bẹ̀ẹ̀lá aago mẹ́rin ìrọ̀lẹ́. Òní wà sí Fọdílẹ́ tu Sheikh Usman Sanusheu Al Adabi Mufasiru Àgbà Ìlọrin Emirates. Ọjọ́ Sunday 20th September, ètò àṣekágbá ní Ansarudin College of Education, 6 Karimu Street, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán. Ọ̀gálá Fuji Alhaj Wasiu Alabi Basuma àti Alhaj Abdulaziz Sauti Arewa náà máa dàlúbọ̀lẹ̀ lọ́jọ́ náà. Lábẹ́ adelé olórí ẹbí Alhaj Najimdin Ìdùnwú Àrẹ́gbẹ́sọlá, alága ọjọ́ náà, Honorable Bayo Aremu Ọláṣojú, Chairman Ìsọ̀lọ̀ LCDA, Grandfather of the Day Alhaj Chief Taurid Farombi Alado, olórí ẹbí alágbèjì Ankarani Gate Pass. Láti ra Ankara tí yẹn máa pé 08023431478 àti 08179997359. Committee Chairman Alhaj Chief Saeed Ìṣọ̀lá Àrẹ́gbẹ́sọlá, SA 400.

0: náà ló jẹ́ kó ń tẹ̀ síwájú bí aago méje ṣe ku ìṣẹ́jú mẹ́rìndínlógún 6:44 a.m. tí ọba ríbẹ̀ jẹ́ ja lé kan náà torí pé àmọ̀rẹ́ aago alámùsẹ́gun gbin lé ìṣẹ̀gẹ́ ventures fásitì ìkọ́rẹ́ nasfas akẹ́kọ̀ọ́ lágbàgbọ́rẹ́ arẹmọ́pà tó ṣe ti gbẹmọ̀ mọ̀jẹ́ ìyàn ọjẹ́ ìwọ ló kàn án rẹ́ àtètè kan tó kà jùlẹ̀.
1: Kọ́kọ́ inú ìwé ìròyìn ilé iṣẹ́ Bond FM 92.9 tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Sunday Punch jáde láàárọ̀ tòní ni wọ́n ti sọ láàárọ̀ yìí pé ṣe rí ọ̀nà tí gbogbo àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n ń gbà tí wọ́n ń lọ sí òkè òkun látàrí pé wọ́n fẹ́ lọ wọ́ owó gọbọi sí àti pé wọ́n ní pé àyíká tí wọ́n ti ń ṣiṣẹ́ bí wọ́n ní kò dáa tó ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní Ifásitì University of Lagos ìyẹn Ọ̀jọ̀gbọ́n Fọláṣadé Ògúnṣọlá wọ́n ní wọn nílò láti kúrò lórílẹ̀-èdè yìí lórílẹ̀-èdè tó wà yìí wọ́n lè ṣoríire pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe torí pé lórílẹ̀-èdè tá a wà yìí àfẹn tí ò bá mọ̀ ní Nàìjíríà yìí wọ́n ní pé àìmọye àǹfààní òun ló pọ̀ jàbùrà Ifásitì University of Lagos ìyẹn Ọ̀jọ̀gbọ́n Fọláṣadé Ògúnṣọlá wọ́n ní wọn nílò láti kúrò lórílẹ̀-èdè yìí lórílẹ̀-èdè tá a wà yìí wọ́n lè ṣoríire pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe torí pé lórílẹ̀-èdè tá a wà yìí àfẹn tí ò bá mọ̀ ní Nàìjíríà yìí wọ́n ní pé àìmọye àǹfààní òun ló pọ̀ jàbùrà tí ọba ti lè rí báyìí tó ti gan mú tó dẹ̀ ń lò lọ yóò máa jẹun ló máa pọnnu lálọ ni lórí iṣẹ́ náà tó bá ń ṣe yìí kí iṣẹ́ tíyàn bá ń ṣe wọ́n ní pé lórílẹ̀-èdè tá a wà yìí wọ́n náà wọn àǹfààní tó yẹ pé ó ṣẹ́nu lẹ̀ báyìí tó yẹ pé ẹni tó bá bó ṣe iṣẹ́ dókítà ló kọ́ ni o àbí iṣẹ́ amóhùnmáwòrán ló kọ́ ni o ṣé bó ṣe iṣẹ́ ọwọ́ pàápàá wọ́n ní pé tó o bá ti lè ṣiṣẹ́ tó o mọ̀ dájúdájú ìrí àwọn àǹfààní tó yọ jáde wọ́n rí pé òun lè ṣiṣẹ́ lórílẹ̀-èdè kò dẹ̀ mọ́dún kò nílò láti jẹ́ pàápàá àwọn dókítà oníṣègùn òyìnbó wa wọ́n ní ohun tó dáa ni pé kíyàn lọ sílé ẹ̀kọ́ láti lọ kọ́ṣẹ́ wọ́n ní pé ṣùgbọ́n kò dáa tó bí àwọn dókítà yìí bí wọ́n ṣe ń lọ òkè òkun látàrí wípé orílẹ̀-èdè tẹ́ wà yìí oríṣiríṣi ètò ẹ̀kọ́ nípa ti bó ṣe ń tọ́jú àwọn ènìyàn òun ni wọ́n ti kọ́ wọn wọ́n ní pé ó da èyí lè lọ síta lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ bí kẹ́ tún lọ kọ́ sí lọ́hùn pé báwo ló ṣe ń ṣe náà kẹ́ ẹ fi lè wá sílé ewu ẹ̀kọ́ tẹ́ ẹ wá kọ́ lọ́hùn yẹn àti ohun ìmọ̀ tẹ́ ẹ ti mọ̀ ẹ wá kọ́ sílé ẹlẹ́ náà àfitún àwùjọ ṣe torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ lọ́hùn yẹn tó jẹ́ pé kò sí lórílẹ̀-èdè tiwa ń bí kò sẹ́ni tó ìbá wa kọ́ ń bí sẹ́ni tó máa láǹfààní láti tún gba irú àǹfààní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó ní àǹfààní kan ẹ lọ ọ̀hún ẹ lọ kọ́ ẹ wá padà wálé ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ yẹn àǹfààní kan nìyẹn fún yín ò tí ì sí bí tẹ́yìn náà bá tún ṣàgbékalẹ̀ yẹn yóò jẹ́ àǹfààní ń lára àwọn àǹfààní eléyìí tí àwọn sọ yẹn lọ́wọ́ sọ leléyìí ẹ dókítà ń sọ eléyìí níbi tí wọ́n ti ń pàdé kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́nu ilé ẹ̀kọ́ ni wọ́n ti ń sọ wípé ẹ jẹ́ ká wòye kí ni àwọn nǹkan tí a lè ṣe àwọn nǹkan yìí ọ̀nà owó lálẹ́ gbégbà tó jẹ́ pé àwọn dókítà owó oníṣègùn òyìnbó pàápàá wọn kàn ní lọ lóyìnbó bẹ́ẹ̀ tó jẹ́ pé lórílẹ̀-èdè yìí sìn nínú bá lọ sí ilé ìwòsàn àwọn dókítà wà ń bẹ̀ wọn ò tó láti tọ́jú iye àwọn aláìsàn tó ń wá sí ilé ìwòsàn nídìí eléyìí ẹ̀yin dókítà wa ẹ̀yin tí ẹ ti lọ tẹ́ ẹ ti wà ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ wá wò pé nǹkan tí mo ti kọ́ ẹ bá tí mo ti kọ́ yìí o kò mà sí ní orílẹ̀-èdè wa ń bí ẹ wá wọ́ wálé kẹ wá ẹ lè dá ilé iṣẹ́ sílẹ̀ kẹ máa sọ eléyìí ẹ̀yin náà tún láǹfààní tuntun gba àwọn èèyàn síṣẹ́ ẹ máa pọ̀ wọ́n wọlé ẹ tún kiri ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ yẹn kó mọ̀ tún wá lálẹ́ wù bí ẹ̀fọ́ gbúre lórílẹ̀-èdè yìí àyẹ̀kọ́ orílẹ̀-èdè máa lọ sókè lálá ó ní ṣùgbọ́n ibi lílọ tẹ́ ẹ̀ ń lọ yẹn kò ń ṣe ṣe ọ̀nà àbáyọ torí pé lórílẹ̀-èdè Nàìjíríà àfi tí yóò bá lè jókòó kó ronú wà tíyàn lè gbà ọ́n sọ oríṣiríṣi ọ̀nà ńbẹ o àmọ́ torí kókó là ń kà àlẹ́mẹ́rin wa gbogbo ọ̀nà ọgbọ́n ìròyìn Sunday Punch jáde láàárọ̀ tòní ẹ̀rẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀.
0: lọ́jọ́ kan láàárọ̀ ìròyìn bani lọ́kàn jà ṣùgbọ́n egun tó bá ti jáde kì í wò mọ́ lọ́gbàtà wa kéékèèké wọn ní ilé ń sọ̀kò mọ́ o lọ́jọ́ kan tó rọ̀lẹ́ lọ sí ìpínlẹ̀ Kano wọ́n ní déédéé bí aago mẹ́rin ààbọ̀ ìdájí ọjọ́ Sátidé la gbọ́ pé sẹ̀lẹ̀ láàrin kó sẹlẹ̀ ìpínlẹ̀ kan dà wúlulẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Dize tó yẹ pé kò yí agbègbè kan tí wọ́n ń pè ní Kwara Yazi ní gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Kano wọn ní kété tí wọ́n ti pe iléeṣẹ́ panápaná ilẹ̀ wa Nàìjíríà náà pa kí wọ́n ra tó ṣe pé wọ́n sì lọ síbẹ̀ gbígbé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn nígbà tí wọ́n ó débẹ̀ àpà àwọn ọmọ kéékèèké ló jẹ́ pọ́ pọ̀ jù níbẹ̀ wọn lọ bíyàn bíi mẹ́tàlá tó pé wọ́n dòlẹ̀ ẹ̀mí wọn wọn ní lára wọn ọmọ mẹ́fà ìlàtẹ̀rẹ́ Almu Yusuf ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún Kadijatu Yusuf ọmọ ẹbí kan náà tiẹ̀ ni wọ́n méje Umazala Yusuf ọmọ ọdún mẹ́wàá láìgbà Madina Yusuf ọmọ ọdún mẹ́fà Afusatu Yusuf ọmọ ọdún mẹ́sàn-án wípé wọ́n farapa wọ́n ní lára wọn tí iléeṣẹ́ palapa tó dóòlà ẹ̀mí wọn tó tún jẹ́ ọmọdé látìrí Avan Yusuf ọmọ ọdún márùn-ún Asana Yusuf ọdún méje láìgbà pé ọmọ oṣù mẹ́sàn-án olùbàmọ̀sánú wa zoom náà sì dákọ̀ Yusuf náà ló náà ìpínlẹ̀ tààrin lọ sí ilé ìwòsàn tó yẹ pé òun kọ́ lọ́wọ́ bàbá ni fún wa ní àlàáfíà èèyàn mẹ́rìndínlógún náà kó jáde bí àlàpà ilé tó jẹ́ pé ó dàrú lulẹ̀ ní ìlú Kano èèyàn mẹ́ta tó jẹ́ àgbà náà wọ́n tún dóòlà ẹ̀mí wọn. àfẹ́rú ìbànújẹ́ bẹ́ẹ̀ máa ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n gbogbo náà wọ́n ní ìtòrò ọmọ ti èròjà àkọlé ó kù díẹ̀ káàtó tí ó kì mí ló fa sábàbí tí wọ́n lò fún àwọn ilé orílẹ̀-èdè wa Nàìjíríà ká máa lo àwọn tó gbájẹ́ ojúlówó òrìjínà

0: padẹ sí àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ báàgì ìkówè sí tàwọn school bag fọ́ọ̀mù gcl lọ́lọ́fẹ̀dé fọ́ọ̀mù bíbí ìtìrẹ́kàtẹ́ wípé òun darí ẹ̀ sí wọn bákan náà tó jẹ́ kó ní abalẹ̀ ètò ìlera pé káfíńtà tó bá ń fẹ̀yìn yọ̀ sọmọ sẹ́nisẹ́ni lọ́wọ́ wípé àwọn irinṣẹ́ tó bá gbà fún ètò ìlera fún àwọn olùgbé ìtìrẹ́kàtẹ́ wípé òun darí ẹ̀ sí wọn ní lórí ìtọ́rọ̀ mọ́ ti ètò àyíká ní oṣooṣù onípèkọ àjọ kan ni ó ní wa ń tàkò tọrọ ó ń pe àwọn olùgbé bẹ̀ẹ́ wípé ẹ má dàdọ̀ ti sí ojú àgbàrá o torí pé òkúta bá sọ mọ́ pẹ̀lọ́pẹ́ sọ wọ́n ní padà ẹ ṣe àwọn ẹlẹ́yẹ sí lọ́jọ́ kẹ́kọ̀ọ́ fún àwọn lọ́mọ àbí psp ìyẹn débi òdo wá rọ gbogbo àwọn olùgbé náà wípé tẹ́ ẹ bá ṣe lẹ́yìn gan lọ́jọ́ gan wípé wọ́n tó lè lọ papọ̀ tó ti jẹ́ alọ́lẹ̀ ti jẹ́ lọ́lẹ̀ kó di ọ̀rọ̀ fún ìpínlẹ̀ èkó ó ní bá apá jùlọ ó wá rọ gbogbo àwọn olùgbé ibẹ̀ wípé ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ọ̀dàbò tẹ bá rí nǹkan ojúlọ kan fi ń sọrí o wípé ẹ sọ fún àwọn agbófinró ó ní bá a ṣe ń gbára rẹ fídùú gbogbogbò tó jẹ́ pé ń bọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ló dáhùn lójú pé àní gílógún àmọ́ ìṣòro rẹ pé àwọn olùgbé ìtìrẹ́ ẹ̀kàtẹ́ wọn ó ṣàtìlẹ́yìn fún aṣọ́jú bọ́lá mẹ́ẹ̀ tinubu láti wípé wọ́n ní ẹ̀kọ́ pálá níbi ìdìbò tí ó wáyé ọdún 2027 wípé ẹ sì tọ́jú káàdì ìdìbò tí a mọ̀ sí alálùpọ̀ pvc òun náà ló jẹ́ pé ó dàbí àsíá ni bọ́ọ̀bá ní pvc ò ní láǹfààní àdìbò láti dìbò fáwọn àyànfẹ́ yín kókó lóde sọ ẹ bọ́dẹ fẹ ó ń tẹ̀síwájú.
1: Assalamu alaikum. Ile eko Umu Ujatu Life Wellness Center. Labi ase Ustaz Ujatu Layo Lawale su enu. Won tun ti dede pelu idaleko lododun eto je ojulowo nipa eko esin Islam ati Sunna Nabi Muhammad. Ti a pe akori re ni O is Muhammad. Eleketa le logbon oru Wellness Center. Labi ase Ustaz Ujatu Layo Lawale su enu. Won dede pelu idaleko lododun eto je ojulowo nipa eko Islam ati Sunna Nabi Muhammad. Ti a pe akori re ni O Muhammad eleketa le logbon oru re tani anabi Muhammad eko wo ni igbesi aye re ko wa bawo la se le fi igbesi aye anabi Muhammad si akaso sodo olorun oba ala eje ki a pade dokerin ni logun osu kejo sunday 16 of august 2028 nibi ti fodi la to sheike ali adama ridwanu laisa zuglulu yo ti ba wa soro nipa re free community hall wa ni lsdpc estate ile iwe meta isolo dipele eko ni oye bere ni ago mewo owuro alhaji jibril abiola folami mc ojo naa ustaz ujetunlayo lawale su enu administrator ujetunlayo chronic center ni o gba gbogbo eniyan lalejo gbogbo musulumi lape maasala.
2: Dùdù ọ̀pẹ́ òun ni ìmọ̀ iye kábíyèsí ìfúnyà Inec ọba Dr. Kọ́láwọlé Ibrahim dé àlàyé gbádéwò olùgbọ̀n olùtòrílé ìtòrí odò láti ìdílé àlàyé in house ìtòrí odò nílẹ̀gbá ń dúpẹ́ púpọ̀ ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn sí ọmọọba Adédàpọ̀ Olúwaṣeun Abiodun COM kábíyèsí ìfúnyà Majesty ọba Dr. Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbárébọ̀ CM Èkú Kẹ́nù Kẹrin Alákẹ́ àti olórí gbogbo ọba nílẹ̀gbá ambassador Ọ̀nà Ògúnṣọlá Láre Wájú Adésínà FCPA alága ìjọba ọba Fẹmi Owúde ní ìpínlẹ̀ Ògùn permanent secretary ministry of local government pensi afia Dr. Rotimi Olú Akínlẹ́sì àti gbogbo àwọn ọba aládé àwọn olóyè nílẹ̀gbá ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ fìtìgbádé àti ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú orílẹ̀ ìtòrí odò ń wáyé ọjà bẹ́ẹ̀ ni kábíyèsí ń dúpẹ́ ọwọ́ ọmọ bíbí ìlú ìtòrí odò wáyé o ọmọ ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ sí àti gbogbo àwọn ọba aládé àwọn olóyè nílẹ̀gbá ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ fìtì ayẹyẹ ìgbádé àti ọ̀pẹ gẹ́gẹ́ bí ọba ìlú orílẹ̀ ìtòrí odò ń wáyé ọjà bẹ́ẹ̀ ni kábíyèsí dúpẹ́ ọwọ́ ọmọ bíbí ìlú ìtòrí odò wáyé o ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká fọwọ́sí ìlú ìtòrí odò bá lè tẹ̀síwájú ìlú ìtòrí odò kò ní dàrú.
3: Àti ìgbọ́ ẹ̀yin ta làbí pàṣúmọ́ wọ̀ndà tí a ní gbogbo ìjọba ìbílẹ̀ àdìmọ̀ṣọ́ oyè ẹja àtúyáyá tó yàyà káwọn pàdé alájí pàṣúmà níbi torí tìlù èyí tí wọ́n pè ní pàṣúmà ọ̀nkọ́rì tó máa wáyé ní the paris hotel ní friday 14 of august 2028 ó máa dùn ó máa lárinrin aago márùn-ún ìrọ̀lẹ́ ni ètò náà yóò bẹ̀rẹ̀ ní nọmba 56 Ọ̀làdún street power line bus stop ìṣẹ̀rí ọlọ́fin 500,000 1,000,000 naira ẹ̀yìn tó lólùfẹ́ alájì wàṣíù alábí pàṣúmà ẹjẹ́ pẹ́júpẹ́sẹ̀ sí bí fàájì pàṣúmà homecoming party tí ó wáyé ní 14/2026 májì ó bàjẹ́ promotion wọ́n ṣe àgbọ̀n náà ẹ̀pẹ́ májì ó bàjẹ́ promotion sórí 090-22-8832-090-22-2832 pàṣúmà homecoming party ní the paris hotel ó máa dùn ó máa lárinrin.

0: wọ́n ti níjọba nílẹ̀ ìtọ́lọ́ ẹ̀kọ́ yàtọ̀ ọba rí ní wánú.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ láìpa ọ̀tọ̀ọ̀tọ̀ láìjẹ̀mú mu ọ̀tọ̀ọ̀tọ̀ láásù lóòsù sẹ́nu ọ̀tọ̀ ní tí ọba rí ní wánú aládé àrùnmọ́ akíolú nínú àwọn ọba tí wọ́n ti ń jẹ nílẹ̀ yìí lẹ́yìn tó tẹ́wọ́ gbà wí àṣẹ lọ́jọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2003 ọjọ́ kẹsàn-án ọdún 2003 ni wọ́n dádé fún ọba akíolú lẹ́nu ọwọ́ Èkó òní ló pé ọdún 23 years tẹ́ ti gbadé ọba rí ní wánú ọba oṣù ọ̀làdé àrùnmọ́ akíolú the ọba of Lagos orú Èkó bàbá Fuad ẹ máa kú oríire o torí pé lásìkò yín ọ̀pọ̀ àwọn nǹkan mèremère ló ti wọ̀lú ìlú Èkó ń fẹ̀ sí àwọn bá ń pọ̀ sí ilé Èkó àwọn olóyè ń ṣe yùgbà abarí ni pé lásìkò yín gangan lọmọ Èkó di ààrẹ lásìkò yín ọmọ ìyá adájọ́ àgbà Nàìjíríà lásìkò yín ọmọ Èkó di aláṣẹgun ọlọ́pàá Nàìjíríà ẹ kú oríire o ọba rí ní wánú ọba Túnde Oṣù Ọ̀làdé àrùnmọ́ akíolú ẹ̀yin péye má pogún ọmọ ọba ológun kúndéré aṣàánú ológun bàjá ọmọ eré àkèrú wàsà ọmọ ológun àgan ọmọ ṣàṣọrẹ onítànà ọmọ àdùkẹmẹ bíní arókùntayò ọmọ erin ọkàwọn ọmọ erin káwọn fàwọn ya ọmọ erin tí fọlá yagi kábíyèsí o àwọn aláṣẹ rédíò nàìjíríà èkó lábẹ ọmọ kékeré wúrọlá dégòkè àti gbogbo iṣẹ iléeṣẹ bond fm lábẹ aláàjì àbàlàdé akọsílẹ ló ń kẹyìn o adé àtúbọpẹ lórí bàtà àtúbọpẹ lẹsẹ ẹṣẹ ọba àtúbọ máa jẹ kó lọ kán rí kí sin láṣẹ ìdùmàrè.

0: Ìwọ náà sọ̀rọ̀ sókè bó ṣe ṣe fún bàbá òkè o. Kọmọláyò tó gbọ́n jà lẹ́ẹ̀rẹ́ fúlógò jẹ. Ọ̀pẹ́ ìgbòrogo ara títa jẹ, ara títa ara yúhú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sàn. Kẹ́rọ máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so bàbá òkè o lélẹ́gbò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá sí Shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church, Jack Gate, Ebiro, Ìsọlọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08097114 08097114 Bàbá òkè o, elépo gidi débẹ̀.
1: Yorùbá ní igba tó tó gbá báyìí, òun ló ń ṣọba gbọ́n mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀, òun ló ń jẹ bálẹ̀ lódò. Tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé tó ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wọ́n mú un pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara lé kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun tọkùn orúkọ tèmi ni Taofeek Ajiboro. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Bàbá òkè o, a mà tún rí yín.
2: Ẹ ṣeun wa tọkùn bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sọ ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́fi tún rí bàbá òkè o lákọ̀tà ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni iṣan ara.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
2: Ẹ ṣeun atọ́kùn làákàyè yìí ò ní dàrú. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ á máa ṣàkóbá iṣan ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí àkílẹ̀ tó mọ́ á máa ṣàkóbá fún iṣan ara. Ó bá ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí á máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ́dá. Tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́.

0: ẹlòmíì ò tiẹ̀ ní rí gbẹ́dẹ̀ dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ kó máa fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara ti ò rí bi wọlé tó nínú àwọn iṣẹ́ ni àwọn èyí ló ń ṣàkóbá fún wa pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ gan ó pè ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o nítorí bàbókè o mọ nǹkan méjì ju ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin tó jùlọ déédéé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn dé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sálẹ̀ nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eru kúkú bẹ́ẹ̀ ni tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni bàbó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022614422 08022614422
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gun ẹ wá fún ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tín pé ajẹ́gun àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni àti pé kí bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tín.
0: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọpin pẹ púpọ̀ ajẹ́gun àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá tó bí bàbá mi ló ni ajẹ́gun yìí nítorí pé ọdẹ ni wọ́n nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bà pa wọ́n ti sàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́ àdìtú tó ń bẹ nínú ajẹ́gun àdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gun àdáyébá òní wọ́n pe nù tó bá dọ́dọ̀ bàbókè o àwọn náà máa rí i pé ọlọ́run lọ́dọ̀ bàbókè o tọ́rọ́ ọlọ́run bá wa ṣe.
1: ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé.
0: ẹ̀rọ ni sọ̀rọ̀ tí ẹ lè pe àbókè o sí 08044-71143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08026134 2 80226134 2 shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni bàbókè wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a fi ṣe àwòṣẹ́wò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń sọ ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá ba iṣan kọ̀ọ̀kan pẹ̀lú ọlọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ nù ní. Bàbókè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Isolo ibẹ̀ ni bàbókè.
1: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé Jakande Gate bí ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú Church Deeper Life Church tó wà ńbẹ̀ ìwọ ṣáà ti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni bàbókè o kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 08094471143 o tún lè pe 08022133442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé ìgbà kan náà.
2: kí ni o.
3: àìsàn tí yóò ju wa lọ.
4: yàtọ̀ máa fi bá wa
5: lọ àgbà bẹ́ẹ̀ dájọ́. ẹ̀rìkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
6: ojú lọ sí rí ṣé mo ti máa bọ̀ ẹ́ jẹ.
5: èmi ni mo ṣe.
6: ẹni bá rí ẹ bó ṣe ilé furukọkọ bí ẹni pé o lè so kìdí lẹ káàkiri. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lásìkò eré lánàá. bẹ́ẹ̀kẹ́ òkété yẹn ò ní ti tọ́ sàdédé tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
5: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o èmi ti ṣe báyìí olólùfẹ́ mi.
6: ṣé èmi ni màṣẹ́ sọ fún yín pé kẹ lọ mójútó rárá yín. bàtà ò fọgá mà kárí o ó wẹ gbogi bàbá òkè o.
5: ìwọ náà sọ̀rọ̀ sí ṣàlàyé bó ṣe ń ṣe é fún bàbá òkè o kọ́ máa ráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fọlọ́gbọ̀ jẹ ọ̀gbọ̀rọ̀gbọ̀ ara títa jẹ ara títa ara yúnyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kẹ́ẹ̀dọ̀ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó ń buni so bàbá òkè o lélẹ́gbò gí atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàkalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Egbero Isolo ìpínlẹ̀ Èkó ẹ pé 08094411 43 08094411 43 bàbá òkè o elégbò gí debẹ́ débẹ́.

0: Solomon ti di ako tuto mira de.
1: Convention. Praise God. And the Ijo Eternal Life Gospel Mission Worldwide. To Reverend Z.O. Odishina Jerry, that's the letter. Life ETS is she. See, but God, we are doing 37th annual convention. Akuri, but do I like Sime? She was around the Alade Village, over there, Sale Boston, along some expressway in Gusi. But God, we are here on Sunday, or Jokeso, Kejo, or doing City D, August 16, 2026. And on the 9th, August 2026, this 16th, August 2026. Bomoko si adua ma bere ni gbogbo akoko yi adua ni toso toru opa ojise olorun ni won ma fi adua wo ile isu pale bambam nigbati atuide jaide pelu fifi oro olorun bo ni yo ma wa ile lati enu baba wa alo pastor it agbanimu ko gbogbo isoro re pade jesu nibe ko segun fu adua tabi bere e pe baba sori 08026329562 08026329562 jesu lulu
2: ìrọ̀lúdé fúgbọ́ ẹgbẹ́ ẹ fẹ́rin ìrìnàjò lọ sí ibi kíbi lóde àgbáláyé ó fẹ́rin ìrìnàjò àjò tàbí ń bra nílẹ̀ yìí áfíríkà tàbí lókè òkun ẹ má làágùn jìnnà mọ́ o ẹ má lọ tààràtà sí iléeṣẹ́ aṣọ brantos limited akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa dákọ́ ní ìrìnàjò àjì ni ó múra ní kódà orílẹ̀-èdè yóò tẹ bá fẹ́ lọ lóde àgbáláyé ẹ tọ̀ wọ́n lọ tààràtà wọn á kó yín rọrùn gbẹdẹmukẹ wọn bá yín gba fíìsà láì ní wàhálà wọn aṣọ gbogbo tó tọ́ tó yẹ fún yín ọkàn yín yóò balẹ̀ fẹsẹ̀ ìrọ̀lù lẹ́sìn fún ìrìnàjò lọ sí ibi kíbi tẹ bá lọ ó wàrà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jàǹfààní onírànlọ́ lọ́dọ̀ tiwọn iléeṣẹ́ àṣàbó transport limited alóǹtẹ̀ ìjọba ojúlówó ilé iṣẹ́ ni wá ìwọ náà kí ló tún wá ń dúró ètè máa lọ tààràtà báyìí sí iléeṣẹ́ àṣàbó transport and trust limited iléeṣẹ́ house and trust limited máa ń kérò ní kánò àbújá àti lagos ibi tọ́ba ti kó yín ẹyin padà sí o àǹfààní sunday ẹgbẹ́ tó wà nílé iṣẹ́ wọn iléeṣẹ́ àṣàbó transport and trust limited kalẹ̀ sí suite 1 second floor old dream shopping plaza 206 tamuto road agege total bus stop agege lagos state nigeria hello 08067711118 tàbí 08214-4418 àbẹ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan òyìnbó twitter facebook instagram whatsapp àti tiktok ẹ lọ wà níbẹ̀ kẹlẹ̀ wa náà wò lónìí ó mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wà nípa kákó ní ìrìn àjò.
3: tó tó ọláàrẹ o ọba tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ ẹ̀rù rẹ tó bà ọlọ́run tó fi alleluia wo díríkò àṣẹ ọlọ́ba ṣe kábíyèsí rẹ yorùbá bọ̀ wọ́n ní tòjò tẹ̀rùn ojú kì ń pọ́n balùwẹ̀ lágbára àjọba òkè ìpọ́njú òní jẹ́ tiwa láṣẹ elédùmarè òun ni mo fi ń kí wa kú ojúmọ́ làárọ̀ tòní tó gbáyé gbádùn nílé iṣẹ́ bond fm2.9 ẹ mú kalẹ̀ ìtura ká tó jọ ṣètò láwọn tòní olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. ní abala ní pápápá mú inú ara ẹ dùn mú inú ara ẹ dùn bí gbogbo nǹkan ṣe dé lénìí bí ó ṣe dá kí a má sọ ìdàkejì ẹ ọ̀pọ̀ wa ló ní ìpèníjà kan tàbí òmí tí o bá rò ó kọjá bó ti yẹ tí o bá rò ó kọjá àyè ó lè ṣe àkóbá fún ara ó lè ṣe àkóbá fún ọpọlọ kò sí nǹkan tí o lè máa là kọjá rí i dájú pé o mú inú ara ẹ dùn ọlọ́run má fẹ́ rà wọ́n wá bí ìrònú bá fẹ́ wọlé kò lè ṣe kó má má wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ra data 200 kí o tó lòótọ́ wáyé ohun tó máa mú ẹ rẹ́rìn-ín lórí ayélujára a gbé ìrònú kúrò lára díẹ̀ kò máa wò ó kọ́ sọ wípé àkọ́lọ́hun kó gba ọpẹ́ wa owó ilé ìwé gíga ti di ₦10,000 de play o eré ni kò sí ohun tó jọ òfin múnú ara ẹ dùn ni ọlọ́run á ṣàánú fún wa bá dùn wá nínú a ò ní mọ ìkorò ní ìnira lágbára ọlọ́run ọba ní abala èso kíni nǹkan tí a máa mú ẹnu ba òdú náà ni kì í ṣe fún olóko àríbí afẹ́fẹ́ tó ń fẹ́ ní ìsìn ọ̀pọ̀ èèyàn màlẹ́ríà o ibà o eléyìí o lọ́mú àárẹ̀ òdú ni kì í ṣe

0: fi produce àwọn nǹkan míì tó dára fún ara wa jáde bíi lemon bar bíi lemonade àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní ti lime ó jẹ́ ìkan nínú àwọn ọ̀sán tí ó kan lẹ́nu tó kò tí ì sí iṣẹ́ púpọ̀ lórí ẹ̀.
1: ǹjọ́ wá ní àwọn tí
2: ò. àríkẹ́ríkẹ́ kí ló dé tó rojú kókó báyìí.
3: Ojú lọ ṣì rí ṣé mo tún máa bọ ẹjẹ.
2: Ohun ló ṣe.
3: Ẹni bá rí ẹbọ ṣe lé fùrùkọkọ bí ẹni bí o lè sòkè ìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ẹ̀ ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọ mú bí èpò ló tó fẹnu kan yàn.
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé ẹni ìmọ̀ṣẹ́ ló sọ fún mi pé kẹ́lẹ́ mójútó ara yín? Bàdá táwọn fẹ́ gámà kárí o. Lórí egbògi bàbá òkè ehò.
2: Ìrọ̀lẹ́ sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ehò. Kọ́ máa ráyé tó gbé ìjàlẹ̀ rẹ fún oògùn jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ehò lè lépò jẹ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ehò kalẹ̀ sí Shop 10A. Oyèkọ́lá Shopping Complex ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbó Road. Ẹ̀pẹ́ 08094471143. Bàbá òkè ehò elébògi bèbè bèbè.
4: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè ehò. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè ehò lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ dédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a ṣàbá pàdé látara lẹ́gbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ ọmọ ọkùnrin tó jásí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jásí pé ara àti òtí ẹ̀ ní dìde dada. Dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dada. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìdẹ́lẹ̀ kọ́ máa bọ̀ wá bá bàbá òkè ehò ní Shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ehò 08094471143 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa yìí. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi jásí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè ehò lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè ehò ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní Shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Tí n kìsà ara ẹ̀ tó bá wa lágbára a máa fà á kéèyàn má lè dẹ́sẹ̀ gbé. Kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí. A ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná. Ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ Tọ́lọ́run ọba tó mú ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹ gangan náà ní sòro ṣe. A wà ní Shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ehò 08094471143 08094471143.
1: Òun náà ni ẹ ti gbọ́ yẹ gbogbo ìpèníjà tí ẹ bá ní eléyìí tó ń kojú iṣan ara yín ẹ kàn sí bàbá òkè ehò lójú òpó yẹn 08094471143 Ọlọ́run á sì gba ọwọ́ wọn ṣe ìtọ́jú láṣẹ Èdùmarè. Bákan náà ká máa sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní lẹ́mìí láti rin ìrìn àjò Hajj ní ọdún 2027 ẹ kàn sí iléeṣẹ́ Al-Sabo Travels and Tours Limited. Wọ́n ń gba owó yẹn ní kéréje kí ó tó di on the 26th of September tí ó jẹ́ gbèdéke láti san owó Hajj ọdún 2027 bí iléeṣẹ́ Saudi ṣe fi àlàálẹ̀ wọn sílẹ̀. Ẹ pé iléeṣẹ́ Al-Sabo lójú òpó 08112 14 44

0: ọkọ̀ olúwa ẹ̀rẹ́lẹ́ sọ ẹ̀bọ́n dẹ̀fẹ̀ náà lọ jẹ́ pé ó ń tẹ̀ síwájú bí aago mẹ́jọ sí kọjá ìṣẹ́jú mọ́kànlélógún tí ò bá rí bẹ́ẹ̀ já já lé kaná wọ́n ní baálé lónílé baálé ló ládùúgbò ọba lónílù láàrin àwọn àjọ lọ́ba lọ́ba náà lọ jẹ́ pé àtìyàn ìjọba ọlọ́run ọba ó dọwọ́ rẹ̀ o èkó ò gbọ́dọ̀ bàjẹ́ o ẹnu tó ń jẹ ń bẹ́ pọ̀ púpọ̀
1: Èkó ò gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Amúnilú Èkó.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmú Èkó
1: ò gbọ́dọ̀ fọ́ o.
0: Lábẹ́ ọba Aláìlúwà, ọba àtìlílé ọba ìlú Èkó, ọba Ríwà Àkèrò olówó Èkó, bàbá Àfùwà. Ní àpò burúkú bàjẹ́ la tún rí ìròyìn kan láàárọ̀ yìí. Ìjẹ́ ẹjẹ́ rẹ̀ pé gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó wọn mú olè ìjọba ìbílẹ̀ ogun dàgbàsókè mẹ́tàdínlógójì wọn náà lọ jẹ́ pé wọ́n ké ọba Ríwà Àkèrò fún ti ayẹ ọdún mẹ́tàlélógún lórí àpèrè bàbá ńlá wọn tí kún ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ tọmọ èèyàn tó jẹ́ pé ń fọhùn bẹ́ẹ̀ ọmọ ènìyàn tó jẹ́ pé àwọn aboyún wọn ń jáwé àbíwẹ́rẹ́ àwọn àgàn wọn ń tọwọ́ àlàbọ̀ sùn ta ló jẹ pé ó ń pe àkíyèsí tó ránṣẹ kíní kóríre sí ọba Ríwà Àkèrò olówó Èkó bàbá Àfùwà fààyè ọdún mẹtàlélógún lórí àpèrè bàbá ńlá wọn oníta bá ní káwọn wò lọtún lọsí ìdàgbàsókè àrò ọtọ wípé ó wà ní ìlú Èkó ẹni tó jẹ alága ìjọba ìbílẹ sùúrẹlẹ Bámidélé Sulaiman Yusuf ló ránṣẹ kíní kóríre sí ọba tìlú Èkó oní ọba tìlú Èkó àsìkò wọnyí wípé a mọ̀ sí dáadáa jákèjádò ìlú Èkó ni wọn sọ pọlọpọ ọdún lórí àpèrè bàbá ńlá wọn bí wọn ṣe sọ kúkúrú ní ìṣẹ́bọ́n dẹ̀fẹ̀ ó ń tẹ̀ síwájú.
1: Bẹ́ẹ̀ni kókó olúwe iléeṣẹ́ Bond FM 92.9 tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Sunday Punch tí wọ́n tún mú láàárọ̀ tòní níbẹ̀ náà ni wọ́n ti ń sọ ní ìpínlẹ̀ Èkìtì níbi tí ìjọba ìpínlẹ̀ Èkìtì ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn bàbá onílé àti ìbàmú onílé pàápàá àwọn tó yẹ pé ilé ìjọba àti ilé tuntun ìyẹn estate tí wọ́n kọ́ káàkiri wọ́n ní ẹ ṣọ́ra ṣe o ní ẹ mọ̀ kọ́lé yín o ẹ̀yin lè lówó tẹ́ fi kọ́lé yín àmọ́ pé kí ẹ máa gbé owó bọ̀kùbọ̀kù sórí pé káwọn èèyàn fẹ́ gbalẹ̀ wọn fẹ́ yálé gbé wọn ní ẹ ṣọ́ra ṣe pé àwọn ò ní gbà kí ẹ máa ṣerú nǹkan báyìí ní ìpínlẹ̀ Èkìtì nítorí pé pàápàá àwọn tó yẹ pé wọ́n kọ́ ilé sí agbègbè ibi táwọn ilé ẹ̀kọ́ gíga wọn tó yẹ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn wá ń gba bẹ̀ wọ́n ń gbé bẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ wọn kó ló di pé wọ́n máa padà lórí tó bá parí ẹ̀kọ́ wọn tán wọ́n ní pé owó rọ̀gùrọ̀gù tẹ̀ ń gbé ilé sílẹ̀ fún àwọn ọmọ láti gbé wọn ló ti pọ̀ jù wọ́n nítorí pé àwọn tẹ́nàntì yín ìgbà tẹ́ ń gbé ṣòro tẹ́ ń gbélé wọn lórí ni pé owó tẹ́ ẹ̀ ní kán máa san ó ti pọ̀ jù ẹni tó jẹ́ abánudámọ̀ràn àgbà sí gómìnà lórí ọ̀tọ̀ ilé kíkọ́ àti ètò nípa ilé gbígbé ìyẹn dókítà Gbóyèga Olóníyọ̀ òun ló ṣe àpèjúwe ọ̀rọ̀ náà tó sì sọ wípé owó kíkà tó ń fi sílẹ̀ ó jẹ́ ohun tí kò da tó torí pé ó dàbí pé wọ́n ní àwọn ènìyàn lára ni ìtẹ́rì jẹ́ pé ìjọba ò ti ní fojú re wo àwọn tó bá ń ṣerú eléyìí wọ́n sọ eléyìí ní Iyin Èkìtì níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn níbi tí wọ́n ti níjọ ọjọ́ Jímọ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò kan ètò ọlọ́jọ́ kan wọn tí wọ́n ṣe tí wọ́n sọ nípa ilé gbígbé ilé kíkọ́ àti ọ̀nà tí a fi jẹ́ pé ilé kó mọ̀ wà lárọ̀ọ́wọ́tò gbogbo àwọn ènìyàn eléyìí tìjọba náà tí wọ́n ṣe àgbékalẹ̀ wọn ní lájọ́rí tán fi gbélé ìkalẹ̀ náà ni pé káwọn tí wọ́n ń kọ́lé wọ́n lè mọ̀ wípé bó ṣe ń kọ́lé náà kán máa fi àwọn tó fẹ́ gbalẹ̀ àwọn tẹ́nàntì wọn kán máa fi wọ́n sọ́kàn torí pé owó tó bá ní kọ́ gbà ẹni tí ò bá lówó láti gbà báwo lè ṣe fẹ́ kọ́lé tí ẹ̀ bá rẹ́ni gba ilé báwo lè ṣe fẹ́ rí owó tẹ̀ ẹ̀ fi kọ́ ilé náà nígbà la fi ń sọ wípé káàjọ fẹ́ wọ́wọ́ báyìí kó lọ́kọ́ wọ́n ba lè mọ́ ẹ̀yin tẹ́ kọ́lé ẹ wò ó ṣe fún àwọn tẹ́nàntì tó fẹ́ gbowó ẹ wò tó fẹ́ gba ilé náà owó tẹ̀ ẹ̀ máa gbé kalẹ̀ kán fi gbalẹ̀ kó má pọ̀ jù nítorí wípé ẹ̀yin náà wo ìwògùn kan ṣe rí àti wípé ìjọba pàápàá àlàálẹ̀ lórí bí ẹ ṣe máa ṣe ìjọba yóò ṣe lọ́wọ́ tó bá lè ti parí ẹ̀ tó ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ á jẹ́ kí ẹ mọ bó ti ṣe àmọ́ bí ó ṣe wà yìí níbi ètò tá à ń sọ yìí ni pé ó dáa kí a kọ́lé ó dáa kí a nílé lórí àmọ́ ẹ̀yin láńlọ́ọ̀dù láńlẹ́dì ẹ̀yin estate surveyor káàkiri àti management wọ́n ní ẹgbìyànjú ẹ má gbowó tó pọ̀ jù fún àwọn tó ń kọ́ tó ń gba ilé pàápàá àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ inú ìròyìn Sunday Punch láàárọ̀ yìí ló wà.
2: Ọdún mẹ́tàlélógún lórí àgbèrè.

ọba nínú wà nà rẹ mú oṣù ọlálẹ akin olú òkèrè rárá àìmọye ọmọ tí ò rówó ilé ìwé san àìmọye ẹni ebi ń pa àìmọye ọpọlọpọ àwọn ènìyàn tí wọn wà nílé ìwòsàn mélòó ẹni tí ò rílé gbé tí ọba nínú wà nà rẹ mú oṣù ọlálẹ ti ràn lọwọ èyí ò ní ṣe irú eléyìí kórìtọ òun ó má rí tẹsíwájú wà láàyè níjọ tọba nínú wà nà rẹ mú oṣù ọlálẹ ti jọba ìpínlẹ èkó ìwọsí kan àbùkù kan ò kàn ìpínlẹ èkó rí rárá torí kábíyèsí ò gbọgbàkúgbà kì í ṣe oníjẹkújẹ ọba tó kóra ẹ̀ níjanu gidigidi ni ọba ríliwánu kò fìgbà kankan kó orí ebi ìlú ìdí.

0: Decibel.
1: Ìjọ Afrop Agriculture tí wọ́n wà ní Nọmba 1 Mọ́kàlọ́jẹ́ Street Oshodi ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ẹni tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ni Àgbà Ìjọ, Ajíhìnrere, Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run, Gbẹgbẹnẹrẹbù Tọ́pẹ́ Tàpé.
2: Lẹ́ẹ̀kan sí ní ọjọ́ mú yìí, a kí gbogbo olùgbọ́ wa ní orúkọ bàbá bíṣọ́ọ̀bù wa àti ìyá wa ní ti Ọlọ́run, Diocese ti Lagos West. The Right Reverend Dr. James Olushola ati mama Dr. Mrs. Lydia Odedeji agbadura pe ori ofe Olorun to wa ni ori imose won lori imole oro Olorun tan si gbogbo orilede yi ati si ilu yi loruko Jesu ati gbogbo olugbo wa laarin yi oro iye oro imimo oro Olorun yo se ti wa ni ase pe.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, ọ̀rọ̀ rẹ ní ìfitúwàsí ẹsẹ̀ wa àti ìmọ́lẹ̀sí pa ọ̀nà wa. Fífún pé nípa kíkọ́ ìwé mímọ́ rẹ pẹ̀lú sùúrù, tẹ́lẹ̀ máa tẹ̀lé ọ̀nà tí a gbé kalẹ̀ níwájú wa. Nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú rẹ̀ àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan ayé àìnípẹ̀kun. Àmì ilé kíkà wa. Lẹ́yìn wà ní Jòhánù orí kẹta.

láti ẹsẹ̀ ìkejì lé ní ogún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sí ilẹ̀ Judea. Jésù sì dúró pẹ̀lú wọn níbẹ̀, ó sì bàtìsí. Yohana pẹ̀lú sì bàtìsí ní Amoni, ìyàgò ìlú Salemu, nítorí omi kòkòrò wà níbẹ̀. Àwọn ènìyàn sì ń wá, a sì bàtìsí wọn nítorí.

kòlè ìsànmà ìpọ̀ sí ṣùgbọ́n ẹ̀yìn kòlè ìsànmà lẹ́yìn ẹni tí ó ti òkè wá ju gbogbo ènìyàn lọ ẹni tí ó ti ayé wá ti ayé ni a sì máa sọ ohun ti ayé ẹni tí ó ti ọ̀run wá ju gbogbo ènìyàn lọ ohun tí ó ti rí tí ó sì ti gbọ́ èyí náà ni èyí tí ó ń jẹ́ ìrẹ́ kò sì sí ẹni tí ó gba òru

ṣe ṣe ni ṣùgbọ́n ayé àti ìṣẹ̀dá fúnra rẹ̀ ń lọ́wà sí òpin ohun gbogbo tí a fojú rí àti èyí tí a kò fojú rí tí a dá ó ń lọ́wà sópin.

Sure.

iṣẹ́ nípa àwọn ẹni tí ó ti fi ayé ìyá ọkọ àwọn òyìn fún Kristi Jésù nípa rere tí wọ́n ti kọ ẹ̀ṣẹ́ ọmọ sílẹ̀ tí wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ́ ọmọ tí wọ́n sì ti gba ìdáríjì nísinsìnyí

0: ìlànà ó wá tẹ̀síwájú nítorí ẹni tí ọlọ́run ti mọ́ sọ̀rọ̀ ọlọ́run nítorí ọlọ́run kò fi ẹ̀mí fún un ní òṣùwọ̀n bàbá fẹ́ ọmọ ó sì ti fi ohun gbogbo lè lọ́wọ́ ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyà nípẹ̀kùn. That is so to preach. This is why it is the good news. Ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyà nípẹ̀kùn tó bá ní Jésù ó ní ìyà. Ìrànlọ́wọ́
1: àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08052 4809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tí wà ní nọmba 1 Babayọ̀jẹ́ Street Oshodi. Àwọn ètò òfin ilé ìjọsìn wa nìwọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìsèdè tòyìnbó English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ní ìsèdè Yorùbá ní ọjọ́ ajé a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ní aago 6 ìrọ̀lẹ́ Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ rú ní dédé aago 7 òwúrọ̀ a máa ní ìsèdàpọ̀ ní mímọ́ Holy communion service on Wednesday at 7 a.m. ní aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ rú bákan náà a máa ní ìpàdé àdúrà tí a ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section title Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì ní dédé aago 7 àbọ̀ òwúrọ̀ a máa ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò tí a ń pè ní kúkú iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen title Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn tó yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní nọmba 1 Babayọ̀jẹ́ Street Oshodi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún ni Àfá Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run the Venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́ a tún pàdé ìránṣẹ́ tó ń bọ̀ fún àkọ́tọ̀ ètò yìí Jésù lolúwa.
2: FM 92.9
3: ọ̀pẹ́ ọ́ is imperial majesty ọba inú àgbà bátúndé ọ̀ṣọ́ ọlálẹ́ àrẹ̀mú àti olóyè first olóyè kún baba firaj ọba of lagos pé ọdún mẹ́tàlélógún lórí àpèrè àwọn bàbá wọn bàbá wọn gbogbo ètò náà fò fáyọ.
4: Mr.
3: Taiwo Adébáyọ̀ Oyèkọ́, Executive Chairman, Lagos Island Local Government, nọ́mbà bàbá wọn, Aláínúwà, Ọ̀bàrínúwà àti Olú, Ọba of Lagos yọ̀ fún ọdún mẹ́tàlélógún 23rd coronation anniversary, eléyìí tó gbòde kan, pẹ̀lú ìjẹ́rìí wípé ìgbà bàbá Túnde, oṣù Ọlálẹ́ Àrẹ̀mú, ó sọ onílé àtàlejò ní ìpínlẹ̀ Èkó, ohun gbogbo ló lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ pẹ̀lú ìṣọ̀kan àti ìdàgbàsókè tó gàgàrà fún àwọn ọmọ Èkó àti olùgbé Aláínúwà, ìtọ́sọ́nà yín gẹ́gẹ́ bí bàbá àti ìfarajìn fún àṣà àti ìṣe wa kò ṣe é fẹ́ lóyìn tọ́ àwa ṣe ládùúrà fún Ọ̀bàrínúwà àti Olú àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún aṣọ́rọ̀mọ́rọ̀ ní ṣàwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀ gúlùgbù ìpọ́nújẹ ìrá àkànnàmọ́gbò ó ti ṣàdá lẹ́gbẹ̀rún ọdún láyé ẹ ti ṣọdún ọdún yìí ẹ ó ṣe ẹ̀mí lórí àpèrè Ọ̀bàrínúwà Àrẹ̀mú oṣù Ọlálẹ́ àti Olú ọmọ kútẹ́rẹ́ àṣà lọ́gùn ọmọ òṣà ní ẹ̀ṣẹ̀ ẹ má ṣe kútẹ́rẹ́ òṣà máa gbowó òṣà máa gbòbì orí ni kútẹ́rẹ́ ń gbà lọ́wọ́ ẹni happy 23rd coronation anniversary ọmọ yín Mr. Taiwo Adébáyọ̀ Oyèkọ́ the deputy chairman Lagos Island Local Government ló ń tún yí pé oríire.
5: Láti lè ṣe bọ́ ní FM 92.9 bá ojú aago yín òkú wínníwínní kí aago mẹ́sàn-án kọ̀ bọ́ sójú ẹ̀ mọ́ lọ sórí ètò yìí ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà Mr. Bible ti wá ń kàlẹ̀ láti máa tún kọ ètò náà lágbàgbọ́ yóò tún ètò tún jẹra lẹ́kọ̀ọ́ rírọ̀ náà fi kí n pẹ̀ káàárọ̀ ọ̀sẹ̀ káàárọ̀ ọmọ ẹ̀ káàárọ̀ gbogbo tẹ̀sí ń gbọ́ ilé iṣẹ́ bọ́n 92.9 FM àwọn ètò wa yóò máa tẹ̀síwájú àwọn máa fi tó yín létí báwọn ètò náà ṣe máa lọ láàárọ̀ tòní bí ní kí ìsọ̀rọ̀ pẹ̀lú Ibrahim lórúkọ tèmi ilé iṣẹ́ bọ́n.

ẹ̀fẹ́tísí ìkéde pàtàkì tí ó ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Honeyfit tí ó wà ní number 1 owó lẹwà street tabọ́tabọ́ agége Lagos. Ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbègbè agége láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá jíìmù mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ àwọn wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facilities fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-90-10 081-31-81-90-10 A ó máa retí yín o.

0: lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ òun náà la wà.
1: À ń fi àkókò yìí kí àwọn ẹbí Aláàjì àti Àlájà Yàyá iyùn fún ìmúrasílẹ̀ Wàlímọ́tù Lakuran ti àwọn ọmọ wọn Muhammad àti àbúrò rẹ̀ obìnrin. Gbogbo èèyàn ni wọ́n pè sí ibi ètò yìí wípé láti wá bá wọn yọ̀ tí wọ́n ṣe ní August 30, 2026. Ibi tí wọ́n sì ti ṣe náà ni GD Event Center. Tán bá wá kúrò níbi GD Event Center, wẹ́jẹ́wẹ́mú yóò wáyé ní The Arc Event Center, 69 Ìdímù Road.
0: Ọjọ́ náà yóò kò láyọ̀. Alájà Ẹ̀lẹ́ Àdìsá, mo kí yín ẹ̀kú ìmúra. Ọjọ́ náà yóò kò láyọ̀ o. Lágbára Ọlọ́run àní ṣe ní sàárẹ̀ o. Ohun tí a fi gbára wa níyànjú lọ́jọ́ tòní kí n tó lọ Phil Ultimate Fashion Center Alaba Market Fast 2 ni wọ́n wà Felicia Àjọkẹ́ Oládòyìnbó olólùfẹ́ iléeṣẹ́ wa náà ni wọ́n. Màmá wa tí wọ́n jẹ́ Madam Victoria Mama Rich, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà, wọ́n gbé oríṣiríṣi nǹkan wá nígbà tí a wà lórí ẹ̀bùsùn àìsàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run Olódùmarè a bùkún àpò yín ní agbára Ọlọ́run, a ò sì ní sunkún ara wa. Ohun tí a fi gbára níyànjú ẹ̀yin èèyàn wa bó bá wà láyé tó ń sọ pé èmi ni lágbájá, èmi ni tẹ̀mẹ̀dò, kò sí bó ṣe jẹ́, ò jẹ́ nǹkan kan, ò jẹ́ nǹkan kan, ìṣísẹ̀ kan náà ló wà láàrin ìyà àti ikú. Ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà èmi tiẹ̀ ti rò pé bóyá ó ṣeé ṣe, bẹ́ ẹ bá ń gbọ́ wa lórí ètò yìí, ó ṣeé ṣe pé má jẹ́ pé lẹ́kan láàrin ilé náà lẹ́tùn máa gbọ́. Ṣùgbọ́n mo fọpẹ́ fún Ọlọ́run, mo fi yìn fún dídá tí ó dá mi sí nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa, bàbá wa Ṣéhù tó máa ń kọ orin Nàṣíà ni wọ́n fi orin yẹn kọ. Wọ́n ní bí tẹ́ ṣe kún tó ààyè tèmi tirẹ̀ wà níbẹ̀, mi mọ̀ bọ́n ṣe mọ́ ìlú kọ́ ẹ bá mi tún ṣe. Ààyè tèmi tirẹ̀ wà níbẹ̀ bí tẹ́ ṣe kún tó. Sàárè ni kò sí bó jóló bó jọra bó jẹ́ ẹni tá a mọ̀ rí, sàárè náà ló wọ̀ lọ́wọ́, ìwọ nìkan ló sì wà ń bẹ̀ tọ́jọ́ bá ti pé báyìí ó dibẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa o, ẹ jẹ́ ká máa ṣe dáadáa o, ẹ má ṣe jẹ́ ká hùwà ẹbí o, ẹ má ṣe jẹ́ ká hùwà èmi mo tó yìí, èmi ní tẹ̀mẹ̀dò èmi dá, ò jẹ́ nǹkan kan, ẹ di eléyìí mú torí ọjọ́ míì la ṣe ń ké o, a ò ní rìn àkọsẹ̀ sí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá mo tún kí yín lẹ́ẹ̀kan sí i. Ẹnjìnà bàbá wa Gasal Asaka Auto Investment Nigeria Limited, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bob Agunwa ọba ògbóni àgbáyé bàbá wa ló ń lé nílùú Àkẹsàn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlárinlé Family, gbogbo yín pátá látòkè délẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Níyì Onífadé Idris Karim, gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín. 08038299073 lẹ́ fi pè mí, ó di ọjọ́ mẹ́jọ, a fi pàdé

Yeah.

0: see me. What are you leaching? Oh, you see me.
1: Ọ̀rọ̀ sunukun ojú sunukun ló yẹ ká fi wò ó ló mú àwọn ọlọ́pọ̀lọ́ pípẹ́ ènìyàn bímọ pọ̀ nílé iṣẹ́ Bond FM 92.9 láti ṣe àgbékalẹ̀ ètò ọ̀rọ̀ sunukun níbi tí wọ́n ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ current affairs kí ló ń ṣẹlẹ̀ gan láwùjọ wa àwọn ìwà wo ni kò tọ́ àwọn èwo ló tọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì láwùjọ wa ẹ má gbé síbòmí o 92.9 Bond FM ni kẹ́ ẹ máa gbé sí ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́wàá àbọ̀ àárọ̀ títí di aago mọ́kànlá ọgbọ̀n ìṣẹ́jú gbáko ni o pẹ̀lú àwọn atọ́kù ètò
2: ògúnlọ́gbọ̀ngbò tó ń dátọ́ lẹ́nu ògbìn
1: Balkis Ayébọlá Ibrahim àti Taurid Abdullah ẹni ńlá ló ń ṣoun ńlá
3: Olúfúnkẹ́ Wúrà Ọládìsá lolóòtú ètò
1: ọ̀rọ̀ sunukun ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́wàá àbọ̀ àárọ̀ nílé iṣẹ́ Bond FM
4: ìwọ náà darapọ̀ mọ́ wa ká jọ fojú sunukun wò.

0: ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàké ọ̀run tó tún ṣọ́ wa láti ìjẹjọ tó fún wa láǹfààní tó jẹ́ kápá ìlórí ètò yìí ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn ti iléeṣẹ́ Bond FM 92.9 àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bond FM ló gbé tó yìí kalẹ̀ láti máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ká máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ká lè ṣe àwọn nǹkan ká lè pe àkíyèsí ìjọba sí àwọn nǹkan tí á jẹ́ kí dẹ̀ wá sókè àti lọ síwájú kó débá lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí lójúṣe aráàlú síjọba kí lójúṣe ìjọba sí aráàlú òun ni ètò yìí wà fún ẹ káàbọ̀ sórí ètò ní ti èyí orúkọ mi ni Tawhid Abdullahi.
1: Ẹ kú lẹ́là ń kára lé ẹ káàbọ̀ lákẹ́ni tó bọ̀ lájọ́ ẹkú délé ìwòye gbogbo tẹ̀sí gbọ́ iléeṣẹ́ Bond 92.9 FM táwà ní 1A Adékunlé Fájú ìwé nígbòǹgbò nípínlẹ̀ Èkó. Bílíkìsì ẹ pẹ̀lú Ibrahim lórúkọ tèmi tí mo fi pẹ́ kárọ̀sẹ̀ kárọ̀mẹ̀ kárọ̀ gbogbo tẹ̀sí gbọ́ iléeṣẹ́ Bond 92.9 tún kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò ọ̀rọ̀ ṣùnùkùn láàárọ̀ tòní.
0: Ẹ ní ìjẹta àwọn agbófinró wa wọ́n ju àwọn fẹ́ràn kan síta káàkiri orílẹ̀ àwọn social media káàkiri pàápàá jùlọ nípa bíríìjì Festac Alákejà Lake ìyẹn ni afárá tí mọ́tò mi máa gùn láti máa wọnú Festac láti Alákejà. A rí wípé ìgbà tí wọ́n débẹ̀ wọ́n rí pé àwọn ọmọ gànfé àwọn ọmọ kọ́mọ wọ́n ti lọ síbẹ̀ wọ́n ti ń gbìyànjú láti yọ àwọn irin tó gbé bíríìjì afárá náà dúró. A wá wò pé irú nǹkan yìí kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe ìkejì kíní ìyá ti ń pariwo káàkiri pé báwo la ṣe fẹ́ ṣọ̀rọ̀ àwọn tó ń ti korodóòmù káàkiri agbègbè wa tó yẹ pé wọ́n máa pè wọ́n pè wọ́n ní bólà. Kíní ìyá ní kòrò ní wékòrò ni ní àwọn agbègbè kan mí àwọn ẹlòmíì wọ́n á ṣe transformer tán tó bá ṣe transformer tán tó bá ti lọ lálẹ́ tó bá fi máa fi di ọjọ́ kejì ọjọ́ kẹta gbogbo nǹkan tó ń jẹ́ kí transformer máa fún àwọn ará àdúgbò níná gbogbo ẹ̀ ni wọ́n ti yọ. Àwọn ò ń fẹ́ mọ àǹfààní tó ń ṣe fáráàlú bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mọ àǹfààní tó ń ṣe fún ìjọba tàbí ó ń ṣe fún gbogbo èèyàn pátápátá. Nǹkan tó kàn wọ́n ni pé kí làwọn fẹ́ yọ lára àwọn nǹkan tí ìjọba pèsè yìí láti jẹ́ kí àwọn lè ṣe okòwò káwọn náà fi lè ní wọ́n naira tàbí tún ra lórí tébù wọn. Lẹ́yìn àìpẹ́ yìí ọ̀nà Lekki àná lẹ̀ Lagos Calabar Express Road tó wọ́n ṣe àwọn Minister for Works Senator David Umahi wọ́n wá síta wọ́n wá kéde pé ẹgbà wa o gbogbo orin ta kó sí la fi dáàbò ọ̀nà yìí káwọn èèyàn má lè máa mọ̀ kó lè máa ṣe àwọn nǹkan tí yóò tọ́ síbi ọ̀nà tí a ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti gbọ̀nyọ tán. Ní àìpẹ́ yìí náà ni àwọn Railway Corporation náà wọ́n pariwo pé gbogbo àwọn bóòtù táwọn fi de ọkọ̀ rélùwé mọ́lẹ̀ gbogbo ẹ̀ ni àwọn ọmọ gànfé ti fẹ́ yọ tán. Ìyẹn la wá wò lérò ètò ọ̀rọ̀ ṣùnùkùn lénìí pé ẹ bá fojú ṣùnùkùn ọ̀nà ńlá lè gbé gbà tó fi jẹ́ pé gbogbo àwọn kùdìẹ̀kudẹ tá à ń rè yìí á fi di àfìsẹ́yìn tegun aláre ìfisàn àbí bá ṣe máa wò lọ náà nìyí bá ṣe máa wò tó yẹ pé ká pé àwọn agbófinró òfura ní ìsìn tàbí wọn ò rí wọn bọ́ ṣe ń ṣe ọṣẹ́ tó ń ṣe bà níbi the first outbreak ọlọ́mọ bàjẹ́ kárí kò ṣe dáadáa ní ìpínlẹ̀ Èkó tí mọ́tò bá gunbẹ̀ tó bá di gbàù nílẹ̀ kí la fẹ́ sọ pé ṣẹlẹ̀ ọlọ́mọ ní jẹ́ kí a rí aburú a bá ní pé kò kàn wá kò kàn wọ́n lè máa padà kan ni tí ó kàn tí ó padà kàn wá yẹn láfi ní pé ká gbé wọlé ní kẹ bá fojú ṣùnùkùn wò ọ̀nà ńlá lè gbé gbà láti dẹ́kun rú àwọn ìṣòro tí a rí torí pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ bí kọ́ máa jí jẹnẹrétọ̀ gbé ládùúgbò kọ́ máa jí àwọn irin manhole tí wọ́n ìjọba ṣe sáàrin ọ̀nà kọ́ máa jí gbé ṣùgbọ́n padà gbà tí wọ́n rí pé àwọn ò rí eléyìí jí gbé mọ́ wọ́n lọ síbi bíríìjì wọ́n lọ bẹ̀rẹ̀ sí máa fọ́ bíríìjì wọ́n lọ sí orí bí àwọn pedestrian bridge tó ṣe tó jẹ́ pé jẹ́ ẹlẹ́sẹ̀ àwọn bíríìjì ẹlẹ́sẹ̀ wọ́n lọ síbẹ̀ wọ́n lọ yọ àwọn nǹkan tó wúlò nǹkan tó da tó fi jẹ́ kí ibẹ̀ dáadé. Ìyẹn la wò láàrin pé ẹ bá wa fi ojú ṣùnùkùn wò kí la lè ṣe kí ìjọba lè ṣe láti jẹ́ ká rí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àdẹ tó rọ́pò owó ńláńláńláńlá ni ìjọba ń ná láti ṣe irú àwọn ọkùnrin tó bá dẹ̀ ṣe fún wa tó bá ti ṣe tán àwọn ti kọ́ sínú ìwé wọn pé àwọn ti ṣe tó bá bàjẹ́ lọ́tùlà ti jọ́ mẹ́rin àwọn akọ sínú ìwé wọn pé àwọn ti ṣe ẹ bá wọn ṣe ní oṣù kẹjọ ọdún 2026 làwọn ṣe ṣe wá pè wápà láyàn oṣù mẹ́fà kó ti bàjẹ́ kí wá bá túnṣe a ti ṣe ó dẹ̀ ti wà nínú òfin wọn pọ́n ti ṣe bílíkì kí ló rí sí nǹkan tí a gbé ẹwù lára rẹ.
1: Tọ́ oko ohun ẹ bá ní kíka wo ìwà àwọn ará bíbí yìí iṣẹ́ ọwọ́ wọn a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá ló ti wáyé a máa wò pé ìjàm̀bá ń wáyé lójú pópó ìjàm̀bá ń wáyé ládùúgbò Yorùbá ní amúkú ẹrù ẹ wọ́ wọn ní òkèlè ń wò ẹ̀wòsàlẹ̀ ni wo pe kilo fa ijamba awon ta nso yi opopolopo oju popo to je pe gota gba bere koja ni ijoba gbe awon kini bi rin bayi ti won gbe si sugun to ma fi ma wo o ti di wi pe won ti gbe rin yi won ti yo abi ka so pe won ti ge to je pe ti moto ba nbo ti o ba tete fura o sese ko rolu ko si fa ijamba oko afara lele ti awa tun ni tons wi yi lo ta ma wo pe kina sese mo nsun be ni won ni le ni won ni bi to fe gbe ni ngba ti yan bo ni gbegbu ni ya kan ni se dodon ni aka gbegbu le ko ni o ti won bo to bo ko ni bi to fe gbe kilo wa se o wa di pe ibi ti je bo wa so wi pa won fi se nkan amayederun foralu ibe la wa nsun awon tun wa nsun be ni yen a je o se nla ohun la won tun se se mo emi gbo de mi ri fun e mo ku se ara bi ro lawon ko won lo won pe awon o le gbe moto gbori afara ya ba won ni ibi pe abi won mo won mo ewu to mo nkan ti won se ni iwon nkan to su sa be gan bo je nti te pin de ngba be be yen se ti moto e ba ja lo ma e ka ti e ri se ko le ja won ni lo ri gbo okoropo te pe awon orin ti ijoba fi debu awon afara ti won se e ba wo to ba lo si dumata wa ri pe igba to ya won ti ge gba won irin yen ton o tun se nigba kan de pe o ma fi ni saarin won fi block won fi yi won tun fo block yen won tun jo irin
0: iye
1: je kini e ko wo la fe ki akoko
0: igba ya ki
1: won bo ebi tani ni suru ebi tani ijoba ma se nkan ton ana waralu ati se o e moju to se o la ma lo so de afara tojo kini loru yi pe ijoba ti se fun wa awon ara fe wa ti moju to ebi tani ije bi ti araalu ni se bi ijoba ni aba won ara bi gangan ki lona abayo atu so orilede nigeria gbogbo ajo wa ni atawusa ati ibo ati yoruba ati ko si bi ti ale en to omo yoruba le lo si le ibo ko so pe be ni ohun lo fe ma gbe omo ibo le lo si le awusa ko so pe be ni ohun fe ma gbe sugbon se ko ni ofin to ye ka tele ni ipi tu ba gbe pe o le wa si bi yo o le nko ba yo gboro o gboro fowo si bi to won gbe o to ba fowo si bi to won gbe a je pada si pinle re so ko ye ko ri be ni abi bawo e je ka jo fo oro sunukun ni leyi e ka jo fo awon leyi awa lati wa tabuku won eja kankan e je ka jo wo ana ma won ti kini to to po na won to n se kini jimo asun ni okolopo adugo wa ri don't enter this place to ba ti gbe kini bola yen si won ti nle won ladugo ebi a se bi nkan to so won ti nle won ladugo won o ra won adugo mi wo mo ohun lo tun wa di pe gbo ani ijoba se ina street light si oju popo
0: to se so to se se ti o ti pose kan won ti dawo ni we ra ni bi office wa mi bayi won ti dawo
1: awa wo lo ohun wo lo nse then awa jiniyan won ijo niyan ibo lo nko lo awon wo lo ngba lowo won se awon to ra lowo won yen se ijoba fowo si won mi ru ki gbo se mi mo pe opolopo ise ni ipinle eko yi papa ju do ni ipinle eko won ma ni egbe
0: ben
1: won de ma register labe ijoba se awon to gba kini lowo won to nta fun yi se won register labe ijo le se won koruko sile labe ijoba se ijoba fowo si won ni gbo ni ke ka jo won ko ijoba fowo sun definitely ki ijoba ni ọ̀nà tí o ma fi ma bá wọn sọ̀rọ̀ pé báyìí ni ẹgbẹ́ ṣe ṣiṣẹ́ yín báyìí ni àbí kó yẹ pé kó sọ yẹ pé àti ẹ̀fẹ́ yín mọ́ ó ní agbépo lọ́jà kò dàbí ẹni tó gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n kọ́ wọn ò rí ibi ta sí ni wọn ò ní máa jí kínní ìgbé ẹ jẹ́ ká jọ wọ̀ ẹ̀yin náà ẹ̀nọ́gbọ́n ẹ̀yin bàbá ẹ̀yin yá wa nílé ẹ jẹ́ ká jọ wọ̀ ẹ̀bi ta ni kí lọ́nà àbáyọ ilé iṣẹ́ bọ́ọ̀n lọ́wọ́ 92.9 orí ètò ọ̀rọ̀ ṣùgbọ́n 07068541065 òun náà ni ẹ̀rọ ọba tí ẹ bá fi bá wa dá sí ètò láàárọ̀ tò ní ẹ̀lọ́ ẹ̀lọ́ sọ orúkọ yín bolẹ́ tí ń pèsà
2: orúkọ mi ni bàbá Sunday Adebumu fi látàkì
1: a gbọ́ yín sà
2: ẹ má bínú mo ní kí ní ìlọlẹ̀
1: ó yá ẹ ṣeun sà.
2: Olorun ni da wa la mu.
3: Ami sir.
2: Eri o wa lowo nile. Oju wa lo wa lejo. Ti ba lo fi. Sofi ti won ti le ni state kokan ti won da ko eya kan to sofi. To fi ta se yo awon eya bayi to ba ti se sibe o awon la mo bi ya je o. Won a ti be na won sofi fun eyan. Won soro eya. Won soro ide eyan ni to ba ti se ti o ki bayi kini joba un wo. Ka ma pe ni bayi joba baba to de like fasola. Ko wa lo si try nigba ti baba so fi kale
0: eko ni baje o
2: ko de moju to se so bu ijoba wa le ko pe ko moju to fi re awara lu na ta ba ri ti o da ta ba le complain ki ijoba o dede se toropolopo information lara lu fun ijoba ti won foju be wo ran awon to nko ba wa gede kan ki soro tan ijoba ni ke ja be ni o ba se so fi ofi omo omo ko mo baba ko mo ya e je ko fi o si se lori e ijo baba ti bere re koda ko je pe awa ta se joba na ni o e ba mu lowo ta ba ti fi eyan meji meta to fi ku wa ojoku lori owo e olohun ni ja kukuru bi o bi ti e ba lo yi wale e mo ye mi ti o te lofo
3: ese
2: ese ko lopo kiti na gbe yi o si ta fi yiri de awon awon koloro si e dai won si accident mi e dede ba awon to nfa ni won ye ko won ni se mi wa lo fu an bayi bo
3: ami sa ise un sa
0: hello
4: hello e ko si mo
0: o ta ru ka mi la ti pe abaye lede yen lo sile
4: o la wa so bi gugu wa o a ka lo wa wa ko bi gugu wa o
3: ami sa
4: seri un do sele lati ko yi ni to po nbe e bi ijoba ni tori pe only katakata o ki nje keran derun ni jin se ngba mi sa
3: awa pelu sa
4: o bi pe mo to nsele awon to nsise aburu yi gbogbo to nsise aburu yi to ba bi to ijoba leti to ba no ri enikan agori mo ti ri ta wa mu to kekebu kebu transformer ni adugo wa se ngba mi
0: awa pelu
4: oke kebu ye awa mule amule polopa mo fi olohun babura awon gbogbo awon ti o pada wi pe ko mi ti to ni won pa lolopa lowo awon ti won ko pelu omo kun ye don ni olo lo ju station gbogbo olohun bura ko pada bi ko bi ni tele won ni ele no sho ro won won so pe ni ko ka ni ogun mo ko ni mu si bi bai to ye ko ri be se to ba ni nkan to wa en jamale pe ni bo ke won to se oda lo wa pelu
0: ami o
3: se o se
0: hello se ba ti pe aba yede yen lo sile ba yede yen lo sile
5: o taro
3: o taro
5: oruko ti ni ni selimu yami
3: lati bo lati bo
5: ba do ri ni bo
3: o ya nko yin sa
5: ko si eyan kankan ti mi fe da lebi ni ijoba lo seri ilu ti eyan ba ti mu ti o si nkankan o le ma po wa wo boda fun wa na yawo oriṣiriṣi po bi won ba sele ni ru ilu be nkan ti mi kan le pe yin e so fun ijoba won je ko wo epo wale to wo epo ba wale anybody iṣẹ to ma se e gbagbe ogun kan te ro yen nkan yóò ti lè sọ ọkọ ẹ tó bá ti mú ọpa
3: ìṣòro
5: tèmi ẹ tó bá mú orí ló ta kò gbàrá ò ní kan ọpa ṣùgbọn tí epo bá wálẹ kíṣẹ sapulẹti káwọn èèyàn rówó kẹkọ fáburo káburo fẹgàn ọmọ fún ìyá ẹgbàgbé oṣèṣì máa pọ tí epo bá ti wálẹ ní ayé tí nǹkan tó máa jẹ kó wálẹ kò sí ìlú tí wọn ti rí nǹkan jẹ tí nǹkan wálẹ
3: wa baje
5: eh eh ko ba ti wa le ko roju e gbagbe mo se je ni e lodo de mi olowa wa po ni gbo wa ni bo
3: e se gan sa
0: se gan ti en ba se mara po mo wa o kan ti le
3: hello e yi re de yi sa si sa na di te ko mo
6: hello
3: hello sa ru ko yi bo le tin pe sa
6: lati olohun to yin na be le ni papa ja o
3: o ya n gbo yin sa
6: alaji ti agba
0: Awa pelu yin.
4: owo ijoba wa lo wa e ti mo fi lo wa lowo ijoba le pe e wo je ba mu yan ka dajo ba dajo pe e lo pa governor awon ni sai to ba ye pe gbo awon ti se ruse yi won pa won ni wahala o ni po bayi owo epo wale ko wale eni o ba laburo se ni o se imara temi ni fowo ijoba ni gbo kini iwa ngba ti ijoba fowo ti nkan bayi ti yan lo ba je eh so I ma pa won lo je wahala po bayi
1: Alaikum salam nta wa wala o so pe
0: n to fi so lori ede Nigeria ni pe to ba ti mu yan won lati se gbogbo to to ati to ye ko de ko ma dajo fun ko ko je ko ko mu yan pe ya
1: ohun na ni pe ki ofin wa yi ki ki ya wa fun won to pe nje to ba wa fun won yen kon wa je ki won fu e ko kon kon ko ju fun
0: won ajo to ma fa so tuno ni awon ma pe ra won lese na
1: hello
4: hello sha
0: e ka ro ru pe mi lati pe wa sa o
4: hello
0: e ka ro bla
4: Hello.
1: Hello, it's Wakwa Lu. Yeah, network in any of your work. 070-6854-1065. 070-6854-1065.
4: Nani, hello. Yes, I'll call you, but I
1: think, sir. I'll call you, sir.
4: Olopa
0: self defense but don pe yan ni se ti gbe ofi so wa ara yin
4: o
0: ti gbe ofi so wa ara yin
4: pa mo nule kalo ile den defense ara beso
1: yes sir
4: hello sir
0: e ka ro ro ko mo la tin pe wa sir
4: a je ta ri a je afi bare ki e weto
1: yes sir
4: oruko temi yakubo le
1: hello
4: se n gbo mi
0: awa pelu yin
4: Owo ijoba loku si o. Wallahi owo ijoba yin. Atawon tan gbe ni o. Ati di tan ta se ba won company kini e pe yen ko fancy kan na ta won kini yen si. Be mo pe won gere. Ati ojuri.
1: Be
0: ni.
1: Awon lo ma fa jamba be.
4: Awon ati bi fa anata si. Gbogbo awon di tan ta si yen kini lo de si ijoba o lo be. Akoko ni yen. Awon ta wa se ru e nkan iru awon ti won mu ese bridge kan fo be mo pe iyen ki se iyan lasa ki lo de ta awon ijoba ton le muru awon yen owo ijoba lo ku si o ijoba a ti se ti pe na e mo gugu gba ta ma nge awon alumini ara kini bridge ka kiri ni
1: awon ni won na ni an ti gba ti pe
4: so won ti wa ti pe ijoba ni ki won ti kan tete ma gbese
1: ese
0: mi mo pe bi won se package joba si joba pele eko na won a ma kole won a de mo to ye kon se
1: ngba ti costa bridge eko si kalaba ti won ri ki won ti ge ni
0: be
1: awon ti joba papo
0: joba papo la lo se
1: awon de
0: to ko okada fun won to ye kon ma lo won ma bo to ka to fun won gan to ni cctv camera to ma so
1: mo pe en to ba mu nbe won ti kokko fe egbe mi eno ko to di pe won ti egbede bi pe won
0: ko ko le joba se ma se kon to ma du mi ni ede ma ko awon to ra lowo won gogogo awon to ra lowo won gogogo ibo le be lo pe na ti ku wa
1: hello
0: hello
6: hello
1: hello sa e ka ro sa
6: ka ra ku ya le ta o
1: yes sir
6: teri gugu problem sa ni ni orilede
1: oruko yin sa bo ye tin pe wa sa
6: oruko mi ni emi so lajide adetona mo npe lati sango sa
1: o ya ngbo yin sa
6: Cherry, awon ijoba lo ni problem yi o awon ijoba ni o idi adi tumo ni pe awon yoruba o so won ni ojugboro opomo lowo iwo se ngo mi
0: agbaye
6: Cherry fun to ba ti la oro oju titi lo lawon to tun de ni orilede to ba ti mu won kan mo lo pa won na o
1: na wa ye
0: ti ati salaye fun yin pe obi o pa yan bayin yen ni orilede
1: Nigeria
0: Oh ma ta o ma to to ba ti po je binu ale lo pe won se se dajo fun
6: hello
1: yes sir
6: eni to lo tun kan lo yo popo ni apa yan lo hun na
1: be ni opolopo mi lo ti lo
6: apa yin
1: yes sir
6: to ba ti mu won ko ma lo pa won danu ni o se wi kini ngba to ba fi pa yan bi meji meta e gun wa jawo
1: awon da awon asofin wa godo tu foju wo ni yen ko si se le lori
0: hello
1: zero seven zero six eight five four one zero six four ya pe pa ipe kan abi meji la lanfani lati gba ka to ko lori eto ni aro to ni hello
7: hello karo
1: e karo ma ah e ko bi radio yin yen abi

0: Hello, sir. Okay, sir. Bọ́n láwà 92.9 náfààní àti gba ìpò tọkọ mọ́ o. Òun náà ní ọ̀pọ̀ òkun àgbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. Ìmọ̀ràn òun náà ni àwọn olóye ni wọ́n ti gba ìjọba yìí. Ó dàbí pé àwọn tó ń ṣòfin wọn padà lọ sí ìjókòó òfin lórí pé lóko kínní yìí àkọ́kọ́ àwọn òfin wa lórílẹ̀‐èdè yìí. Àwọn ọ̀pọ̀ nǹkan ló yẹ kí wọ́n ṣàtúnṣe tó lórí ẹ̀. Ẹ̀kan wá bọ́ amú eléyìí náà kọjá kó jẹ́ ìkan lára ẹ̀. Dókòdà pé ṣòro yóò tí ìwà nígbà tó kọ́kọ́ ṣòfin yẹn ní 99 tó ń rí tó tún jókòó lórí ẹ̀ ní ọdún 1999. Ẹ̀bí.
1: Sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ṣe pé òfin yẹn kò sí. Bá lọ wo gbogbo òfin náà kó lè wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. There is what they call criminal code. Tó yẹ pé tó bá ṣe ṣẹ̀ṣẹ̀ kan constitution ní sọ pé ṣe bọ̀ àwọn criminal code yẹn ó ti ní àwọn ìgbésẹ̀ ìyà ìjìyà tó gbọ́dọ̀ wà fún tí ìjìyà tó gbógun bá wà fún àwọn tí.
0: Ìjìyà tó wà pẹ̀lú yóò gbòkun.
1: Tó bá jẹ́ pé
0: yàrá gbọ́pọ̀ dáadáa.
1: Ṣé rí justice system wa lákọ́ láti ṣe àtúntò síbi ìdájọ́ wa tó máa kọ́ láti ṣàtúnṣe sí gidigidi gan. Ìgbà mi wà ẹjọ́ ẹyọ kan wọ́n á lo ọdún mẹ́rin lórí ẹ̀ pé ó jẹ̀bi ni kó jàre ni o. Ìgbà tó yẹ pé ẹ̀ní ẹ wá lè ní ẹ wá lọ́la. Ẹ wá lè ní àkọ́kọ́ nìyẹn.
0: Ẹ
1: tó jẹ́rìí gan ó lè máa gbà tó bá ti pé ó di pé ìlú ní alájẹ́rìí àkọ́wá tó wá tó bá jẹ́ débẹ̀ tó yẹ pé lọ́wọ́ lọ́n tírẹ́tìn ẹ̀. Ṣé yóò yọjú ní ẹlẹ́ẹ̀kejì? Gbogbo orú àwọn nǹkan yẹn ni a ní láti ṣe òfin tó jẹ́ pé bá ti lè mú ẹ kó ṣe wà bàjẹ́. Irú àwọn tí ìjọba ìpínlẹ̀ Èkó mú yẹn àwọn 37 tó mú yẹn tó bá pé ìjọba ìpínlẹ̀ bá fẹ́ ṣe dáadáa wọ́n ti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ló gbọ́dọ̀ láti ṣe òfin pé ìwọ tó bá ti mú pò jí rìn ìjọba pé àbójí nǹkan ìjọba gbé ìwà òfin ní ìwà ẹ̀ṣẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n á dẹ̀ lọ ṣe àwọn task force wọ́n ń lò ní àwọn tó bá ti kọ́ àwọn èèyàn wọ́n wá láwọn gbọ́ lọ sílé ẹjọ́ kó tó gbọ́ lọ ilé ẹjọ́ wọ́n á kọ́ lọ dà wọ́n sínú agodo náà tó bá fi ṣe gbogbo orú yẹn kọ́ ni mo tó bá dùn mí pé àwọn tó cross highway àwọn tó cross kínní lè máa mú àwọn tó ń ṣe ìwà àbájá ẹni mú wọn kẹfojú wọn gbolẹ̀ gbogbo orú àwọn kan ẹni tó bá ti kọ́ ṣe yẹn tó fi yẹn bá ti wà ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjọba náà bí irú gbà tí kò sá road ní ìsìnkánṣọ́nà gbogbo ẹ̀ ló pariwo pé ó tó fi ṣe ti pọ̀ ìgbà tó ṣọ̀nà yẹn tán táwọn kan lọ tọ́nà jí nǹkan gbé àwọn ìjọba àpapọ̀ gbégbèsẹ̀ pé àwọn máa ní nǹkan tó pè ní coastal road guard wọ́n dẹ̀ tún install motorcycle CCTV tó yẹ pé tó bá ti lọ gbogbo tó ṣẹlẹ̀ káàkiri náà wọ́n máa rí gbogbo orú àwọn yẹn tí ìjọba bá ti ṣe nǹkan pé wọ́n ti ṣe òfin pé wọ́n ti ṣe ọ̀nà ẹ fi ìgbà Ifásiọlá náà ìgbà tó ṣe under bridge Oshodi wọ́n ṣàtúnṣe ìgbà tó ṣe ní àwọn kọ́nà tó yẹ kí wọ́n ṣọ̀nà tó yẹ pé tó bá ṣe lórí ìjọba lọ lé ní títí ọjọ́ mẹ́jọ láti máa pàdé orúkọ tèmi ní Tawhid Abdullahi.
0: Bilikisa ẹ̀pọ̀ Ibrahim lórúkọ tèmi ẹ̀pọ̀ lọ gbogbo ẹ̀ǹtẹ̀ bá a dá ṣètò ọjọ́ mẹ́jọ ní kẹ́tí jẹ́ ká pàdé lórí àkọ́tù ètò ọpẹ́ lọ́wọ́ olóòtú wa olúfunkẹ́ àdìsá ire o.

0: báwo la ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni
1: tó tún gbà ní
0: máa gbọ́ ohun tí ṣẹ̀fí ń wí
1: ọ̀rọ̀ ni
0: nígbà kan ni mo rò pé èèyàn ló ń ṣe mí àṣẹ èèyàn kọ́ àṣórí mi
1: ni
0: àṣórí náà ló máa ń fa gbogbo àwọn ọ̀rọ̀ tí ò wúlò àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ mọ́ nǹkan kan tó máa ń wé mọ́ èèyàn lọ́rùn
1: orí
0: mi wá gbẹ̀mí o kó jẹ́ ń jàbọ́ lọ́wọ́ wọn o ní gbogbo ibikíbi tí ó bá kù díẹ̀ káàtó sí torí pé ṣẹ̀fí ò ní nígbà kan ni mo rò pé èèyàn ló ń ṣe mí àṣẹ èèyàn kọ́ àṣórí mi ni orí ìwọ náà tètè bọ̀ wálé o wá ṣe légbè lẹ́yìn mi o má jẹun rogun ẹjọ́ má jẹun rogun torí oṣù kẹjọ la wà yìí má jẹun rogun ọ̀nà ẹjọ́ ṣe é báyìí pé ewé ọ̀sán
1: ọ̀sán ni o
0: igi ọ̀sán
1: ọ̀sán ni
0: epo ọ̀sán
1: ọ̀sán lòun gan
0: gan oru ọ̀sán ńkọ́ omi ọ̀sán fúnra rẹ̀
1: gangan
0: ọ̀sán gangan nìyẹn oṣù kẹjọ la wà yìí èní ni ọjọ́ kẹsàn-án tó bá rí bẹ́ẹ̀ òní àsọ̀wásówó àsọ̀wásọ́mọ ọ̀sẹ̀ tuntun tó àtúntì ìlò leléyìí ọ̀sẹ̀ yìí sàn wá o sọ gbogbo etí tó ń gbọ́ wa kó sàn wá sí ẹ̀kú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ẹkún sinmi lètò ètò lẹ́kún sinmi akalẹ̀ lónìí eléyìí tá a wà ní mọ̀njáro ìkẹjà lónígbòǹgbò lábẹ́ ọba adéyẹmí àjẹsà àwùsọ onígbòǹgbò orúkọ ìyípadà rẹ musba alade baba ẹsẹ ọmọ nílùú ìlérò ọmọ elérò dúdú abilagbe ọmọ àpè ìjòyè àwọn kan tún ní àdẹkùn bọdọ àbùká èyí tẹ pè mí gbogbo ẹnu èmi náà ni mò ń jórí kìyẹn ẹ tó kalẹ àwà lórí ètò ká máa bá bẹ.
1: ká máa bá bọ ògùn ló lọjọ ìpọnjú orí ẹni ní lọjọ gbogbo bá ti kọ páàrí láàrí àhórí ọmọ màtàkùn mi mustapha sulaiman lorúkọ tẹmí ń jẹ araba elérò bàbá akọnilọgbọn nínú orí ètò ẹkú sinmi ẹ máa bá wa bọ. Kí n gbọ́ ọmọ bá polówó ẹ̀ ni wọ́n ní àbá bàbá akọ́nilọ́gbọ́n.
0: Ṣé Funke ẹ̀yin lẹ fun ní
1: ìwé? Àtẹ bá wọn bá ti ṣe kí ni ẹ máa gbọ́n bí.
0: Tó o bá gboyè tuntun ní àná tó wá fọgbọ́n polówó ẹ̀ ní rédíò ẹ̀yin ò ní wọlé o.
1: Orí àdúrà àbí.
0: Kí a tó wo abala àmọ̀ràn àti pé tá a bá ní ká fo abala àmọ̀ràn bí ìgbà ta dáhùn ara lé ni agara
1: ni
0: a ní fò ó ṣùgbọ́n ká máa fele yìí tètè sọ fún gbogbo ọmọ bíbí ìlú ìlérò lọkùnrin lóbìnrin lọmọdé lágbàlagbà eléyìí tẹ ń gbọ wá lọwọlọwọ ọba abdul wasu edele saka olokolo nigi ọjọ kejìlá august òun náà ni ọjọ ìbí wọn yóò bọ sí bóyá tuesday àbí wednesday
1: àbí wednesday
0: ẹ máa bá wa kí wọn ẹ máa bá wa ṣe pẹlẹ bàbá kí ẹmí ọlágùn kẹ ẹ pẹ lórí àpèrè ẹ máa bá wa kí wọn kẹ sì máa fún wọn lẹbùn ẹ mọ pé ẹyin lè ní kọba ojúòpó bàbá sì ní kọba ojúòpó ẹni sẹwúrẹ mọlẹ ní òfin ní nǹkan.
1: ẹ máa mójú yẹn iṣẹ́ lọ gbé bí wọ́n ṣe.
0: bàbá wa lálẹ́rẹ́ àgbẹ̀ wọ́n wà ní ìlú lèrò lọ́wọ́lọ́wọ́ báyìí fún ti ọdún ẹbí etí ò kásẹ̀ ńlẹ̀ ṣé nìkan ni.
1: ẹ máa
0: ti bẹ̀rẹ̀ lánàá ògbódò òkúkú ni lónìí. lágbára ọlọ́run a ó ṣe ọ̀pọ̀ ọdún ìdúpẹ́ ọ̀sẹ̀ tuntun eléyìí
1: bá àwọn
0: gẹ́gẹ́ bí ìṣe wa ìwà la fi ń bára wa sọ̀rọ̀ kí ni mo pé ìwà la fi ń bá a wá sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ọ̀rẹ́ yíyàn ọ̀pọ̀ ẹlòmíì ò fẹ́ yan ọ̀rẹ́ kí ló fà á àti pé irú ìhàwo ni ọ̀rẹ́ kọ sí ẹ̀yìn gan yorùbá bọ̀ wọ́n ní fi ọ̀rẹ́ rẹ hàn mí kí mo ìwà tó irú ìwà tó wà àti irú èèyàn tó jẹ́ àwọn mùsùlùmí ní ọ̀rẹ́ ni ànábì mọ́mọ́ ló bá ọlọ́run ọba ṣe tó tí ànábì mọ́mọ́ tó bá sì bá ọlọ́run jọ ṣọ̀rẹ́ àwọn èèyàn ń kọ́ ṣé ọ̀pọ̀ aburú ni ọ̀rẹ́ kó bá ní ọ̀pọ̀ ire ni ọ̀rẹ́ mi kó bá ní nínú ibi nínú ire gbogbo ẹ̀jọ́ rìn pọ̀ lórí ètò lẹ́ni àní ńlálàyé púpọ̀ a ò sì lásìkò púpọ̀ a máa mú wọnú ara wọn kíkan béèrè ẹ lè tàtẹ̀jíṣẹ́ bàtà a lọ sí abala béèrè irú àkóbá wo ni ọ̀rẹ́ ti ṣe ṣé ọ̀rẹ́ yíyàn kájọ rìn pọ̀ bóyá lọ́kùnrin tàbí lóbìnrin tàbí lọ́rẹ́ kan náà síra wọn ṣé ire ti pọ̀ jù láàrin ọ̀rẹ́ àbábúrú ló pọ̀ jù olobe nítorí pé oníkùn ló mọ̀ ká.
1: ajẹun ní mọwọ́ ẹ̀pọ́n la.
0: nígbà tí a bá ń bára wa ṣe tá ń bára wa rìn tá ń bára wa ṣe. wọ́n ní ìrọ̀lẹ́ ayé là wa a ò rí inú ara wa ìrọ̀lẹ́ ayé là wa a ò rí inú ara wa. wọ́n ní àgádágodo méjì ló fi inú hàn ra wọn. ǹjẹ́ bá a bá finú hàn rẹ́ ijo la ku ba be ba de atimole boya lodo olopa agbi ni ogbe ewon ba ba bere iru yen lomi asiri to fi won re un lo lo gbe boya fa won agbofinro aba won ti won wa e to je pe ma so pe mi e ma so pe mo so fun yin e mo pe na ti esun ra dada e mo ki na ti esun ra dada abi ko tun ma dode eyan legbe eyan leni to sumo eyan
1: ara ye ni lo tai ni
0: lati le mu eyan ebe eyan ba le won wa kuku yan re ko da wa se oda abi oda a ma fi jo gbogbo laarin ara wa ninu ile ninu ise te nse se yiyan re se o ti sore fe mi se o ti sore fun eyin oun na lejo ma fi gbe ye oni abala ti ore yiyan nitori ko sakoko pupo fun wa ni ori eto a ni awon ise to po ni waju wa olorun oba mi edumare gege bi se fi se so ori wa yo ma se gbe ni eyin wa ani lugbadi aye ani ko si dasi ore yiyan bori wa ba si tin se gbe leyin wa bore kan ba lohun fe gbe nkankan ori o ma ni aba be gbogbo eri ta ba menu ba lori eto yi ta ba fenu wa yi ta ba fi yin toro lori re la wa n ba rin o gbodo se rere ni ose to koja lohun ohun na la so pe bale ta wa n pariwo o ti doba inu bale tele ni lugbo elerin oba tutun oba Muhammadu Tawfik Aina won ti doba nsin awa na n daruko baba kan lori eto yi a n pe won ni aseju Kolawole Ibrahim mo fi n to yin leti pe loni e gbohun baba won ti doba oba ilu ona wa je won je oba ilu Itori Odo ni oba Femi Owode sadede la gbo ipe lojo Monday lowo ale baba yi se mo n so fun e ori ko si bitori e le gbe eyan de o ti dohun mo ni ki lo dohun o ti ro ke boya ilu oyinbo ton ma n lo ko ti ya ni to layi omo ade wa lade ni omo ade wa lade o da na akiri palairi alejo nu awe dandan awa na gbera to alo ade ilu egba mo ni sabi gbogbo akala mo ni gbedu alo lowo omo la gbogbo ran yoko kan bi nla ke mo se nu wiyan bi ngbagura mo gbo lohun bi oje gbogbo omo egba mo ni sabi bayi si o ati lo be tele tele sugbo ile ita lo yi awo afihan oba alake oba Dr. Michael oba Michael Aremu Adedoto Gbadebo oku kenu kerin di alake apalamodola ofegba adebeu bere bere won bere won gba wa laye ka wole awo kunkun kunkun afegan ni gbogbo bi won tin se o ti eto oba nlo ta ma fagun omo mo yi jade oluwo egba soro won so bi itan egba seri fun wa gbogbo ana la gbo la kole omo mo yi wole won se bon se nse kayefi kan to ya mi lenu laafin alake ni pe awon olori oba tutun isese wa awon olori meteta ti won jade won yi ka otun pe laso nla ton wo won yi ka osi awon meteta yi ka kun si dupe e ma ja fami fagun si kin to lo mo nbo olotun mo nbo olotun mo nbo awon eyan ikan ikan eyan won wa nkale lojo na nigbati awon olori yi ka ton won se gbogbo won ti se won gbo pa se won gbade fun eni wa oba Dr. Ibrahim Akinyele ogbe oba fun baba ni ka ba won dupe lowo gomina akoko gomina Dapo Abiodun ka dupe lowo oba Alake tori ori eto la wa ka dupe lowo gbogbo awon awo RF patapata tori pe awo ni gba awo ni gbowo bawo ba gba awo ni gbowo awo ate awo aya ni gbogbo awon RF patapata pelu funfun funfun ni won wa ni kale gbogbo loba loba won po ni kale awon loba loba wa ni kale ti a ko le daruko ton nitori akoko wa sugbon labe be oba ti a o ni sai daruko won oni ani oba Abdul Fatai Akoride Akamo olu ti ilu Itori Ewekoro awon gangan nigba ta lo gba opa ase awon ni won soro labe be awon eyan yi ni ki n ba won ki oba tutun Alhaji Shehu Bada tai se ti lu Sagemo oni ba won ki oba tutun Alhaji Tuji Said gbogbo eyan ma pe won Fashola Igodo oni ba won ki oba tutun emi na ki oba tutun e je ki a lo bo bi nkan na se lo lati
2: Kábíyèsí ìfúnyá Inec ọba Dr. Kọláwọlé Ibrahim Akinyele àlàyé gbádùn olùgbà ohun tí orílẹ̀ ìtòrí odò láti ìdílé àlàyé ruling out ìtòrí odò nílẹ̀ gbà nínú pápúpọ̀ ọwọ́ gómìnà ìpínlẹ̀ Ogun excellency ọmọọba Adédàpọ̀ Olúwa ṣeun Abiodun COO kábíyèsí ìfúnyá Majesty ọba Dr. Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbadébọ̀ CFR Òkú Pẹ́lú Kẹrin alákẹ́ àti olórí gbogbo ọba nílẹ̀ gbà ambassador ọmọrebu Ògúnfọlá Lánrẹ Wájú Adésínà FCPA alága ìjọba ìbílẹ̀ ọba Fẹmi Owúde ní ìpínlẹ̀ Ogun permanent secretary ministry of local government and chieftaincy affairs Dr. Rotimi Olú Akínlẹ́sì àti gbogbo àwọn ọba aládé àwọn olóyè nílẹ̀ gbà ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ fún ti ayẹyẹ ìgbádé àti ọ̀pẹ àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú orílẹ̀ ìtòrí odò tó ń wáyé kọjá bẹ́ẹ̀ ni kábíyèsí ń dúpẹ́ lọ́wọ́ ọmọ bíbí ìlú ìtòrí odò wáyé o ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ kí ìlú ìtòrí odò bá lè tẹ̀síwájú ìlú ìtòrí odò kò ní dàrú o.

orúkọ mi ni ọbalẹ sọkọlá wọlé ibrahim akinyele láti ìlú ìtúndé odò ẹ jẹ ohun ìdùnnú àti ohun tí ọlọmọba kò mọ ẹdá gbọdọ tún dúpẹ lọwọ àwọn alayérúyé family house àti gbogbo ẹbí akinyele ní ìtúndé odò àti gbogbo ọmọ ìlú ìtúndé odò ọpẹlẹ pàtàkì tó lọ sí ọdọ olúwo olúwo ìlú ìtúndé odò ó ṣe kitikiti lórí gbogbo ìgbàdí ọba yìí ṣùgbọ́n ní pọ́lọ́jọ́ ti rí pé bí ọ̀nà náà ṣe rọ́ọ̀bù tí a dìbò lọ́tún sósì gbogbo alamin àtẹ́tọ́ luis owen àtẹ́tọ́ win lomin we are winners ṣùgbọ́n nìkan àmà fún ní adé nípa ìdí èyí gbogbo àwọn ọmọ ìlú ìtúndé odò wọn ti parapọ̀ àti wá dìkan báyìí inú rẹ̀ ti dùn inú tí wọ́n náà dùn ẹyẹ náà dùn ó lárinrin ìfọwọ́sowọ́pọ̀ ata àti ńlá tilẹ̀ òun náà ni ká ṣe máa tẹ̀síwájú lọ ìfẹ́kùn tó wà láàrin wa òun náà ni ká ṣe máa ṣe lọ àmọ̀ràn mi sí gbogbo ẹmọ tó lè fò gbogbo ọlọ́bọlọ́bọ látorí ẹ̀gbọ́n mi àkámọ́ onítorí ẹ̀gbọ́n mi olójoru olóòtúrú òkè ọlọ́gbà olúbẹ̀rọ àti àwọn tí mi tẹ̀lé dárúkọ àti gbogbo ọmọ bálẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjìnlẹ̀ àmọ̀dá láti ṣàrà àti gbogbo àwọn oníròyìn dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ tó wá ẹ̀ṣẹ̀ gan-an

Ìjọba fẹ́ ọlọ́ba fẹ́ ìjọba fẹ́ ọlọ́ba fẹ́.

0: ọdún ọhún ná tí ṣe fi ti pariwo ọdún lọ sófin
1: kí ọba pin ni ọdún tó ti kó ń bẹ kílẹ̀ bá ti ṣú
0: ó ti ń lọ o ẹ jẹ́ kí n tọ́jú ó bá la ìfẹ́ ó dáná ẹ jẹ́ ká ju béèrè lẹ̀ ìtumọ̀ nítòní ìyàwó alárédè ẹ̀yìn ẹ̀yìn ní fi ń rìn wọlé ìyàwó alárédè ẹ̀yìn ẹ̀yìn ní fi ń rìn wọlé. Ẹ̀rẹ́ kí àtẹ̀ṣẹ́ yìí máa lọ sí 090-59-79-12 Agbọ́dọ̀ pé aṣojú Kọláwọlé mọ́. Ọpẹ́ lọ́wọ́ ọba Dr. Akinyele Ibrahim Kọláwọlé alaye of Olú alaye olú of orílẹ̀ ìtorí odò Ogun State ó ti kúrò ní aṣojú
1: títí bàbá tí orúkọ ti kún orúkọ
0: àwọn náà kò lè ṣáàjì káàkiri wa ní orí ẹ̀tọ́ yìí bàbá ti fẹ́ nu pé yàn ó gbọ́dọ̀ lo òkè ohun tó sọ pé ká kọ́kọ́ mú yẹn kúrò ni pé wà rárá àwọn èèyàn méjì ló bá mi fi ohun ìjà lákìní èmi àkọ́kọ́ Alhaji Abdulwahab Akọ́ṣílẹ̀ Alade ọjọ́ kejìlá ni ọjọ́ òbí wọn lẹ́yìn eléyìí bàbá mi jẹ́ ọba Abdulwasil Oyedele Saka Olopolo ni ọjọ́ kan náà lọ́jọ́ wọn ọjọ́ kejì mo kẹ́ jẹ́ ká sáré yàbẹ̀.
2: Ìpé wo àjọ ń la fi wé ń tọ́ba yẹ ká dúpẹ́ bàkọ́dá yẹ àṣẹ̀dá ọ̀hún.
0: Akíkà ọ̀rọ̀.
2: Wábi yóò máa pẹ́ lórúkọ orúkọ ni wọ́n ń pọ̀ lọ́la Akọ́ṣílẹ̀ o.
0: Ọmọ òró.
2: Òró ni lé bàbá rẹ̀ òró ma di ọmọ aláàfin Ayọ́lọ́lá o kó tó lọ tẹ̀dó sí kànkè. Ibi òró tún sí lọ́jọ́ sí mo lóhun lóde òró o. Ó gbóbi olú gbogbo tìrìgbó ọdún tó ṣe lónìí ọlọ́run omi ọjọ́ ṣe mọ kọ́ ọba mi ṣàmì
0: ẹ̀jẹ̀. Lórúkọ gbogbo ẹgbẹ́ àpèdè là ń kí.
2: Lórúkọ gbogbo ẹgbẹ́ àkèdè àṣẹṣàdákátà fún yín iwájú lè máa lọ ẹni dèrò yìí. Tẹ́ ẹ bá gba àwọn ọmọ yín ní kí yín ó diwé lo mo wá kórí adé ọba Wàsíù o orí tí a jọba olóko lónìí eléyò o ó gbóbi olú gbogbo tìrìgbó. Mo kí yín fọ́jọ́ òbí òlélọ́dún iwájú lọ́rọ̀ máa lọ ní dèrò yìí ọ̀pá kan ní fúlàní fi dàgbà màálùú. Ìlú kéré olóko lónìí bí ọmọ ọ̀dẹ́kùn mọ́dọ̀ ọmọ ayé kọ́gun ro ìbọ̀m̀bò tí bofúlàní lójú ó pọ̀ àyà ọ̀rà ò ní yàwó òkùnkùn ní jáde mọ́ òwe olóko lónìí eléyò o kò mọ̀ ní jáde mọ́ wà.
0: Araba o to iṣẹ
2: pẹlu baba ọjọ fi ọsẹ yo ko ni jaye
0: o ṣe jẹ na ni e ta ba pori akọni afida hale e ka bọ si ọdọ awọn road transport employers association of nigeria wọn ni ipolongo eto fun ti awọn oloṣelu ti n sunmọle ipe awọn ọrọ gbogbo awọn ọmọ ori 10 wọn ma gbẹyin ni gbogbo zone wọn ta lo sọrọ Alhaji Ajala Subsidin Adepeje Kausara ipe bí àṣẹ àwọn ṣe ń lọ déédéé lẹ́kọ̀ọ́ ìjọba èkó ni o gbogbo bí kébé àwọn wà lẹ́yìn ìjọba èkó. Alhaji Ọ̀nàbànjọ Sulaimon Eke Ajisakin deputy admin àwọn náà ní kí gbogbo ẹyin korodó bí ó bá ti bẹ̀rẹ̀ kẹ̀jẹ́ kí àwọn darapọ̀ mọ́ gbogbo ibi tí ìkéde bá ti ń lọ tí ìpolongo bá ti ń lọ. Alhaji Karim Babatunde Aro Shibiri operation àwọn ti ọjọ́ Badagiri nu àwọn náà ní kan àwọn ọmọ àwọn máa ẹyin ẹdẹpẹ mú ti yín Alhaji Yusuf Sabtidin Adébáyọ ọtẹ sẹkẹtiri Eke Ṣàmẹ ẹyin ẹdí ọjọ alábàmú Alhaji Tọfí Kọmọtà Ìpínlẹ̀ Ajá Ìṣókó tó ṣe tẹsọ̀rọ̀ bàbá Igodu Akẹsan ẹṣẹ́ di state mú bàbá nu gẹ́gẹ́ làbágbà òsibítí bàbá rí sí tí ó bá bàbá lára mú. Kọ́mi Ògúndàrí Olúṣọlá Sẹ́mi National Secretary ẹyin ẹdí ọjọ mú Kọ́mi Àbáyọ̀mí Afíní ẹdí Korodu Múlá Greek yín lẹ́gẹ́lẹ́gẹ́ ani emu gomo na ani wa mu eru wa wa da ilu gboni ore wa oya
2: ah o simbe oni mu pin dada up to da progress up road super state chairman on state chairman honorable kama pon be lati asiko
0: yi
2: honorable yusuf olatunde oladunjoye oyin ni o adun ni ijoba aladun ajomala ni won ni e ja ri pe awa na da si labẹ deputy admin won alaja abubakar amori ajidagba won labuda jowo yin o jesu abuda won ni ko ni tori yin baje be ni deputy operation won alaju ataya tiku opelu anibese won lo dowo yin o ka jo fi owo po ka se deputy logistics and planning alaju usman aliu odo fun ilogbo elegba state secretary won alaju nuruddin abdul salam alubarika state treasurer won alaju yi salamon lege yen baba wa lege ti korodu won ni korodu dowo yin Deputy Secretary Alhaji Mansur Muftar aka Ogbolo laigbagbe pe aro won Comrade Isa Olamilekan Ibrahim won e jajo pawopo
0: akana awon lokada na mura awon no gbeyin nitori pe ta ti sodun la lati sodun la awon na ni bi o ba ti task campaign ki awon egbe won ko ma gbeyin Alhaji Teslim Zain Adeshineke Okolomo won ni ki gbugbo awon lokada kan se kini on jade sita lati se iranlo fun jobe igbo lati idea kim deputy admin ek school boy papalagoda lawo na nje o kan na lawo na nfo komre olamilekan bison ya deputy chairman of operation awon na ni gbogbo bi kibi ti namura ba tin sise jade kerun ke jade fun jobe igbo lati se ipolongo ikede alaji nuruddin abu deputy logistic and planning awon kan soro ni badagri bi pe nawe bi kudogbe dudu comre yunana yakub jp state secretary nakwana nage jape wa lai ikoni ikola nshio alaji usno arabio kanwa state treasurer alaji abiodo makinde state financial secretary anon diti okuko kine okuko ati ajangbadi mulo un bogbo yin so na so na chairman odowo yin o wa so lomi tutu ikorodu ati femi tasia luko kunrin ti e ma sapa no ile kokon alaji akim esho akim esho akim ni agree alaji nure ni balogun team lagos aroma femi festa alaji no nonsense e ba mi toju omo baba lo garden pelu lawi at fk gbogbo yin patapata return oni baje e se ka soke lohun ni ka to bo city awon abi ka ma tesiwaju

0: ti olododo o gba papo le gba pede yoruba la bi are alaji musa alade baba isi o fi asiko yi kede to se po kan ninu awon baba egbe wo olodo prince abayo mi john opembe alase gbitas hotel bayi ni eto isiku won yo se lo isere onigbagbo yo waye ni ojo keta third of september 2026 yi ni number 57 market link street akowojo ajina boston ni ago marun irole adura ku olodo yo mo waye ni ojo kerin 1st september ni ilejo at Dickin Ogunbi Memorial Anglican Church Ikeja by airport bus stop behind the suit if he air if he air if he air ni number 3 market link street jima bus stop akun ojo gbeja lenye yi itojo awon alejo yo waye ni Ben Auto Event Center Santos Lodge akun ojo roundabout egbeja Lagos opo ma ti omo mo pelu iyawo lo gbeyin ologbe prince yomi obinde afẹ o sugbon jesu fe oju wa lo e ma sun laye olugbara egbe apejo
1: Atẹ̀síwájú ni orí ètò báyìí ní ọjọ́ Jímọ̀ tó kọjá ìbákan náà. Láàrin ká ṣàgbọ́níwẹ̀ mẹ́wàá.
2: Tójú wọlé tí mo bí ọbẹ̀ dùn.
1: Àti Sulaimon Arowolo Baálé Oníjẹ̀kẹ́ nílùú Ọ̀dàn Abuja èjìlá àwórì. Tàbí ìgbà tí wọ́n ta ti hàn dáa ní gbogbo ibi tí mo fẹ́ lọ́wọ́ ìjà arákùnrin yóò jẹ́ lọ. Wọ́n ṣe desfida prayer fún bàbá wọn olóògbé Arolo Razak wọ́n ṣe ó sì ṣe final òkú gbogbo èyí tí ẹ bá ń sọ wípé gbà ló ní jẹ́ kí ó tún ṣokùnfà bẹ́ẹ̀ ó ti ṣe o sàrà ló tó kùn máa ṣe sàrà fòkun lókun. Àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jakanjakan wọ́n wà níkàlẹ̀ ní ọjọ́ náà. Àkọ́kọ́ Aliaji Ọ̀nàrìbárìmì ìyá wa Goro Sumola Àbíòjé yóò fọdọ̀ àwọn ní ká máa kí oníjẹ̀kẹ́ òkú àṣẹ ìdè ti bàbá ẹ̀ ọwọ́ ọlọ́run ọmọ ìrírí àgbẹ̀yìn gbogbo wa. Àwọn bálẹ̀ àwọn náà wà níkàlẹ̀. Chief Olúwaṣẹ́gun dada ikọ̀ fàgbà yìí tí àwọn jẹ́ bálẹ̀ salu ìpátíra ní èjìlá àwórì àwọn náà wọ́n ní ká máa kí oníjẹ̀kẹ́. Bálẹ̀ Chief Sédù Ìdòwú Aṣáde bálẹ̀ ìlú Mọ́ṣẹ́ èjìlá àwórì àwọn náà ní ká máa kí oníjẹ̀kẹ́ pópó ìpalẹ̀ òkú àṣẹ ìdè bàbá ẹ̀. Aláàjì Lúpọ̀ Náṣírù Àríwá Joyè Patera Ọmọyíntọ́lá Ògúndẹ ìjàmójú bàjẹ́ àbí báwo tẹ ti ìjàmójú bàjẹ́ onílù ọkọ̀ bírókẹ́ nílùú Ayétoròkè lọ́hùn àwọn náà ní ká kí oríjẹ́ pópó àṣẹ ìdè. Bákan náà Akínrógun owó ọmọ Màríà òní ká báwọn kí oníjẹ̀kẹ́ òkú àṣẹ ìdè ọmọ ìrírí àgbẹ̀yìn gbogbo wa. Àró Aláàjì Sulaimon Ọláléyẹ Àró pẹ̀lú Ètú àwọn náà ní ká kí oníjẹ̀kẹ́. Oníjẹ̀kẹ́ lẹ́yìn ìsìnkú bàbá òní rí dààmú
2: àmì ẹlẹ́dà
1: kò máa yà sí ọ̀dọ̀ ẹ ìyẹn lọ bẹ́ẹ̀ ni ti èjìlá àwórì. Bí a ti ń tẹ̀síwájú lórí ètò ṣé ká wo àtẹ̀jíṣẹ́ bíi mélòó ká wo àwọn tí wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa ká máa kí bàbá wa yìí abẹ́ṣe bí òkè aláṣẹ New World Hotel tó wà ní ìjẹgun Prince Bus Stop kọ́ nìyẹn. Bàbá Akinyẹ kujọ mẹta óyewo ni bàbá jẹ ní òkè mẹsíkọ ni olókè méjì èèyàn ti bàbá wa india gbọ̀ngàn nìyẹn abẹ́ṣe bí òkè aláṣẹ ní World Hotel. Akinyẹ orí ètò yìí bákan náà bá ti ń kí wọn ká máa kí ọba Mudashiru Salaudeen Alágòdo ẹkú ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe gbogbo ẹ̀yìn oníṣẹ̀ṣe pápátá gbogbo ẹ̀yìn tẹ báràbà sọ̀rọ̀ kí ló ti ṣẹlẹ̀
2: agbára ọlọ́run
1: ìṣẹ̀ṣe ti bí ò bá jẹ́ ọba Mudashiru Salaudeen Alade Ọdẹjọbí Akinyẹ ẹkú ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe balẹ̀ òkí àtìfàrẹ̀ mbadéyẹmọ Akinyẹ ẹkú ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe bákan náà balẹ̀ tùmọ̀ra kánà pọ̀ ẹkú ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe gbogbo àwọn èèyàn pátápátá ẹkú ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe ọlọ́ba mid mari ajẹkùn.
2: Bákan náà èmi náà kí Aláàjì Tájù ní ìnáwó láàánú kan pé ayọ̀ ń tiwa máa já sí ní agbára ọlọ́run ẹ má gbàgbé òtí ìsìn ní pàdé.
1: Ẹgbẹ́ àpèdè ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí ni kí gbogbo ọmọ ẹgbẹ́ àpèdè tó bá ń gbà lọ́wọ́ lọ́wọ́ kọ́ máa pàdé adúpẹ́ pé òkun lọ́wọ́ fún kí àdìsá kí òró tútù báyìí torí ọlọ́run.
3: Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ibu bapa kita tu show ini saya tidak lagi dapat media fashion. Ibu bapa kita tu boleh si dia boleh dia nak dia ni ni T I C. Ibu bapa kita kan lagi suka dia tu 2020 tiga dia sat dia dia apa mereka. Ibu bapa kita dah pergi bersih. Off lagi perlu bersih juga. Jadi ada masalah dia ada dia tu. Ibu bapa kita tu ibu bapa kita show hari kali bala di bank ini sabar bos. Ibu bapa kita tu ibu bapa kita show lagi ada kali online. Commander of the Chief of the Lion of the Tabos, Ocean Leaders. For the Lion, it is 0802619829. 0802619829.

fọjú mọ bá ti mọ ìfẹsọwọpọ gan la bá máa gbọ ọjọgbọn agbẹdẹ bí o fẹ àfijù rédíò àfẹdẹfẹyọ apàtẹ èdè ó kú fọfọ agbẹdẹ àmọ wí ohun tó bá jọra wọn làwọn àfi ní wọn ara wọn níléeṣẹ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóhùn ní pèlè ìfẹsọwọpọ àmẹjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó ọgá ni wá nínú ìjìnlẹ èdè bó fẹ bó ṣe lédè yorùbá pọnbélé níbi ká má fe popo yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹnu iṣẹ ohun ìmọ ìjìnlẹ ló jẹ tó gbangba lẹsùn lọyẹ bẹẹ bond fm

0: kúta pọ̀rọ̀ ìyàpọ̀ pẹ̀lú ẹgbẹ́ iléeṣẹ́ wa Bond FM 92.9. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé èèyàn mẹ́tàlá ni wọ́n ti rí gbé jáde o lóye lábẹ́ ebútú ilé tó yarulẹ̀ wì lágbègbè Dandishe tó wà ní Kwana Yashi níjọba ìbílẹ̀ Fagi ní ìpínlẹ̀ Kano. Ìgbẹ́bà ṣùgbọ́n àgbọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ilé wíwó náà ṣẹlẹ̀ lówùrọ̀ kùtùkùtù àná Sátidé. Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ panápaná tó sáré débẹ̀ pẹ̀lú ọkọ̀ wọn nígbà tí wọ́n tẹ́wọ́ gba ìròyìn pàjáwìrì ní nǹkan bíi aago mẹ́rin kọjá ìṣẹ́jú 22 lọ́wọ́ òrugbọ̀njọ́. Ẹni tó jẹ́ agbẹnusọ àjọ ọ̀hún Saminu Abdullahi ṣe lálàyé pé èèyàn mẹ́wàá lára àwọn tí wọ́n rí gbé jáde ló wà lálàáfíà lóòyẹ̀ nígbà tí mẹ́ta yòókù wà nínú kíkú ni bí yóò sì yè ni. Ṣùgbọ́n tá a bá ṣe ìṣirò gbogbo ẹni tó fara pa èèyàn 24 ni kódà gan ọmọdé wà lára àwọn tí èèpẹ̀ ilé tó ti bù mọ́lẹ̀ bíi 20-30 ni bó ṣe jìnà sí. Àjọ panápaná ní gbogbo wọn náà ni òun ti fàlẹ́ àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ láti tètè gbé oníkálukú lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ṣùgbọ́n sì yàlẹ́nu kókó ohun tó ṣokùnfà ilé náà tó fi ya lulẹ̀ wì kò tí ì sẹ́ni kankan tó mọ̀. Àmọ́ ó ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ẹ̀ o wa rọ ará ìlú láti máa wà lójú alákọ̀ọ́fín sọ́re ní pàtàkì jùlọ lásìkò òjò tá a wà yìí. Bákan náà tí wọ́n bá ṣàkíyèsí pé ilé kan ti ń lanu tàbí ó ti ń jẹ gẹ́rẹ́mìtìtì kí wọ́n fi tó àwọn aláṣẹ ilẹ̀ ilé tí. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ó ti sọ di mímọ̀ pé òun ti buwọ́ lu fífi ọjọ́ kún ọjọ́ tí àwọn adíje sí ipò gómìnà àti ti ilé ìgbìmọ̀ aṣòfin yóò ṣàtúnṣe sórí àṣìṣe sí orúkọ wọn àti ọjọ́ tí wọ́n á taari orúkọ wọn lọ sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ní ìgbáradìde ètò ìdìbò gbogbogbò èyí tí ó wáyé lọ́dún tó ń bọ̀. Ilẹ̀kùn yìí ti sílẹ̀ gbẹgẹdà báyìí lóòótọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìní Sunday ló yẹ kí ilẹ̀kùn náà kó tì pa ṣùgbọ́n àjọ INEC ti padà sun sí ọjọ́ 11 oṣù tó wà nú ẹ̀. Ẹni tó jẹ́ kọmíṣánná àgbà tó tún jẹ́ alága ètò ìgbìmọ̀ tó ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìdìbò Muhammad Haruna òun ló gbé ìròyìn náà jáde látàrí ẹ̀bẹ̀ tó pọ̀ látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó ń bèrè fún àfikún ọjọ́ láti fi yanjú gbogbo ètò tó tọ́ àti èyí tó yẹ. Ní ìhà àti ọ̀dọ́ tiwọn àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ti ní gbogbo èèyàn pátá tó bá ti gba káàdì ìdìbò tẹ́lẹ̀ tó ti wá pàdánù ẹ̀ tàbí ó gé sí méjì tàbí kò dá mọ́ tó wá ń bèrè fún titun ìmíì ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ó ní ààyè àti tẹ ẹ̀dá káàdì ọ̀hún wọn á kásẹ̀ ńlẹ̀ o láàrin orúkọjọ́ ìní Sunday. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn náà ṣe lọ sí àjọ INEC sọ pé òun láti kó gbogbo ẹ̀dá káàdì ìdìbò náà èyí tí wọ́n ti ń dánlóòdù ọ̀hún jọ fún àyẹ̀wò fínífíní sì ni o àtàwọn tó ti gbà á ní ìgbáradìde ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun èyí tó fẹ́ wáyé ní 15 oṣù tó wà nú ẹ̀ yìí. Ìròyìn tẹ̀síwájú pé gba káàdì alálòpẹ́ PVC nípínlẹ̀ ọ̀ṣun ó ti bẹ̀rẹ̀ ètò ìforúkọlẹ̀ ní area RA level láti 22 sí 28 oṣù keje ọdún yìí lọ ṣùgbọ́n látàrí awuyewuye àti àròyé látẹnu ọ̀pọ̀ èrò pẹ̀lú wàhálà àti ẹnìkọ̀ọ̀kan ń kojú ní ibùdó ibi tí wọ́n ti fẹ́ gba káàdì ọ̀hún ní báyìí ẹ̀wẹ̀ àjọ INEC ti sún ọjọ́ tí gbígba káàdì náà yóò wá sópin di 29 oṣù keje ọdún yìí kó tó di pé wọ́n padà tún sun sí ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù yìí. Ẹ̀wẹ̀ àjọ elétò ìdìbò wa ṣe lálàyé pé àwọn olùdìbò láǹfààní àti lọ gba káàdì ìdìbò PVC tuntun míì níjọba ìbílẹ̀ Odò Ọ̀tin àti Ifẹ̀ Central ṣùgbọ́n àwọn ọmọ ọgọ̀fẹ́ wọ́n ti wá jí gbé sá lọ o àmọ́ àjọ yìí sọ pé kò wúlò mọ́ láti fi dìbò pé wọ́n ti ẹ̀ jí gbé sá lọ. INEC wá fi dá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun létí pé òun ti gbáradì láti ṣe ètò ìdìbò tó mọyán lórí nílẹ̀ òkèrè. Ìròyìn láti ilẹ̀ òkèrè ń tá a gbọ́ ni pé orílẹ̀-èdè Iran ó ti la àwọn ìgbésẹ̀ kan kalẹ̀ tí wọ́n bá fẹ́ kí òun ṣí Strait of Hormuz padà. Bákan náà ó tún béèrè owó gbàmábínú lórí àwọn nǹkan tó ti bàjẹ́ látara ìjà ogun àti títako òfin jíjẹ́ kí ogun sinmi èyí tí wọ́n pè fún nínú oṣù kẹfà ọdún yìí. Olóòtú àgbà ilẹ̀ Iran Abbas Araghchi ó ti jẹ́ ká mọ̀ pé ìpàdé ojútùú tó ń ṣe pẹ̀lú ilẹ̀ Oman lórí ìṣàkóso Strait of Hormuz ó ti dé ìpele tó ga jù. Ẹ̀wẹ̀ fún ìdí èyí láti lè ṣí bèbè omi padà kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán o. Ní báyìí ọ̀gá àgbà fún ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Iran Mohammed Bagha Zongadri o tun na tun pe lona ti ija ohun yo fi dawo duro pelu Iran atawon ti e to wa ni Lebanon Palestine Yemen ati Iraq o wa pe fun ona ti ila America yo fi gbese kuro lori bi awon omo ogun ori omi bi won a se faye gba Iran lori ofin to fi de won pelu bo se gbese le awon dukiya Iran ti o sun sanwo itan fun won lori nkan ti ikolu ohun to ti baje Strait of Hormuz je ona to gboro to wole si ibi ti opa epo on to ngba wa o si pala pelu ibi ti gbogbo agbaye pata ti won tin gbe epo ati afefa idana gas jade to to mo sugbo ku ku don dro ati gbogbo ko iroyin le kan si gomina san olo ti je ori mo pe gbogbo ibi to se koko julo la afara first attack alakija o si wa bo se wa o eyan meta la ni won ti ri yo loye kuro labe ile ile e to wo lule wi ni lu kano bakanu amu afun pe ajo leto idibo ile yi ti so ojo to je ki awon onije du ipo gomina ati ti ile igbimo asofin taari erongba toruko won ranse lati le ba se enu bebe omi Strait of Hormuz pada pada Iran ti ni oni yo soro se die o ope lowo olootu iroyin ta gboto Waheed Fagbo pelu ati leyin sidima opara o se ipe olumide ola lere lo so fun yi pe o diwo bi ojo
1: Edumare lodiri ewa fakuko
2: Edumare lodiri ewa fakuko
1: Oba oke lodiri ewa fakuko
2: Edumare lodiri ewa fakuko Nibi kakede ati po lowo bo se royin Bond FM awa maloba
3: Bond FM 92.9

bẹ́ẹ̀ ni ọ̀tẹ́nì kankan wa òkúkú ní sinmi pẹ̀lú orin tí kí n sọ ní àdé òyí ni a máa fi tẹ̀tẹ́kùsẹ̀ lórí àwọn ètò wa ní abala ẹ̀ka èdè ti yorùbá ní ọ̀sán tòní chika ti wà nílé agodo láti máa túkọ̀ ètò ti ẹ̀ka èdè igbó aago mẹ́rin àbọ̀ ní kẹjẹkẹ tún pàdé àwọn èèyàn wa lábala ẹ̀ka èdè ti yorùbá pẹ̀lú ògo ti ọlọ́run ba lọ́kọ̀ gbọ́n aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ bond 92.9 FM la fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun tẹ́ǹtẹ́tì sí wa nílé iṣẹ́ bond 92.9 FM tá a wà ní 1A adékúnlé fàájì ìwé ní gra ní ìlú ìkẹjà nípínlẹ̀ èkó bilikiza ẹ̀pọ̀lá ibrahim lorúkọ tèmi lágbàgbọ́ olúfúnkẹ́ àdìsá àti àjọṣepọ̀ àwọn ètò wa títí di àkókò yìí ẹ̀ títí ìgbà mìíràn tún máa pàdé ìwé o.

Abariba 92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

0: ṣe bí o ẹni sọ yà rí ilé ń sọrọ ṣe ti yìí gbọ oòpè oòpò ẹmọ gbẹpọ mẹ ẹmọ gbẹpọ mẹ ma kódà 92.9 bond fm ẹmọ àtàlẹwà kánà.
1: Kò jẹ́ bó ṣe ló máa jẹ́ ẹmọ yìí kúrò nbẹ̀ iléeṣẹ́ wa ń bí bond fm 92.9 ìkàdídó Nàìjíríà tó fi kalẹ̀ sí ìlú onígbòǹgbò nínú GRO ìkẹjà Lẹ́kọ̀ọ́ bí mo ṣe wá ń sọ nọmba 1A Adékúnlé Fajiyì Wé onígbòǹgbò GRO ìkẹjà Lẹ́kọ̀ọ́ ẹkú ilé o ṣàlàáfíà labayín akọ àtàárọ akú ìsinmi ẹni àsìkò sunday tèní kódà àdúpẹ lọwọ ọlọrun àti lọ àti bọ àti lọ àti dé èmi ni ọjọ kẹsànán oṣù kẹjọ ọdún 2026 ògoni fún ọlọrun lókè ọrun hallelujah hallelujah hallelujah àdúpẹ lọwọ ọlọrun àdúrà wa ti gbà o àti lọ ilé ìjọsìn àbí àti lọ gba àdúrà àti lọ mọṣáláṣí àṣàlátù gbogbo ẹ náà nítorí kíni nítorí kí àdúrà lè gbà ni mo sì mọ pé àdúrà wa ti gbà ẹgbọrọ ọlọrun ẹkú ilé làákàlẹ ẹrì wà làákẹrù ọnà kábíyèsí làákọba ládé gbogbo ẹni tá a bí ní obìnrin ọmọ yín túdé o ẹdákun ẹ tì mí lẹyìn ẹ má ṣe tì mí lójú mo kí ọba o mo kí jòyè o mo kí baálé ọkọ ìlú káwálé mo kí babaláwo bíwà pẹlẹ gbogbo oníṣègùn pátápátá ọmọ yín tún ti dé mo kí yín o ṣé ẹ gbádùn mí lánàá bẹba ti gbádùn mi ẹjọ àtúnjọ múnárọdùn lónìí gbogbo pásítọ wòlíì máàm àáfáà gbogbo yín náà mo tún kí ní ọrẹ tèmi gbogbo babaláwo bíwà pẹlẹ oníṣègùn pásítọ àbíta tí olè títí kí báyìí awakọ oníṣẹ ìjọba pèrèpèrè sọrọsọrọ ẹńtátẹnà amúlùdùn gbogbo yín náà pọpọta ni mò ń kí àti gbogbo ìṣe elétò ààbò pátápátá ẹkú ilé bond fm láti ń kí yín akú ìsinmi èní o mo gbàládùn àtẹní kò ní já ìrìmọ wa lágbára ọlọrun ọmọ yìí rí ọmọ nílùú ìṣẹmi ilé èmi lọ máa tẹẹtẹ òbínú èmi lọ máa kógí àlàpà ọmọ òbínú bínú forí sọ gbọ òwú ọmọ òbínú wọ odò lọrùn gọgọ ìtumọ ni pé bínú bá ti bí wa tán kò sí ibi tá a lè larí mọ àpapá tún le olùkọ wa tún dá sí olùmìdé ọlálẹrè lórúkọ tèmi bẹẹ sì pè mí ní olùmàìtì omi ẹkọ ẹkọ ni láti ìsìn lọ tóbi di aago márùnkún ìṣẹjú mẹẹẹdógún òun náà lásàrí ja fún díẹ lóní kọgó àwọn orin àti ìpolótọ ẹsanwó fún ara ja fún lẹyìn ẹyà ara gbọ ìwàsù kékeré olùlànà tó bá di aago márùnún ètò ìwòsàn ìrora ọkàn èyí tí ẹyẹ ẹgbẹ bible society of nigeria jọ tí wọn ṣe onígbọwọ fún ọgbẹni bíbélì mr bible ó ti wà nílẹ agoro pẹlú àwọn ìsọǹgbé wọn ìlànà aṣojú àjọ bible society of nigeria gbogbo náà lọ máa gbọ lẹkùnrẹrẹ bẹẹ bá nìkan míì tí ó ń bà yín lọkàn jẹ tó rí lójú tẹ mọ pé ẹ lè bẹnìkan sọ ẹdàkọ ìjọ wà nǹkan fìdílé ká tún jọ kọ ẹkọ lè nǹkan jọ kọ gbọ àjọ ń kọra lọgbọn ni tó bá di aago márùn gbogbo ẹ̀ tún máa gbọ àmọ́ mo wà ń kàlẹ̀ títí di aago mẹjọ alẹ́ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́tì fún sáà tèmi mọ̀ pé ọlọ́wọ́ bá yóò tún tì mí lẹ́yìn bó ṣe ń tì mí lẹ́yìn láti àtẹ̀yìnwá ẹkú ìkàlẹ̀.

Olúwa ni Tàlàbí AKA ya Olùlànà aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìdájí ní gbogbo ojú ajé lẹ́tọ̀ ń wáyé nílé iṣẹ́ Champion FM báwọn àkàṣe ètò nílé iṣẹ́ ìránṣẹ́ Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street ìsàlẹ̀ Haruna Ifakọ Ijayi Lagos ti ṣe lónìí yìí aago méje òwúrọ̀ ni ti ń bẹ̀rẹ̀ ní gbogbo ọjọ́ Sunday Covenant of Mercy nílé ètò tó ń wáyé láago mẹ́fà ìdájí gbogbo ọjọ́ kìíní oṣooṣù nínú ọjọ́ náà ìṣòru já já night vigil ó di ọjọ́ jimá kẹta lóṣooṣù bẹ̀ látago mọ́kànlá alẹ́ tó bá dọjọ́ sátidé kejì oṣooṣù abiyamọ gbàdúrà nílé ètò tó ń wáyé lábẹ́ àkóso màmá wa nínú olúwa pastor mrs ọmọṣadé Tàlàbí bẹ̀ látago mẹ́sàn òwúrọ̀ gbogbo ẹ̀bùgbé nínú ọjọ́ Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street ìsàlẹ̀ Haruna Ifakọ Ijayi Lagos ló ti ń wáyé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09055315826 ìpàdé tó dọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tá a mọ̀ pàdé lórí ètò já olùlànà.

0: Ǹjẹ́ òun na àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí?
1: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
0: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni 100FM 92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
0: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kúnrẹ́rẹ́ sí i.
1: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìrora ọkàn lórí bọ́ọ̀lù
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
1: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: àmà pé kí ló fẹ́ràn yìí.
1: Owó sì bá wọn fẹ́ràn yìí.
0: Owó àbúrò tí òun kọ̀kẹ́.
1: Owó rẹ̀ kò rárá.
0: Ó sì máa ń gbádùn rẹ̀.
1: Àmọ̀ pé
0: wọ́n ti pè ìfàmà fani lákòóyá o.
1: Àwọn ọ̀rọ̀ ló wá fẹ́ kí n
0: rà
1: báyìí.
0: Owó ló ní Ivan Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsinmi tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́.
1: Ó lè rẹ ìgbọ̀nba tí owó rẹ bá ká pé sí mọ̀ pé wàá gbádùn
0: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
1: Òótọ́ ló sọ. Ó ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Ivan Kings ni òróró ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Ivan Kings, òróró aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School cert holder with credit in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiyiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/ndacademy.ng. Announcer, the management.
3: Fẹ́lá ní ká ẹ play.
4: Ó tì àṣọ la fẹ́.
3: Kíbọ̀ ọ̀bùn ní ká ẹ play jọ.
5: Ṣé ìyìn ilé ìjọ ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pá, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
4: Dèrò nkẹ́ lẹ́nu ẹ, èmi ti sọ̀kà nu, ijó alẹ́ òní, ẹ dá yànmọ́.
3: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
5: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pá nù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gí lójú ṣe o, mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀pá nù.
4: Tó jẹ́ bọ́lọ̀ ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí, àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀, ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó gba fàkókò ẹni ṣòfò.
6: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
4: Bàbá àgbà wà ní No. 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abanoje Road, Ikotun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pá nù.
7: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bíi ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
8: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti gbòó ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
9: A wà ní No. 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikotun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
8: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọ̀ káàbí aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé ẹlòmíì ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dogun. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí, abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí, abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí, apá ríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun, ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà. Káti rìn ó dogun, kétí ó máa pariwo, káyà ó máa lù pìpìpì, ẹlòmíì àyà rẹ̀ ó máa jáni, ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ni ó kú táìtáì. Ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì nínú àgọ́ ara rẹ̀ tó bá ti ráwọn nǹkan báyìí.
9: A wà ní No. 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikotun. Gbogbo bí tẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé Ikotun roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ̀ yà sí. No. 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikotun, Lẹ́kọ̀ọ́.
10: Bàbá àgbà tẹni bẹ́ gí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ikotun jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáyọ̀ báyìí. pe ikotun ya lodo baba agba teni begi loju ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road ni ilu Ikotun e ba ti de Ikotun
8: ero banisoro te le fi pe mi
11: 08068216859
8: 08068216859 eyin na ma bo gan ni afiji iroyin o ta awon mi o ti e lawon fe logun bile mo e ma so be e ma so be owo ti won fi ngba le omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de mani na line ma ba so pe na la baba agba teni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo logun ko ti se o tin be iwo na danwo ko ma bo
9: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
8: iwo dati ni dogun fun boya orin wonku wonku orin onte koloba elomi eti e ma ma pariwo ni elomi bi se rin lojo na ni o ma joko bi se rin ni o ma joko e wo gugu awon baba wa mama mi te nwo to je pe ma se rin e ma fe re rin e ma re rin bo se se yan were were to fi ndi oni yen ki se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
9: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road Ikotun
8: lodo baba agba teni be gloju wa fun itoju to peye orin wonku wonku orin onte koloba ati ni di oran fun wo iwo gan gbugbu obadi gbugbu eyin lo ti di wahala elomi ma nbo lo kan bo se nbere ni o ma kuru bo se nbere ni o ma ma je ki ti o di be to ba ti ra pere kekeke tete gbira bayi
10: ma bo sodo baba agba
9: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road Ikotun
11: ero ibanisoro wa 08068216859 08068216859
8: gbogbo adugo to ba tin gbo wa bayi dete ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse doran ni telomi ti ba po lohun saanu wa to ba gbe won gbowo ka to se igbanse ni be se ngbo mi ba dele mechanic ni elomi e ni le ba soro ntori pe elomi o le nawo sagu are afi orisi ko si ntani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo eleko si se e ma so be gbogbo wa la logun ko ti e ti o logun sugbon olohun oba fe nikan si de nikan lo bo olohun se ma ti ko se ti ma nbo sodo wa olohun ti n gbadu e a ti mo pe adu an ti gba ko to gbera le ni to ba ti ra pere pe boya nrin bata nbo lese re e a se nko paja paja lowo lese ati rin dogun apa romi egbe kara romi ati gberagan baba ni pati yawo le lo ogun lo ni ogun mo ni olodun bo ni jarogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olodun ni je keri sugbon adua la sonran ju ka gbe igbese nkan to n woju olodun to n be gbogbo ona ti so kan si keji ba bi wa lagu are to n fura si tete ma bo si
9: number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road Ikotun
8: lodo baba agba teni be gloju
11: ero ibanisoro wa 08068216859 08068216859
8: etiti kole te ba ngbo lale ejide be ndaji te ba ngbo losan e ma ti ti pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbadewe marugo ta kebe lodo baba agba teni be gi loju ilu maka onisegun ibile to n fe wi ategbo somaraye lori elomi ni mato ti o itoju mato eyin na o ri bi o se ri gege be na loro ara wa ara dabi mato ni ta ba gbe mato sona ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to ti n je to ti n mu to n gbadun to ijo toju ara eri tan ba wa soro pe bye bye le ra wa o ti won judo iro na ma npa ma ba so be o baba agba teni be lo gbogbo bi ti mo nde pata adua na ma se femi boya gbogbo ara lo nteni ara yin eni owo nkan mi ni egbe kan ara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
9: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaranje Road Ikotun
11: ero ibanisoro wa 08068216859 08068216859
12: baba agba teni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun tori elomi ma so pe Ikotun jina o
10: baba agba teni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi ogan ni won pe be e kokon toju re wesi okan yin na ke gbera file bayi pe iko tun ya lodo baba agba teni be giloju
8: kini ndo laamu kini wo ti nawo lere ai sa agban ni lowo olodum ma jari ogun wahala ya nlu pipipi ayin to ejo birin le te ngbo gbogbo ti mo so pata wa ni abi won so ron gbo obirin ni gbogbo tokun to obirin lo ni ta so yo ṣugbọn awọn to ba n wa woju ọlọrun to n be lọna to light san kan si keji inu agbara iwo kan si baba agba tẹni be giloju ona abayo ọlọrun lo n se to ba ti de lori gbogbo nkan gola le ma fenu ba gbogbo ti won na ba joko to ri pe n se olowo lowo bayi mo pa isa tarun ta ba ti bimo ma bo si
9: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
8: tete ma bo ko ma bo bi mo se soro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den to ma tiro a to nse afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko week ojo ori ma nfa ale to ba ti fa ti ewo tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba te ni de to ba ti de gan won na ah baba won ni itowo la ma du obe a kin gbokere ma dunu obe te yan ba je obe labekuta loni to ba n gbelu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani re ma ti foworo oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo soro baba agba te nbe loju
9: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
8: e wa ke wa janfani ewe ati go gan ni afiji eyin na didi ke ma bo kilo n se o kilo yu elenu wahala ti damu wo lo wa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai jenje ni bi ni elewo si bi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe luwa orisirisi ona lo n gba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko sin ta ti e chairman to ba ti de eyin na o mo lori ba se n bi ati ayewo ati to ba ye ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kankan ba e pi tẹ́ẹ̀mọ̀ bóyá àwọn ẹlẹ́ tẹ́ẹ̀mọ̀ tó wá ti dàgbọ́ ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó máa bá nú omi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ni jẹ́ kárí ṣùgbọ́n tẹ́yàn bá ti wá rí ẹjẹ́ ká tètè gbégbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ní gbẹ́gi lójú.
9: ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun.
10: bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́ ní gbẹ́gi lójú wa.
12: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859
8: ẹ má lẹ́tí náwó abẹ ti dé bìkan rí ẹ̀yìn ẹ mú gbàgbọ́ yín dání ẹ wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kanna ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ ẹ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà láàmú kò ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gírí ọjàbọ́ lókè bóyá àwọn kọ̀ pẹ̀lú ọjàbọ́ ẹlòmíì máa lásìdẹ̀ǹtì fún mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá òun forí àbí nǹkan kankan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú nínú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ iwájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe máa ń rí ni ẹ téèyàn ò bá wá mọ̀ a wá de àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ ká a máa rìn ká èmi wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó bá nu tó lè jẹ́ pé ọ̀fà ó lè jẹ́ talafẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lùwà.
9: a wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun. gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tún roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí Abara Jerol tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abara Jerol ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol nílùú Ikotun Lẹ́kọ̀ọ́.
8: ibẹ̀ ń bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
12: 0806821 6859
10: ẹ̀jẹ̀ bá sọ pé kọ̀tún jìnnà kọ̀tún jìnnà àwọn tó wá wà lájà àwọn tó wà káàkiri tó wà ń jẹ̀bú rẹ̀ tán gbéra tán yí ojú sí ìkọ̀tún. ìdí náà la fi sọ fún yín pé ẹ mọ jẹ ká fi àkókò yín dá ọ̀la ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nílùú kọ̀tún bíi tí bàbá àgbà tẹ̀dú sí bẹ́ẹ̀ number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol nílùú kọ̀tún ìkọ̀tún ò jìnnà o.
13: Ha, ragbenro wa wara ile.
14: I'm a born a profession.
13: O da, se won lo ri bo se rin ni. O ri ton te koloba. O tun ri won ku won ku.
14: Ijo Olunwa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
15: Ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gba pagbese odi ni rada owo le. Ori keri ki ara nro ni. Abo nwu, ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nku ta ita ilato kede le. Keyan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni

0: kọ́kọ́ ara lẹ̀wọ̀ òní kọ́.
1: Ìlàjọ́ ọlọ́wọ́ ọba nígbà ẹni tó máa mọ lórí ọjọ́ nínú ẹni tó máa lówó rẹ̀ ń kọ́ ọjọ́ pàtó mọ́.
0: Àwọn kọ́ akọ̀wọ̀ òní gbé bẹ̀.
1: Ẹjọ́ tó nílò ẹni sí ni mo, àwọn bẹ̀bẹ̀ ẹni tó fi ní ìbàdàn. Àwọn
0: àlágbèmí àti ẹ̀dẹ́ wíńdò lẹ́bù ní òkú ẹ̀wà gbé lọ́bẹ̀. Wọ́n kọ́ra lẹ̀ àwọn ọmọ ilẹ̀ gbà padà lọ́wọ́ ẹ̀. Èmi lọ gan.
1: Gbogbo adigba máa ń yà.

ayẹ wọn ètò àjọ̀dún 8 adult and harvest thanksgiving ti ìjọ ccc daily light parish Holyland yóò wáyé lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí ni ó 16th of August 2026 láago mẹ́wàá òwúrọ̀ nínú ẹgọ̀ road alayọ̀dé block okeoko ifo ogun state lábẹ́ ìdarí assistant venerable superior evangelist ọlaniihun ọlaniihun ọlawale aṣẹ ọrọ̀ olùṣọ́àgùtàn ìjọ ccc daily light parish Holyland a sì ń gbàládùá kí ọlọ́wọ́ ọba kó jọ̀ọ́ kó jẹ́ kí ọjọ́ náà kókò láyọ̀ àtàlàáfíà.

0: àti sanwó ẹ̀kọ́ ní ọmọ.
1: Ó sì máa ń gbádùn rẹ̀.
0: A mọ̀ pé wọ́n ti pè sáàmù àpamìlẹ́kọ̀ọ́yà o. Àwọn ọ̀rọ̀ ló wá fẹ́ kí n rà báyìí.
1: Owó owó Devon Kings ló yẹ kó o ra.
0: Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó pọ̀jù owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Àwọn owó ìjọ tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o pààrọ̀.
1: Ìwé ìgbọ̀ngbà tí owó rẹ̀ bá kákọ́ sí mi. Ó wà gbádùn oúnjẹ aládùn tó bá fi owó náà sí.
0: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé owó ìsebẹ̀ Devon Kings ni owó ìsebẹ̀ tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti aramọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: rò pé alẹ́ ṣe bí o ẹbí sọ yà rí ilé ń sọ̀rọ̀ ṣé ti yí gbọ́ ebe o ẹ má gbé fún bẹ́ẹ̀ má kódà 92.9 bond fm ẹ má tẹ̀lé wa kálá.
1: بسم الله الرحمن الرحيم
2: السلام عليكم أرو دودو akanse eto ta gbe kale ile ise radio bond fm 92.9 lati ma to imole si oro olorun oba ala lati fokun wa mo eleyi ta o ma gbo lati ni alquran ati hadith anab muhammad oro ododo 30 minutes program ni lemeji lose ni gbogbo ojo saturday lago marun owuro titi di ago marun abo owuro bakan naa lojo sunday ago mefa abo irole titi di ago meji irole inshallah ta lo sorugbowo re baba wa ni alaye wa oba ridu wa no lie aki olute force olowo eko baba forward kọlọwọ ba ala padi sun oni esun olore ko si je ki emi gigun ati alaafia ko ba ni je ti won e ma padi awon afa ti o ma ba wa soro nipa oro esin islam eko alquran ati sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam ati dupe lowo awon alase ise radio ijoba apapo ile ise radio bond fm 92.9 ati gbogbo awon alakoso ti won fi aye sile fun akoto eto na fun alaye lekunrere Epe 0802-848-3735
3: 0802-848-3735 Èdè yìí jẹ́ àgbékalẹ̀ aláyélúwà ọba Rilwanu Ọlá Aremu Akinlu the First ọba of Lagos Abọ́lá ọba aláàkótúpọ̀ ọmọ ọba wa pẹ̀lú wọn. Ẹ̀rọ Kẹ́ọ̀lá Òyìnbókun náà ní orúkọ ti ní ilé ìlú fi ń kí wa káàbọ̀ tí orí àkọ́tún ètò wa ní déédéé àkókò yìí. Bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ìṣe wa èmi nìkọ́kọ́ ni mo wà ní orí ètò lẹ́yìn mo wà pẹ̀lú àwọn ṣèkú afẹ́lẹ́ láti ṣe Abu Abdullah. Ebe asalamu si awon yan ni
4: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
3: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh eni eni atuma yewu ninu awon ogboro annabi sallallahu alaihi wasallam awon oro niye biye ti annabi to ti fi juwe fun wa ba se mo se ni aye wa to fi je irorun ta de ri eko ati awon apere latara awon asiwaju eni rere lele ibi ta mo lo na ni okan lara agbese anabi nipa pe lojo gbende alkayama awon irin eyan meje kan be to je pe won mo wa labe boji olorun oba ala ni ojo to pe ko ni si boji kankan ayafi boji olorun oba ala te wa nkan fidile tabi ki e fidile nkan lati tun gbadun akoto eto naa fun teyin wale atafadol mashkuro ya sheikh
5: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتقاسم الله بان أشياء صلاة فانا محمد صلى الله عليه وسلم أتقاسم كبيتي أنت تقوى بابا جلال ألقوى إتنا أتي بانو أغالي شبون دفن 92.9 كنا بابا جاكي بابا نبتي يولوري
3: آمين
5: لوري agbọnrin ọ̀rọ̀ pé ọjọ́ ìkẹyàmọ̀ jẹ́ ọjọ́ kan tí àwọn kan máa dá wá yàtọ̀ lọ́jọ́ náà àwọn yìí àwakọ́lá mọ̀ wọ́n ojúṣe láàrẹ́ bá muhammad sọ́lọ́mọ́ aleosọ́lọ́mọ́ òun ló ṣàlàyé fún wa àwọn tí wọ́n máa jẹ́ inú sọ́yí al-bukhari àti sọ́yí muslim òun ni wà hadithun sọ́yí hadithun lálàáfíà ni abúlákiri ti gbà wá bàtí ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ti ṣe muslim tó náà tún ṣe òun tún gbà wá létí gbà wá mí wa jẹ tu jẹ pe awon fa pe ni mutafaqo alayhi do this time be ba ti gba wa to ni le dada bayi won ni eleyi o si tin ye o anabi sallallahu alaihi wasallam anabi sallallahu ba sahaba kiram sallallahu kan pe ojo kan wa tin je jal kiyama ti gbo yin ti mo ni ojo na go na ojo na nira ojo na le koko lopolopo ti sojo erin ti sojo idunmu ìsọjú ayọ̀ ọjọ́ ìlè kókó ni gbogbo ọmọ ẹ̀dá dámọ̀ ìlà sábà ó máa lè kókó àmọ́ méje kan máa wà tí ọ̀rọ̀ tí wọ́n máa yàtọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa yàtọ̀ agbóná ọjọ́ ìkẹyàmọ̀ agbóná débi tó jẹ́ pé wọ́n ní ọpọlọ á sì máa sọ ama so awa foju oju aye wo a ri pe ase de awon to fara ba so yen ti kuni yen dara hun to de jona na pe ni kini la ya mu tu fiha wa la ya ya ko dadu wa de se mi ko da be wa te an ti ku wa la ni si bara si lo ma ba ba go me da damo ni lo go me da damo ko pata ara be ni ama awon ko ma lanfani sallam awon ma lanfani ato la to so yi sallallahu alaihi wasallam wa so pa awon ran titi omoleyin ni kan
6: na
5: amoleyin awon atanabi to ti siwaju yen na fa lati ma sharai dada awon ti siwaju na amoleyin anabi wa isa alaihi salatu wasallam da to wa laye tun gbagbo mi
6: na
5: amoleyin anabi wa musa alaihi salatu wasallam atanabi to ti wa lati gbagbo ti daye oni awon meji kan wa tun je pe lojo na igbo pe si wa gbono to oni ohun olorun wa gbe wa ti ko ni ju egunwo arms length si igbo me dada mo lo subhanallah awon ilebo tun won lo sinu moon ton lo si inu space long ton ri won je ka mo pe billion the distance to wa laarin aye ati
6: Allah
5: to ba si le sumaju subhanallah
6: whole 5 years is
5: so come aye o parapata ma yo to ba si le sumaju to jina si to to jina si to o ma yo ni to ba wa di pe inu da yen wa ma tun wa po ju awa di pe o tun ma tun jina si ta ba jina si won wala ni ta ba sun ni ni wala
6: Allah Olorun
5: ba la sala se wa lo je ka le ma gbe la ita gbe bayi Olorun ba lo je ka le ma gbe la ita bayi ama na so sawon lo je ki ya
6: ngon Allah alayhi wasallam
5: ojo ti gbangba ma de ko ti kede ma bewo Olorun ti raye te ni kankan Olorun se ta da wa lo Olorun wa ni to gba na so sawon pin la to ba pa le ita no te ta ma ji gugu ma da da mo Olorun ba ma wa da wa fun 40,000 years by Aishu Wahada. Allah nikalu badawa.
6: Allah.
5: Seni keka akabala shili ya abada shi. Allah mwusi isi ke tele tele. Koto dawa. Mula tawa ye toto dawa tano. Ama kwa gugu are kuna mwana ali ya fane hata. Koto lo wawa adwa kwa soki kati ya wakwa dawa ma wawu. Alkiyama tike bere nye. Talkiyama ba bere. Ono ba awa gbiya wawa onisha edi. Agbara re. Ima agbara ni kini. Ani kisama wawa le. Awa sumo. Hei kwa mwishi wawa ito sumo le kama jioni. Iwa ni yeo. Ibomi ya po, ini ya ya po. Ama wakon wati je kute yamba gbinyo, fuke yate sasa be kaninu, meje jiji, meje nyo. Anabi solo wa sasa
6: kwa mwa.
5: Sabu atun, awa meje kan, ya zilu mwa lahu. Olo oba mafti, ibo jish, o mafi bomo.
6: Na.
5: Yawm, loja katepi, la zil, kosi ibo jiji kwa kwa ni la zili. Asi ibo jiji, sitono oba, subhanahu wa ta'ala. Yawm la zil, illa zilu. Ibo jiji oba ni kan, Uba wa lojo na.
6: Naam.
5: So bo se ni ra to to nbo na to ni awon to an ka kan wa labe. Won ma wa to ku to won je ya.
6: Won la agun.
5: Won la agun. Ana so san pe won ma la agun. Mi an la agun de bi to je pe ogun wa ti bo won wu gba te won nu mi. To ni kaluku are bo ni kaluku mi. Ki se pe omi tani kan wa po bo wa yalu ta wa kan ara wa kaluku pelu ti e. Eni ti e ni so pe yawm al-qiyama. Yawm al-qiyama. To se yawm al-qiyama he. Yawm mutimura sarahil. Bọ́tí ìfúsùnkálukú wọn náà tó ń jìyà wọn náà mọ̀ pé ìmú wọn ọ̀tí ẹ̀. Kí àwa níwájú adájọ́ ta máa sọ pé kò rí bẹ́ẹ̀ lọ́yà.
6: Wọ́n aláàfẹ́ pé tí wọ́n níyà
5: ń lọ. Pé tí wọ́n níyà. Àmọ́ tí o fẹ́ pé tí ẹ̀ níyà méje yìí ká gbìyànjú kí ẹ̀ tí ẹ̀ mú kan ní ìyàn tí ẹ̀ fẹ́ jẹ́ ilé yìí níbẹ̀ ni. Méje ni wọn. Lọ́dọ́hùn tí a máa fẹ̀ lójú dáadáa. Torí pé ta bá sọ pé ìmọ̀ọ́mù ó wá látara àmọ́ọ́mà. Àmọ́ọ́mà ni iwájú wa. Ṣùgbọ́n tó wà wájú wa báyìí lápẹ̀dẹ̀ àmọ́ọ́mà. Fílù fáìl. Fáìl ni pé ìnáwó àmọ́ọ́mà tó wá látara verb ọ̀rọ̀ ìṣe. Ọ̀rọ̀ orúkọ tó wá látara ọ̀rọ̀ ìṣe ṣe náà ó ní ìmọ̀ọ́mù. Ẹ tó wà níwájú. So fi sayaro ta bá wà ní mọ́tò. Ẹni tó wa mọ́tò tó jẹ́ dẹ́fà ọ̀hún ìmọ̀ wa. Ló wà wà wà lọ, ló wà wà lọ. Ló wà wà lọ.
6: Ó là ń tẹ̀lé.
5: Ó là ń tẹ̀lé. Tẹ bá ń pariwo ju tẹ́jú sọ́ọ̀bẹ̀ tẹ́jú kí ni ti gbogbo akọ̀ tí ẹ kú sí nǹkan náà ní kọ́nà ṣe àánú wa. Àyàbí sọ kọ́ kí ni.
6: Sọlọ lọ.
5: Ọkọ ìmọ̀ọ́mù fìgbà ìtì. Ó ní ìmọ̀ọ́mù nílẹ̀. Bẹ́ẹ̀ sì ni bẹẹni nílùú pé ní gbogbo èkó wa yìí o a ní ìmọ̀ọ́mù lóríṣiríṣi yálà ká ní ìmọ̀ọ́mù to be a religious and a chief among of Lagos. To go to the university, you know, I love them all. Of course, machine. Then there was a way, traditional, I pay your band, your bike, and your loan you. Traditional, you are bandy or bike.
6: Also, my loan, and you are bad, and you are bad. Because I didn't get a big bike or bawani.
5: Political leader, Leko Wabashi, all right. Ani, women are one in Leko. Bikini, Bolasha, Alasha, the political imam one yet. To laugh at the pay, Kishore, Silicon, Imam, to somebody. To
6: have a dog kill,
5: because I don't kill my shashi, the panel saw. Nini, Baba, you want the mamma on the air. Mean radio, radio at Hawaii, General Manager, one day, Sam, when the mamma one in
6: back.
5: Nibo, go, session, I met a tattoo, I'm there, already one bed, when the mamma,
6: and mamma, one bed.
5: Igbogbo Nigeria Radio Director General
6: Onigba Onwa
5: Igbogbo ti ba sele si wa parapata Igbogbo Radio Nigeria parapata
6: Loko Roy
5: Odo na wa bere lowe
6: na
5: no ba bere lowe won pe bawo lo se se won ni jun eju desi ni bo si wa kari yen asiru imamu ipile imamu fi ai lati ni mo lebi ti bere
6: na
5: ibi ta ti gboro wa bere o ni yen ko ni ka ku mo pe Arabi sallallahu alaihi wasallam fo suwewe ka mo pe o oni kullukum ra'i gbogbo yi parapata adara jeni ba kullukum mas'ulun awahiyatihi imam adin imam tin se dede
6: na
5: nabi sallallahu alaihi wasallam o be latori bi ti wona ba ti je olori arabi sori npe ilakun tu salat te ba ku meta emu yan kan ni imam ko je imam mo ye se ta ba de bi kan ta ma ni oya wa soro
6: oni ko so de imam ni si wa ju
5: e gboro je ku se pe kan lo e ni olori e ni ta wa ni ta lo ma soro ni ni
6: ya anti ti wo soro
5: ya tabati nja de laarin ni ajo emi yo kan pe inshallah woni mo nwa imam ko to ba ke musu ni gbogbo aba yen o lo kin fun won ni ta pe oni e wa soro wo lo soro ni oda wa biya
6: lo soju wa
5: soju wa ana ba da si ni
6: ha
5: ara ni wa so pe gbogbo
6: so ma ti je ba so so so
5: lati ile ni o ta je olori ile ni o lawujo ni o ni community kan ni o aje chairman ni o ni political ni o ka se lo iwo lo je imamu awon to ri duro
6: to show you.
5: Ben chairman, local government. Ben in the constituency. Born in House of Rep, House of Assembly. Ben in the Central District. One represents when one imam money be. Ben in the state. One
6: dominate the world.
5: The day the world Al Adli. Mama, Al Adli. Kina pe ni dede. Al Adli. Al Yurti. Le Sahib. Kina tu ba to tu ngalu kuta ba ti biosu ma si dede nangye.
6: No.
5: Kì í ṣowó nìkan àtọ̀rọ̀ ẹnu kí tó tọ́ sí wa lórí wa gbọdọ̀ máa sọ.
6: Kí
5: tó tọ́ sí sáwọn ọmọ bàbá náà gbọdọ̀ máa sọ. Ọkọ̀ ló ní orí onímọ̀mù ilé tí olórí bá ti yẹ̀gẹ̀ rẹ̀ tó ti dúró lórí pé èmi ni ọkọ o. Àmọ́ ìbá san owó lè máa san sukú àwọn ọmọ. Òun náà tajà máa dá wọn máa tọ́jú wọn náà máa ṣe báyìí sílé ó ti fẹ́ẹ̀lì nìyẹn. Torí pọ́lọ̀ máa sọ wọn náà tara sọ pé bẹ́ẹ̀ kọ́ ló máa rí o. Ọlọ́run bá ní àríyálú kọ́ wà múna àrẹ nìsà. Jíjẹ àti mímu. Tí ọkọ bá máa ṣe déédé dandan ni kó pèsè jíjà tí mímu. Tí ò bá ní tí ìyàwó bá sọ pé èmi náà máa ràn yín lọ́wọ́ òní. Ọkọ ò gbọdọ̀ dúró nídìí pé
6: àjọ máa pín
5: oṣù làwọn náà máa pín ọmọ kó gbọdọ̀ dúró bẹ́ẹ̀. Tí ìyàwó bá sọ pé ẹ máa wọrí ẹjẹ́ kí ẹ máa yin jọwọ́ sukùú fíìsì àwọn ọmọ wọn ṣe déédé nìyẹn. Ìyàwó dúró nìyẹn ìwọ sì ń ṣe déédé o ti ṣe ó wá rí pàgbá òka ó ń bẹ ni. A tún láwọn ọmọ méjì mẹ́ta kò sí kéèyàn máa nífẹ̀ẹ́ kan kan lọ àbí kéèyàn máa sì síbi kan torí pé kò ṣe fẹ́ lọ títí òpò torí pé ó máa ń gbé fẹ́ẹ̀sì ní sukùú ẹ láì kó brilliant ẹ gbọ́dọ̀ ṣe déédé látara nǹkan tẹ bá ń ṣe fún ọ. Wọ́n fẹ́ ránṣọ o gbọ́dọ̀ jẹ́ déédé. Wọ́n fẹ́ ra bàtà o gbọ́dọ̀ jẹ́ déédé. Àfi tó ní kálukú bá ní tó nílò kátà sí. Bí àpẹẹrẹ wọ́n ní déédé ẹ wá sọ pé ẹ fẹ́ raṣọ wọ́n ní jọga déédé àmọ́ ọ̀rọ̀ sọ́ra déédé. Ẹ ìlera sọ̀kan náà fún wọn kì í ṣe déédé.
6: Ìlera
5: yáàdì kan fún wọn kì í ṣe déédé nìyẹn.
6: Ó jẹ́ sáìsì kálukú lẹ́ra.
5: Lẹ́ra fún kálukú. Bẹ́ẹ̀ ni ọkọ̀ tó níyàwó méjì. Déédé ọkọ̀ tó níyàwó méjì. Ó ní kí ọkọ̀ yẹn gbà yí pé lásìkò tí wọ́n wà níbẹ̀ yẹn o kò ní kálukú ní nǹkan tó tẹ lọ́rùn. Kì í ṣe déédé ni pé ara fíjì ara fíjà ara ìgbàdélé náà dé ara fíjì ara fíjà ohun tí ń lé tí wọn àwọn ohun lo fíjà lé wọn. Ọba ti rẹ̀ káwá ti ra àgbẹ̀ kí ló ti pè é amú
6: ati ro kini si aso pe agboro sele dede o na wa so pe wa nkan ta sele ya le mi le ma ra be e wa ra nkan to dowo ni owo ye bi ye si odo ti e odun kan lu meji ko fowo kan mi se dede ni eyin a se dede na tun ni e
7: ori pe ko ni kata si
6: ko ni kata si to ka ko ba ko kata si tagbara wa ba ka lagboro se to ba na bi so re pa dede na ni lokun la ya on fi ya ya ti ya mo le kiya ma oko azu je tu gara ag oko ti o ba se dede lajal ki a ma ma ri egbe ton ma ye
7: Hmm.
6: Tu dois dire que tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire
7: que
6: tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas dire que tu es un peu de temps. Tu vas to no ba de bi se a ro pe obirin okunrin a se dede laarin ko ni wo pe awon obirin tori pe mama baba ti e na nse ya re yanmo yanmo nle ko ba ti de bi se na na ma sa awon obirin be be
7: ni wa ko kan mi le lo
6: ma to ni ma wu mi se tori pe ti ko lati le pe a se dede bo te ba ti ko mo lati kekere ile lati kesho ro de yoruba o correct gan te ba ti se dede nile e se le fa awon omo a se kini yan mama wa lopolo awon omo ti wa fi ma ri pe ko sami ani a gbodo se dede laarin alawa gugun ti ba lo ma de se dede
7: yeah
6: allah taala a'lam
7: jazakallahu khairan dede gogo o ye ki atubo tu le nyame fun awon yen wa ka ka lu ku le gboye nipa ojuse bi o se ka ma se dede ni arin ara wa pa pa julo awon obi si awon ma opo gba lo ni pe to bi ba se asise o ma nira fun obi lati je ko mo mo pe mo sasise abi ko ko wa ne bi o se ri ga bi en toro afriji lowo mo pe ah mo mo pe bi o se ri lele mo bi se iye le wa lara bebe abi o ko sa je pe omode lo nse
6: lagba ala hakbar alhamdulillah wa salatu wa salam ala rasulillah anabi sallallahu alaihi wasallam bani adam khatafu wa khair khatahin tawabna ulugo adare amu man she mistake ama shashishi nami ya no modas kuto e kanma ele ma wada sagidi ele be mo bi se bi omo mi nan nami ya deny ni kan te ka deny ama pada realize a ba ma she dede pelu omo a fe ko lo bere lo wa loja alqiya mu te je ko mo wa ni tori pe ge ba se so luku mo ro yo ko luku mo si la ro yeti ugo ya dara je ni olorun ba si bere be se dan je yi olohun ba bere pe se dawon omo yen je to mo ba fi ni ru aburu aye to ba fi le pada ran ri pe baba yi kon ti to kon ni pe baba o kon fi en bi o ka ni ma ka olojo waju o to te ba ma ka olojo tawon le bu so pe the unusual ways se yi ikimeta o ni imaje obi ipe akoko o ni pipe awa la n so gbogbo to fe sele ni bisa ye omo
7: naam
6: gbogbo to fe sele awa la n so won wa se bayi won wa se bayi ipin elekeji adi jo so ni eh one school ni adade ji ni o ke lo be e jo nle jo ni na ipin eleketa gbogbo nkata la aye ti e wa o me le wa
7: mm
6: lati ba npe o so gbadi ojo ti le de to ko si na e si ba mi ra gbadi ko so nje nle be le ma je lady ko si na so ba se si
7: mm
6: ba le fe pa ro mo ta le fe lo ba
7: na
6: to ba ma di asiko ya omo ni ma sa ba gbe san lowo omo tan di town do ta omo lo re bi awon o se dede pe da ngba tan won kekere
7: na
6: o tori to ati pe to ba se asemase asiko oh yesterday I wasn't supposed to deal with you that way I'm sorry so maybe no one know eh ti be u bai mo wo na mama se bai mo
7: na
6: mama na ba ti ri pe daddy o na ma apologize mama n se jire be ngba ton ba ri pe awon koja la o ti mama na ti di mu pe ta ba ti sasise o a ma wa se ni to si ni bi ise a ma se be ni bi ise ni masalasi a ma se be masalasi te ba ti ra agbalagba kan ton ja gbalagba gbe mo kekeke masalasi dede ma ti on ton le mo ke masalasi ni o le awon na be kekere nu awon na wa se kini wa gbe so na awon na ton si
7: a ba ni mu ni le elu ni
6: ko le ko le ke
7: o ko bo ko
6: wa so ni pe bo ti le
7: wa ni mu o mo na wa ti la ti join na
6: omo ke nko ti o mo ye ke mo popo la omo
7: o ya de to ya to se ra awon
6: so omo e ma ti ti omo kan te ba deal te ba se te je ko mo pe ojuse ti ni mi ti ti ni o e wa se ase e wa se ile yara kawe para so lana ba ba ba ba ba ma o ko da wa so mi na o se so ku so lana
7: na
6: o ni pe so ku so na o ye fe so le ni o ba tu yi o sa yi yi bi wa te se bo se te se bo se te se bo se ke tu ji ke ton la o ti ba npe je
7: o sa ba ko ti pada seyin ko sa pe se are
6: ọmọ tó sọ àwọn èèyàn nu mọ́
5: a tún máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀
6: tó
5: pé kí ni kò fẹ́ ṣe ìdí rẹ̀ bẹ̀ sí àṣìṣe tó ṣe kò fẹ́ apologize ọmọ òbí pátápátá kò sábúrú nìkan pọ̀ mọ́ àjòkó nǹkan ṣàlàyé fún ká tún ṣe lánàá yẹn ó kú dẹ́ka tó bá bára bọ̀tì ìwé náà jẹ́ kí n ṣe sóòrù sọ́ọ́rí ọmọ adáde ẹ má wọrí ẹ má sọ pé sọ́ọ́rẹ́ òkè ti tán a ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nìyẹn rèáwìn lànà bí sọmọdé a máa bẹ̀rẹ̀ bí ṣe kọ́ àwọn ọmọ rẹ kí n ṣe ta kó ń lọ agbára lórí ìyàwó wa a ń lọ agbára lórí àwọn ọmọ wa
6: ilé
5: ọmọ ti lé yìí ni pé gbogbo ẹni tó ń ṣe wọ́n ran wọ̀nrán ta taari ilé ló ti
6: nípìnlẹ̀
5: ilé nípìnlẹ̀ tílé bá sì ti da tí dédé ti da ìwà dáadáa ti da ìṣe dáadáa síra ti da àwùjọ wa náà
6: máa padà
5: ẹ máa rọ lórí ẹbí tẹ bá sọrọ sí tẹ bá sọ gbẹ tẹ bá sọ tó bá ní mo ti gbọ òkè a máa máa kúṣe sí ẹ máa wọ bí ò tiẹ ṣe olórí kan ó wọ nínú agbègbè kan lọ ó wà nípa ìlú pé àwọn àṣebáyé ẹnìkan wá gba máìkì pé wọn sọ pé ẹ dákun gómìnà ojú ọ̀nà báyìí bá wa ṣe bàbá ẹ kẹ bá a ṣe bàbá yìí o a dúpẹ́ fún yìí o lẹyìn ọjọ ọwọ nípọn lọ gbé kọjú sí station ọlọpàá ọjọ mẹta àdìkò ló gbé kọjú bá fún mi jẹ
6: lóde
5: tẹ bá wà lọtẹ bá wà bẹẹ bèrè ẹ wà ní obì tiẹ náà ó sábà kí ló ṣe ṣe fún ọ náà nìyẹn déédé ọdọ wo ni kálukú wọn àti ilé àti ta àti àwọn àgbàlagbà àtọmọ kékeré déédé dọwọ wa ṣe ta bá ṣe déédé yẹn ikọ́ máa dá gan gbogbo pé àwọn olórí wa ṣe dáadáa ṣe déédé ẹ lọbìnrin náà wò bí ẹ kí máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan kó bì ṣe dáadáa kó bì ṣe déédé kọmọ yáya
6: wáyà
5: àmọ́ kì í sábà kọ́mọ̀ fanfa ló gbọ́dọ̀ pé látúgbóná sifron ọ̀là sifrin ọ̀là fa
6: sọ́nà lẹ́yìn
5: something nothing nothing lélẹ́yìn o it's nothing ẹ wá bíi ìdíkọ́ lórí nothing kò pọ́ sínú nǹkan kan náà lè máa ṣe tẹ́ẹ̀ bá kọ́mọ tẹ́ẹ̀ bá ṣe déédé kó rí pé déédé wà lára bí ṣe ń tọ́jú mọ́ nílé bí ṣe ara ń jẹ fún wọn wo bàbá nìyẹn o fẹ́ jẹun ẹran mẹ́ta mẹ́rin wà wájú ẹ àwọn ọmọ pínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípínípín won na se se na ni e dede ke be se nje nkan te ba nje ko na ma je e fe mu gari ninu lebi apere eyin bu mi ki e bu siti awon kekeke kan won ko ko ko ko lo siti won e ma ra wo bi mi be
7: subhanallah
5: o le mo ma ri dara mo ne ma so ba so be ah ah omo mi a ma gbadura ki baba ma je tun tori pe mi ki ati sugar to wa ni baba ti e o bi ju ti e lo wa sura won na ma gbadura
7: pe awon gbe gbe ni ni mi ki
5: baba lo awon yan ma gbadura pe ki baba je o ati hu ko ba dadi e pele pele pa gbo mi fun e mu mi kan ro mi sirikan le mu gari yen atan ri pe e se dede pe na won a be de se se yin ati kekele ti ko mo yin en je to mo ni pe ti bo wa a jonje ikikan la je je pe e be mi se bokoto elora ja to pe ni oku eku e oku kini kan oku e tori tori baba oku ni eku e ni aje ko e ja kan kan ora mi kan fa omo je omo wa nje je gugu won na yin wa nje foto e wa nje omo yin wa se polopolo o se dede o dede ni ta ba se nje kan mo ni wa nje ta ba se wo kan ya wura na ma wo te ba ri iko da wa la ni afa mi e la fa mi to se dada ojo te ba pade ya pele mama pe ah fa yi ah eto ni yawo ye se dede olorun ba be lowo yi olorun ba subhanahu ta'ala ni basu ni wunna haistu sakantum ibi te ba gbe na ke se won si te ba nje o ni kon je ati yawo atomo se to ba ti da nibe yen ta ma da ko ki sa ba se se go to fi ra won sabe lorun usman roja la ta'ala ani
7: na'am
5: awon yawo pe lo usman pe ya usman asko ti fe le die ki lo fa to fe le ai ko rohun asko mo ru da asko ba ki da kini yin won fi da won lo omo so pe awon to wa lasiko titi omoru yen awa ni awa si da awa la tele mo awa la si dada eyin won ran won la te wa leyin eyin o da lo je kini buju bayi tayin na ba da ni ilu ma da
7: allah
5: olori nikan ko lo ma da ati me na to me yin agba awon me yin na de ni e da won bi mi na ko ni sha nu wa ni e ko sha nu wa ni oni ke pin kan ke fa maradu ni mi afun me afu yawo e afa buru yawo e afu kini gbogbo egba awon ara buru ma lan satego le se dede olorun ma be lowo yin olorun ma be lowo yin
7: eto ni eto
5: eto le toto alowo yin inu ore to wa ninu dede o ni kini al mutmainna tatma'inna al qalb o ko ma ba le ni bi baba ta so le kan bi apere ti ba ti je pe nkan te je te mu te mu o gbe se n gbadun na mo na gbadun le ko ma je pe ngba ta won ba wo ni moto yin ojo kan ma sun gbagbo ma sun lo ìgbà ìdẹ́ ló lójoojúmọ́ ni ẹ̀bẹ̀tẹ̀ ní ẹ̀wọ̀n mọ́tò yìí tí ó bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ ń wọlé gbàrà báyìí oníkàlùkù ń bá mú ni ọgbọ́n sọ̀rọ̀
7: àwọn
5: yẹn ń tè kankan mú wa láàyè mo ti rí dáadáa kọ́ máa rẹ̀ yẹn ni ojú ni a rí ìmọ̀ lọ́jọ́ wájú ojú òbí yẹn máa rí ìmọ̀ lọ́jọ́ wájú
8: asko to wa toroku n gbadu yen asko na lo n gbadu mo to ba da so pe ko joko ko ma gbadu yen ma ya joko ti lohun ni pe eh
7: gbe gbadu bayi
8: adu adi pe ke ti si ba sik bayi oni wo ina hospital a ju ni si public health center kan ni ya ke ma je ya lo mi
7: to ni bi kini wa ni be na
8: so ni be to ba ti se dede fo ko ma le ma wa iwa yi tawon olori ba se dede won ti ko lati le awa dori won mo pe tawon ba ti nje kara lu ma je
7: now
8: tawon ba ti mo kara lu na ma mo
7: now
8: tawon ba ti won moto to ke moto won ba wa won public bus
7: now
8: but won ri pe pop bus to provide fun wa
7: o
8: ba won ko won to provide fun tan se fun wa awon ko re ta wa na gba awon na wo ba n gbadun ni iru ti gomina pile ko se ni train tan se lati mile 2 lo si
7: eko
8: lo se ko yen ta yen ma wo yen mo lawon yen ton wa ma n wa ni gbo mile 2 ton ma n wo lojuju mo won ni that intekun mu wa ba won intekun mu wa ba won o de iru ta won se yesi esi wa be inu wa be n gbadun bo
7: now
8: won ni gbagbe igba eyin yen to se to ma ri ti governor ma koja lo ninu esi to n lo to n bo ninu esi awon na lo esi ti wa na asa ko ni governor won ni bo esi inu oko ni ni daru ko lori wa kan ni to ma gbogbo ton je olori to ma ti wa si eko bayi to ma lo bayi won ma pa jona re fun won ni
7: wo
8: won ma pa jona re fun won ni awon yan wa duro mo si lo ton oh sadua fun o toru bi kini ni ra no ko ba won
7: ni
8: ma gbadu lo ni plane
7: won ni
8: lati abuja se ko lati eko si kini kan helicopter moto to ni esi esi gbogbo e
7: gbogbo e se rin
8: jona wa se rin fa won eyan e se dede
7: yasalukum
8: allah ona ba wa bi lo ni jal qiyamah ti o ba be lo ma bi ni mo ti olohun be o ti wa jina lo titi mo si aye lo ti n bere lo awon eyan
7: nya
8: bo ta ba se dede be o ma ba de ni e lo awon odun tan se dede won a le jade olori a jade laarin awon eyan a ba awon yen soro wa ji be ni awon yen wa nsansi awon olori wa nsansi ni e lo shadow
7: amen
8: awon be lo se campaign ni bi kan bayi won ko ra won soja lo be awon ki ko lo be ko lo wo pe ko lo wo bi le se ri ti le ba tutu won ti le ba tutu won ni won ti postpone the campaign ti ba no re dot e ja se dede e ja se dede e se dede e ku be se dede e fa yele kile te wa se dede ke ku sigbe dede e no de ni ku saburu be ke je ka won la nu je ke gbadu popo ka won gbadu bo te se gbogbo e se dede ta ba se o se be
7: gbadu e kari
8: o kari bi o se dede ni ko le gbadu o ni je dede but ko ni ka ku no mo ke at least awon na ti gbadu karaman ni awon ra biju ka ma ma ni awon mo le bi waju karaman ni awa wa na tori pe anabi sallallahu alaihi wasallam ko ti so pe la dorara wala dirar e ma ni awon yin lara esi ma je ki yin ra wa ta ba se dede o kan abale ko ni si yin ra Allah ta'ala
7: jazakallahu khairan eti o da be pe a ma lanfani lati so mi ni ile mi nipa eni akoko
8: imam adil
7: imam adil e tu ma wa ni abeboji olorun ba gbogbo ti o ni si iboji aya fi iboji olorun ba e to je imam e to je asaju ni se dede so pelu yondo olorun ba to ba tun di igba miran e to lanfani ati ma tesiwaju lori awon eyan mefa to ku ninu awon eyan meje ti anabi sallallahu alaihi wasallam to salaye wi pe won ma wa ni abe buju olorun ba abe olorun ba ala ko ka wa kun ara awon eru e pe o wa ni abe buju re gbogbo ti ko ni si buju kan fi buju olorun ba ala oba ridwanullah aremu akilu the first honor of Lagos abi lo ba ala ko tu bo mo ba wa ko lo
8: amen
7: shika
8: سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فجزاكم الله خيرا

nínú àwọn ìròyìn ọ̀hún ná ìpínlẹ̀ èkó ti rọ gbogbo olùgbé láti yàgò gẹrẹgbẹ fún ìwà tó lè ṣègbè lẹ́yìn àwọn ọmọ gọ̀fẹ́ àdíje àjọ sẹ́ráàpù ti rọ gbogbo òǹdíje pátá tó ń dupò ààrẹ láti wá kéde iye dúkìá owó aya ọkọ ọkọ àti gbogbo nǹkan tí ẹnìkọ̀ọ̀kan ní ilẹ̀ indonesia ti ń sa gbogbo ipá àti agbára láti ṣẹ́gun wàhálà iná tó ń bá wọn fira láti ọ̀sẹ̀ tó kọjá lọ ìròyìn náà rèé lákọ̀tún olúmìdé ọlálérè lóníròyìn kọmíṣánná fún ọ̀rọ̀ ètò àyíká pẹ̀lú àwọn nǹkan àlùmọ́nì inú omi ọ̀gbẹ́ni tòkúnbọ̀ wahab ló ti rọ àwọn tó jẹ́ gbajúmọ̀ àtàtà celebrities influencers àtàwọn ará ìlú láti yàgò gédéńgbé fún ìwà tó lè ṣekóríyá fún àwọn agbèrò nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni wahab ló pàrọwà náà nínú àtẹ̀sódò ìròyìn tó gbé jáde ibẹ̀ náà ló ti sọ̀rọ̀ lórí fọ́nrán kan tí ẹnìkan tó ń ṣètò lórí ẹ̀rọ ayélujára tó ti mẹ́nu ba àwọn wàhálà táwọn agbèrò ń dálẹ̀ nígboro ìlú èkó nígbà tó ń fèsì sí fọ́nrán ọ̀hún kọmíṣánná sọ wípé ìjọba ìpínlẹ̀ èkó ti mú àwọn agbèrò káàkiri ìpínlẹ̀ èkó ó sì ní bó tiẹ̀ jẹ́ wípé òun gbọ́ pé àwọn ará ìlú gan ló ń ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lú wọn nígbà tó ń sọ̀rọ̀ lórí ojúṣe ìjọba orí ojúṣe ìjọba ni láti jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ilé tó pè fún ìwà ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú náà fún àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ látẹ̀yìnwá ìjọba ìpínlẹ̀ èkó ti gbé ikọ̀ kan dìde tí yóò máa rí sí ọ̀rọ̀ àwọn tó ń tajà lẹ́bàá títì láti lè fi ọwọ́ òfin mú wọn. ìyíkọ ọlọ́pàá kò gbérégbè nípínlẹ̀ èkó rrs ti rọ́wọ́ tó afurasí ọ̀bàyíjẹ́ ìdàkọ̀ àwọn awakọ̀ láàmú lójúnà márosẹ̀ lọ́kí sílùú àjá wọ́n máa ń já owó gbà lọ́wọ́ ìpínlẹ̀ niger wọ́n sì ń pèjọba kó tètè bá wọn dẹ́kun wàhálà àwọn afẹ̀míṣòfò àti ìkọlù tó ń fojoojúmọ́ peléke ní agbègbè ọ̀hún nǹkan tá a gbọ́ ni pé àwọn èèyàn wọ̀nyí ti mú kí ọkọ̀ olójúpọ̀ lójúnà yìí tó sì jẹ́ kí àwọn arìnrìnàjò kí wọ́n dúró sójú kan náà torí kálukú ń káwọ́ gbéra nígbà tí wọ́n rí àwọn èèyàn tó ń fapá dánú tí wọ́n sì dúró wámúwám wọ́n sì dí ọ̀nà tó lọ sílùú mọ́kúapà wọ́n sọ di mímọ̀ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni àwọn afẹ̀míṣòfò yìí jígbe sá lọ kúrò lágbègbè ọ̀hún táwọn òṣèlú ètò ààbò sì tí ìlú ń gbọ́ padà ṣùgbọ́n àwọn èèyàn tó ń fapá dánú náà sọ pé ó dìgbà tí àwọn èèyàn táwọn ajínigbé bá yọ̀ǹda làwọn á tó kúrò ní ojúnà ọ̀hún kódà wọ́n jẹ́ di mímọ̀ pé báyìí àwọn ti lò tó odidi wákàtí márùn-ún lójúnà náà tí wọ́n ti dúró láì tẹ́ ẹ̀ sí ẹnìkankan látọ̀dọ̀ ìjọba tó máa pẹ̀tù sókun àyà wọn ìròyìn láti ilẹ̀ òkèrè ohun tá a gbọ́ ni pé àwọn aláṣẹ orílẹ̀-èdè indonesia ti lọ ti mount bromo national park tó wà ní east jaffa wọ́n ti lọ tì í pa ò fún àwọn àlejò tó fẹ́ wá sí ni látàrí bí iná náà tó ń jó tó ṣe ń gbilẹ̀ sí lójoojúmọ́ ẹni tó jẹ́ alábòjútó inú páàkì ọ̀hún òun náà ló kéde pé gbogbo ọ̀nà tó wọlé pátá sí bromo kenga semeru national park ni wọ́n ti sépa títí di ìgbà tí gbogbo nǹkan yóò fi lójú òtú níbàyí ẹ̀wẹ̀ ogunlọ́gọ̀ àwọn òṣìṣẹ́ panápaná ló ti bẹ̀rẹ̀ sí ní sa gbogbo ipá àti agbára tó ní kálukú ní pẹ̀lú ọlọ́pàá ọmọ ogun orí ilẹ̀ àtàwọn tó mọ ọmọ yòǹda ara wọn láti ṣẹ́gun iná ọ̀hún tó ti jó dé sáárí ilẹ̀ tó kù díẹ̀ kó pe ìgbà ní orí òkè mount bromo láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monde tó lọ nínú ọgọ́ta sáárí ilẹ̀ tí wọ́n ní kódà wọ́n ti kó ọkọ̀ òfurufú agbára pa helikọ́pítà wá pẹ̀lú ẹ̀rọ tó ń fọ́ omi látojú òfurufú wálẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè indonesia abdul muhari òun ṣe lọ́wọ́ pé ìjì líle pẹ̀lú atẹ́gùn burúkú àti igi ńláńlá ló jẹ́ kó nira fún àwọn òṣìṣẹ́ panápaná láti dásẹ̀ wọ agbègbè náà tí wọ́n á fi ṣẹ́gun iná náà pa tó ó tó lọ́rin ṣùgbọ́n ó kún kìkì dúró dúró ẹtí pé kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí ìpínlẹ̀ èkó ti rọ gbogbo olùgbé láti yàgò fún ìwà tó lè ṣègbè lẹ́yìn àwọn ọmọ gọ̀fẹ́ àjọ sẹ́ráàpù ti rọ gbogbo òǹdíje du ipò ààrẹ pátá láti wá kéde iye dúkìá owó aya ọkọ àti gbogbo ọkọ̀ tí oníkálukú wọn ní ilẹ̀ indonesia ti sa gbogbo ipá àti agbára tó wà ní àràwọ́tò ẹ̀

máa gbogbo àwórí gá o. Mo fẹ́ máa gbogbo.

inú àkẹsọ́lá wà dáa gbé ń ṣeré.

0: Positive, and liver about therapy, and valley kitchen, let us see, you want to go to the marathon extra bitter. Look what we want to go with, oh, super, liver about therapy, cabo, we are taking it, and you need rice, and we are from Banita and Guara, or long, long to wash it, get down my room, sky, and you my duck with pity, come on, nibble, nibble, and the quality is sunny, wow, wow, wow, he shrunk by stress, it's in funny, so, but we are waiting with your love, very big, and you just see what color you die. Gbogbo ọmọ kòrí tí ò fẹ́ jẹ́ ní yẹyẹ lọ́dún lólùfẹ́ rẹ̀ tó fẹ́ máa tàtẹ̀ kọlẹ̀ kàlífà abatẹ́rápì ti wà fún wa ní sẹpẹ́
1: ọlọ́ọ̀bọ̀ ní nọmba 6A àtẹ̀rò abúlé ẹ̀dá ní ìlú èkó sdp sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08060909516 ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí 08060909516
0: kàlífà abatẹ́rápì gbogbo kùjẹ̀kùjẹ̀ ara dóhùn àfìsẹ́yìn
2: ẹkùn dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ wa láti iléeṣẹ́ kàlífà herbal therapy tó já sí pé ìgbáyégbádùn tèmi tiyín òun ló jẹ wá ní ogun èyí láti sọ fún wa pé iléeṣẹ́ kàlífà herbal therapy ti lalẹ̀ wò ní ìlú èkó ní nọmba 6A àgbẹ̀ road abúlé ẹ̀gbá ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí nọmba 6A àgbẹ̀ road abúlé ẹ̀gbá ní ìlú èkó ẹni tó bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ẹfẹ́ mọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa iléeṣẹ́ wa àti ní tí à ń mójútó ní iléeṣẹ́ wa ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08060909516 àlàáfíà yín òun ló jẹ wá ní ogun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló já sí wípé ìpèníjà kan tàbí méjì òun ló ń dà wọ́n láàmú nínú àgọ́ ara wọn ẹlòmíì ti náwó náwó àìsàn yẹn á lọ a tún padà wá ẹlòmíì ti lo oríṣiríṣi ogun àìsàn yẹn á lọ a tún padà wá kódà orúkọ àìsàn tó ń ṣe ẹlòmíì ń jẹ́ kí àìsàn yẹn kọ́ máa lékún lójoojúmọ́ nínú àgọ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lajẹlógún lọ́dọ̀ àwọn baba ńlá wa tí wọ́n bí wa láti lè máa gbégbèsè ayé ìrọ̀rùn àti láti lè máa ṣe ìtọ́jú ara wa pẹ̀lú egbògi ìbílẹ̀ nínú ìwádìí àti iṣẹ́ ìjìnlẹ̀ tí iléeṣẹ́ kàlífà herbal therapy ti ṣe òun ló jẹ́ ká mọ̀ pé nínú àwọn ìpèníjà tí ogun ìbílẹ̀ tí wọ́n ní òun ni pé ogun ìbílẹ̀ a máa rùn a máa korò kò kí ló ń dùn ọ́ mo fi sọ fún wa pé iléeṣẹ́ kàlífà herbal therapy sì ṣe ìgbìyànjú àti sì rí àwọn ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà wọ̀nyí láti lè já sí pé egbògi ìbílẹ̀ tí ń já sí iléeṣẹ́ kàlífà herbal therapy gbogbo ẹ̀ ló ní ọ̀nà àmójútó rírun ni kíkorò ni kò ló dùn wọ́n ni gbogbo ẹ̀ ni a ti ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ìbílẹ̀ tó ń jáde iléeṣẹ́ wa oníhóró wà níbẹ̀ ta lè lò níbikíbi ta lè lò ní àsìkò yòówù tí wọ́n bá sọ fún wa pé ká lò pàápàá jùlọ àwọn tó jẹ́ olómi kò kírun ó sì ti ní òdiwọ̀n ká máa lò gẹ́gẹ́ bí àlàyé àti ìpèníjà tá a bá ní nínú àgọ́ ara wa wọ́n lè máa lérò pé àrùn tó ń ṣe é kò ní lọ tún dànù gbà wípé ọjọ́ kan ló débẹ̀ ọjọ́ kan náà ni ó sì kúrò nínú àgọ́ ara rẹ ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí ló jẹ́ ká mọ̀ pé ó ṣe àǹfààní ó sì ṣe kókó láti ṣe àyẹ̀wò fún wa ká lè bá a mọ pàápàá kùdẹ̀kudẹ èyí tí ń bẹ nínú àgọ́ ara wa ló fi já sí pé tá a bá dé iléeṣẹ́ kàlífà herbal therapy a gba káàdì ìdánimọ̀ tá ń pè ní consultation card pẹ̀lú ẹgbẹ̀rún méjì péré láti lè fi ṣe àyẹ̀wò fún wa pé kí ni nǹkan tó wà nínú àgọ́ ara wa tá a fi lè mọ̀ wípé ìbáyìí ló ń ṣe mí ìbáyìí ló ń ṣe ọ ìbáyìí ló ń ṣe ọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ló já sí pé ìbẹ̀rẹ̀ wọn tí olóyìnbó ń pè ní symptoms a máa jọra wọn àmọ́ àyẹ̀wò ni ó ṣe àfihàn yìí pé eléyìí ló ń ṣe lágbájá eléyìí ló ń ṣe làkásègbè tí a bá dé iléeṣẹ́ kàlífà herbal therapy onírìnrìn àwọn egbògi ìbílẹ̀ ló ti wà ní capsule tó sì wà ní olómi tó sì ṣeé fi ojú wò tó ṣeé fojú rí tó já sí pé bí a ṣe ń kó àwọn oògùn ìbílẹ̀ wọlé tàbí àwọn oògùn míì wọlé láti òkè òkun ó wù wà wá náà láti lè máa kọ́ ògùn tiwa náà jáde kó lè bà ṣe déédé pẹ̀lú kan tí world health organization tí wọ́n fẹ́ láti ọ̀dọ̀ wa gbogbo ọ̀tọ̀ bá lérò pé ohun tó ń ṣe mí ìjẹ́ yóò lọ tí ó dànù pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹni yóò di ohun ìgbàgbé tẹ bá ní béèrè kan tàbí méjì lórí àlàáfíà yín tàbí lórí nǹkan tí mo sọ yìí ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516 gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516 a wà ní nọmba 6 àgbẹ̀ road abúlé ẹ̀gbá níbẹ̀ lẹ́ ti rí iléeṣẹ́ kàlífà herbal therapy tasiti da yin lohun 33 oni abayo si kude kude eyi ti nbe ninu ago ara yin awon agbalagba awon ma pe esan kan ni aisan oku arun o la esan ta nawo nawo si to ko ti o lo ta logun si logun si to ko ti o lo koda o ti so elomi di edun arin le debi pe owo ti e ko fi jeun to e ko fi seun mere mere ninu aye e ni o ma fi ra ogun to ba de le elomi oni ran awon ogun bile ati awon ogun mi to ki se ti bile ohun le ba ni inu ile won won le ma lero pe a daruko aisan yo to se ninu ago ara tudanu eyi ti agbara olohun oba ni kalodo wa an gbadura kon ma gbo wa si odo wa gbogbo yo to ba ti to wa si ile ise wa le se kalefa ba therapy e mu igbagbo yin dani ke mu owa yewo dani ke si tun mu owo te fi ra gbogi bile dani anfani to wa nbe le se kalefa ba therapy ni pe gbogbo awon gbogi bile wa lo ti ni iyi oko kan won dede pe iye ta gbara yin baka ohun le ra kuro ninu odo wa agbaladura pe to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati mi ateyin te ngbo ko ni fi ara wa se ibugbe iwo le ma gbo mi fun gba kokko to ma wa lero pe orisirisi awon eto lati ngbo orisirisi ilese lati lo orisirisi awon ogun lati ra abi o bara ro ko ni ra ododo mo si gbaladura pe gbogbo ni yo to ba lanfani lati dele se kalifa ba therapy gbogbo te ba gbe wa sodo wa gbogbo ni yo di ohun gbagbe e je ka doke lohun mo pada bo
0: kalifa ba therapy o ti to kalika ko olodun pe ti wa be ori le wa won ti njawe ode won ti wa gbe o ti je gbogbo ju ti lu pe ti wa ba to wa ba Kalifa Aba Therapy.
1: Number 6A at the road. I'll be at Danny Hickory.

0: Khalifa Abba Therapy. Opolopo ipe ohun ni a tin gba bi eto sin lo. Mo fe so fun wa ipe orisirisi awon isan to ma ba awon iyaja ni ago ara won. Elomi le ma mo idi tabi ona ti awon aisan igba wonu ago ara. Lo fi just pe ni le se wa bi mo se so siwaju. Ero igba lo de wa lati le se ayewo fun yin. Awon elomi ma so ipe ah aye lo se mi, igba lo se mi, o wa be lo to o. Amo opolopo isan be ko lo se ri. Ai wadi abi ai near anfani lati ba egbogi bile. To se dede to se koko to si lo direct si aisan to nse ni lagu ara lo je ka aisan to ye ko lo laarin ojo meta merin to nje odun merin to nje odun marun mo gba ladura yi pe gbogbe ti to n gbo mi eyi to ku de ninu agu ara wa pelu ogo olohun yo kuro ninu agu ara wa to ba ko lagu ara yin ko ni pada si agu ara ti wa na opolopo nkan ta nje o nse akoba fun wa opolopo nkan ta mu o nse akoba fun wa kodo opolopo nkan ta nfa sinu o nse akoba fun wa opolopo wahala ta nse life isin mi si o nse akoba fun wa elomi te ba bi pe ki lo nse to po won le salaye ara de ni elomi ko le rin lati opo kan so po keji elomi ko le dide to ba bere elomi te ba wo lokere loni to ba lo la te ba ri ama pe se won ti mo ri lana na lori bayi elomi o ti le salaye bo se nse won wa lero pe on to nse yen mi o le nawo si mo jare ko le ko lagu ara mi so wi pe o ti lo yo si ko lagu ara re pelu ogo olon ko si ni serisi mo lebi re ko ni serisa wa na tori opolopo isan to n ba elomi ja ai mo pato in to fa ohun lo fi ja si pe isan mi oko ko lo ninu agu ara ile se Khalifa Abba Therapy orisirisi awon egbogi bile lati ni e je ki n so fun wa a ni ogun fun aisan kan a ni ogun bi merin marun egbogi bile bi merin marun la ni fa aisan kan tori pe ba se toju okunrin be ko la toju obirin o ba se toju omode be ko la toju agbalagba lo fi ja pe te ba dele ise wa ta ba se ayo fun yin ohun lo je ka mo wipe in bayi ohun lo ye ke lo sinu agu ara yin elomi o ma so pe ah mi le lomo jare orisirisi ogun ni mo ti lo be ni baye seri niyen nje mo pe yoruba na lo so pe a debi ta lo ko to di pe a debi ti an lo opolopo bi te ti lo ti o si ona abayo ko ki se wi pe ko so ni abayo oni abayo ti yin ohun ni ko si nibe opolopo bi te lo te so pe o so ni abayo yen lelomi na lo to ti ri wosan mo wa gba ladura mo de bi olorun oba ile ki ola pe gbogbo ni yohun ti o ri wosan ohun ni yo dile se Khalifa Abba Therapy seri opolopo egbogi bile ni nbe ni gboro amo awon egbogi bile to jade nile ise Khalifa Abba Therapy o dun ori o dun owo o si se dede pelu orisirisi awon aisan to nbe laye leni opolopo aisan opolopo arun opolopo awon amodi lo ja si pe a ma gbo oruko won leni a ma so pe ko si laye atijo be ni ko si in ta nje nko ba wa in ta mu nko ba wa irin ta rin nko ba wa ise ta nse nko ba wa opolopo awon baba wa laye atijo won ni duro kesi o gbo won lule ko to pe won ma lo ogun sinu agu ara won awon wa wa leni to aisan ba gbe wa lule a ni wa oni abayo si ni mo fi so fun wa pe ile ise Khalifa Abba Therapy in to je wa logun na ni pe bo la se fe gba yin gbadun irorun pelu egbogi ibile lona ti gbalode ti o si tun ni da wahala mi sile ninu agu ara wa mo gbogbo en to ba wa ni pe ni ja kan tabi meji awon oju olohun ni le jeun ni igba ya ma nta mi ni mo ma toto atoju ori a ma fo mi aya mi a ma ja mi o le rin lopo kan si opo meji ti n le sun lale orisirisi ran ko le mi o mo to se mo elomi ti atati o to se si nkan mi amo te ba dele ise Khalifa Abba Therapy awon ko Olorun ni gbogbo e patapata ohun ni yo di ohun igbagbe en to ba ni bere tabi alaye tabi ekunrere lori gbogbo nta so ele pe wa sori ero bani 080 6090 9516 egbo le ko si 080 6090 9516 asiti kale si number 6A Abule Egba ni Agbe Road gbo le ko si number 6A ni Agbe Road ni Abule Egba ele gba abati wole ele gba Abule Egba wole ele gba Rap Oil wole ko si bi te gba wole te ni ri number 6A tabi te ba ti de Abule Egba e bere Agbe Road won a so fun yin number 6A e ti ri akomone wa Khalifa Abba Therapy ninu awon isan ta itoju ni odo wa eni ti o ba ri ran mo rararara ko ma dodo wa awon kan ni won specialize lori be bakan na okooru warapa wa gbon wa ku aitoju ni ile ise Khalifa Abba Therapy bakan na mo fe ka mo pe opolopo awon ise lo nda elomi laamu ti o ma logun si ti o de bukata ogun boya onje le elomi bukata si to le bo pe ni diet therapy ta ba ti se ayo fun yin gele leti ri awon esi ayewo yen lesimo pe ma je eleyi mo ma je eleyi mo yo ma se akoba ninu agu ara ma je eleyi yo je ki alaafia re ko ji pepe irodun ni wa ni pe gbogbo ogun to jade nile ise Khalifa Abba Therapy lo ti ja si pe oúnjẹ tí àìsẹ̀ kọ̀ọ̀kan bùkátà sí àti fi díẹ̀ díẹ̀ díẹ̀ sínú àwọn ògùn yẹn láti jẹ́ kó ògùn yẹn kó lè bà ṣiṣẹ́ nínú àgọ́ ara iléeṣẹ́ Kaliva Biotherapy ló ṣe gbòógì bílẹ̀ kan tá ń pè ní marathon extra bitters ìwọ lè máa gbọ́ marathon extra bitters fún ìgbà àkọ́kọ́ òun lògùn bílẹ̀ kan tó já sí pé in tá a bá papọ̀ mọ ni ó máa determine tí yóò ṣe iṣẹ́ fún tá a bá lo marathon extra bitters pẹ̀lú omi àgbọn ó dára fún àwọn tó bá ní ìtọ̀ ṣúgà tá a bá lo marathon extra bitters pẹ̀lú oyin gidi ó dára fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru tá a bá lo marathon extra bitters tá a bá lo pẹ̀lú àdín yóò máa ṣiṣẹ́ fún àwọn tó já sí pé wọ́n ní àrùn orúnkún tàbí àrùn gbogbo ara tó ń dùn wọ́n tàbí ẹni tí ò rí nǹkan tó súnmọ́ tàbí nǹkan tí ó jìnà sí kò kí ń ṣe ẹni tí ò ríran mọ́ o ẹ máa gbọ́ mi dáadáa marathon extra bitters tá a bá mu lásán yóò jẹ́ ká máa ṣe ìgbọ̀nsẹ̀ dáadáa tó fi já sí pé ara wa ó le yóò sì jí pépé tí a bá fi yọ̀ sí marathon extra bitters ó dára fún ẹni tó bá ní malaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ marathon extra bitters òun la fẹ́ fi dípò egbòogi ìbílẹ̀ tí máa ń bẹ nílé àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n máa ń lò láti lè máa prevent àwọn àrùn kó tó di pé àrùn yẹn yóò sòdo sí wọn nínú àgọ́ ara tí ẹ bá ní marathon extra bitters ńlé yóò máa lé àrùn jìnà kó tó di pé àrùn yẹn yóò gba àyè nínú àgọ́ ara wa mo gbàdúrà pé tó gbóògùn nínú àìsàn àti tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé àwọn alágbàtà fún marathon extra bitters yàtọ̀ sí alágbèdá ẹ ṣe lè pè mí sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 080-60-90-95-16 bọ́ lẹ́ẹ̀kan sí 080-60-90-95-16 a wà ní nọmba 6A Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá èyí tó gbóògùn nínú àìsàn àti èyí tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé o àmàlè ti yìí ó dàbọ̀.
1: Bí o bá dé ilé àwọn abiyamọ pẹ̀lú àwọn ènìyàn pàtàkì tó mọ yìí lera lábẹ́ ni kí o bá marathon extra bitters ńbẹ́ egbògi ìgbàlódé tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìlera ṣe àwárí rẹ̀ ní ìlànà ewé àti egbò ilé wa pàkó pé ìdí egbògi amáratọ́ ra ṣe apàrùn marathon rẹ̀ ńlẹ̀ ọ̀nà tí o bá gbà ló pẹ̀lú àwọn nǹkan tó o bá fi lò ló máa sọ iṣẹ́ tó máa ṣe bí àwọn ènìyàn bá lo marathon extra bitters pẹ̀lú ọ̀sẹ̀ wẹ́wẹ́ omi àgbọn oyin ògidì tí ò lábùlà àdí orógbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá ti mọ̀ wípé àwọn tó dáamọ̀ dáadáa ni pẹ̀lú marathon extra bitters ó ṣe pàtàkì láti máa rí oorun sùn déédéé ó sì gbọ́dọ̀ rìn gẹ́gẹ́ láì máa kákùnrin kò sì dára kó máa rìn kó máa mí gúlegúle nǹkan ayọ̀ ni kí ọmọkùnrin ṣe ojúṣe rẹ̀ ní yàrá inú marathon extra bitters inú pálí aláràǹbarà ló wà

èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú orin èrò là á tún kọ sí gbẹ̀dùn lẹ́yìn èrò yàwá wo èrò yàmáà bọ̀ ẹ wá wuri èrò yàmáà bọ̀ ẹ wá wá dùn èrò yàmáà bọ̀ ẹ wá gba ìwà ìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajésà Fair Close Kánsù Power Line Road Ìdílù Lagos ibẹ̀ láti ń dá bí ẹni táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ṣo ma aráyé lóore lè fi tọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ó sọ tewé tegbò ìbílẹ̀ dè tẹ́wọ́ gbà fi gbogbo aráyé RSK The Rock ẹ̀mí dọ́lárẹ̀yìn láyéláyé torí pé iwájú iwájú báyìí lọ́pá ẹ̀mí tí wó ṣe ibi tá a wí la dé yìí o ebi tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá ẹ̀rọ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúgbìnrínkù ẹgbẹ́ ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kanṣùn lọ ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe ilé iṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn nílé iṣẹ́ ẹ̀rù nọmba 9 Ajésà Fair Close Kánsù Bus Stop Power Line Road Ìdílù Lagos kẹ̀lé mojú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mú ní fún gbogbo ọkùnrin pátá wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé ìbéèrè ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn bàbá ńlá wa àwọn kì í jẹ̀jẹ́ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í nínú kú mu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀gbẹ̀tì tàbí ti gbórógbé kódà títí bí orí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo tó ń bọ́ni láyé àwọn bàbá ńlá wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àbínú ti wọn láti gbàdégbà ọ̀tọ̀ la gbé ìdájí ọ̀tọ̀ la gbé ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú ọmọ bò lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodòdó lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni ló fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọ ní dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé eré àtẹ̀gbò ìbílẹ̀ pọ́n bínú ni ó sì lóun dirun ó ní nílò tẹ́ni kì í fi lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí ní rárá eré àtẹ̀gbò pọ́n bínú ni gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo òmùkùmù àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe nílẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n kò sígbà tá a lè mú
nígbà kú ìgbà tí wọ́n bá borí orí pápá ká lè fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò. Kò sì rí rárá, owó rẹ̀ ò fani lápèyà, pọ́ọ́kú ni owó ẹ̀mí. Àtakéré iyọ̀ dùn ni ẹni ìfàwùtọ́ sí ní ìpínlẹ̀ Aramu. Ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ. Àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run. Ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́. Bó bá di tọ̀pọ̀ ènìyàn, ó gbò gbogbo ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà. Ká lè yàgò fún fífọ́ oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá. Ẹ gbìyànjú ẹ̀ wò lónìí, kẹ́ ẹ lè jami nírọ́. Torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà. Ṣé ẹ rántí pé kókó leegun ní? Ṣé ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo? Ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni ẹ̀dá ènìyàn. Àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture. Ìgbògi kejì ni wọ́n pè ní Terminate Prostate. Wọ́n sọ lórúkọ Gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn. Tòyìnbó ti Yíbò pẹ̀lú Haúsá. Ojú kékeré lọ̀pọ̀ ènìyàn fi ń ro. Ṣùgbọ́n tó bá dàgbà tán bó ṣẹ̀ṣẹ̀ ń yí ni pé nǹkan ńlá ni. Ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó lè púpọ̀ fún ìlera ènìyàn. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni Nánjó lọ̀rọ̀ tiẹ̀. Tó bá lókè tán ní bú yàyàyà. Ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́. Àkíyèsí ìlera ṣe pàtàkì. Bí tọ̀ bá ń dúró ènìyàn níbi kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀. Àkíyèsí ṣe pàtàkì. Bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ. Àkíyèsí ìlera ṣe pàtàkì. Làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ. Torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́. Kò ṣe é báwí, kò ṣe é wòsàn. Ẹ ṣáàmù kì í mọ́lẹ̀, ẹ máa kì í mọ́lẹ̀ títí lọ́jọ́ ọkú. Ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ. Kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà yìí pàtàkì. Terminate Prostate. Wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà. Wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyé. Ìjọba ò ní lù ú lóǹtẹ̀. Gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀. Egbògi ìsítọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera. Terminate Prostate. Egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa. Ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata. Kò bójú mu kí èèyàn ó tọ̀ tán kí tọ̀ tó mọ ru sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni. Kò dáa rárá kí tọ̀ ó máa jó ní ìdí gẹ́gẹ́ bí ata. Kò bójú mu kí tọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìtọ̀ ò gbọdọ̀ máa jáde ṣeré-ṣeré. Kọ́ máa dáwọ́ dúró. Ó gbọ́dọ̀ máa dà yà ni. Ìtọ̀ ò gbọdọ̀ máa kìlọ̀ kọ̀ tì bí eyín tàbí ẹlẹ́rìn dòdò. Bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọsàn àti funfun nínú. Ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀. Torí náà ó ń bọ̀ lókè ó ń bọ̀ lódò àwọn ládẹ́ẹ́dẹ́. Ẹ tètè yan Terminate Prostate láàyò lónìí. Kẹ́ ẹ gbọ́ṣẹ́ wò kẹ́ ẹ lè jami nírọ́. Ẹ má gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà. RSK The Rock Venture. Atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajéṣàfẹ́ Close Council Powerline Road Ìdírí Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí ni 0802-948-1838. Bẹ́ẹ̀ kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni Kata Glanco. Èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ ní di táwọn wọlé.
tabi ko go de osun lowo eni olorun da ko ni so wa so okun aye e kuku mo pe oju lo bara oju le so ara oju bare lede ni faari pe eyi lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete be awon de afi ka mu wa si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mi bi le pe nigba kankan bo ba ri be oju abojuto oju ogbodo mi so mi ya la yunu ni gbogbo igba to ba ri be oju abojuto oju ogbodo mi re ni gogo to ba wo ni tabi awo to ba ri be abojuto se pataki o oju ogbodo mi se pe ni gbogbo igba to ba ri be o nfe abojuto oju to sadede lepo ba baji loju orun abojuto lo ri bere ilana nilo kata glanco na wa ninu pali re ba ba ti sa gege bi olugun dandan ni ko su dibo fun mi emi gbagbe kata glanco abojuto wa fun lowo awon ibaseje arun pelu aisan ti boju lowo eni alaye nilo re wa ninu pali re ko si yo ni kankan sile to mo de tagba todo pelu arugbo aturudan wo wa fun eni ran ti pe opolopo wa lanwu to le sakuba oju wa bi apere ko toru lati lo awo oju elomi o le bani loju je ko toru lati sunmo television ati computer gbagba gbaju lo se ye lo ko toru lati wo television ati ero computer fun akoko gboro lala idide die ko toru lati ma kawe ni okunkun ati awon iwa ni be ta foju kekere wo ṣugbọn ti won ni ipa buburu ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni igbogi atata ti n je kata glanco enu gbagbe ipinlẹ eniyan ni sago sẹyin ika kan ṣoṣo awọn egbogi atata mẹtẹẹta ta ka silẹ ni n bẹ ni gbogbo ọja wa lori atẹ ẹsìn lanfani ati ra awọn taarata jade nínú iṣẹ wọn RSK The Rock Venture ni number 9 Ajisafe Close Council Powerline Road Ìdílé Lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà ó ṣèdá sí ó ṣèdá kọ́lẹ̀ ojú ra ni arábìnrin kú àbíṣẹ́ ẹ̀kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ni terminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìtọ̀ ń ta ní ìdíbí omi ata ó ń ṣe ni náà tọ̀dún ọtọ̀dún ìṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkànbalẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ re léde ni ẹ lọ mọ́kànbalẹ̀ ẹ láǹfààní àti pé iléeṣẹ́ RSK The Rock Venture sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0802-948-1838 bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422 ìlú yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ RSK The Rock ló kí n pé àlàáfíà ara.

tí ó kọ̀ sọ ọmọ rẹ̀ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán rárá o orúkọ pàtàkì táàrunú jinlẹ̀ ká tó fún ọmọ ẹni ni àdìsá ń ṣe kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ àdìsá ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni nítorí àdìsá cannot be held bound nobody no situation nothing at all can hold àdìsá prisoner against his will that is why his name is àdìsá not an oriki for babies but for men and wherever you find a baby bearing the name

tìmí onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ìyá wa yèyí ọ̀sun àsùnkẹ́ fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyí omi tún mi ṣe ẹ o àwọn ọlọ́run ọba elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògolóńtó ní korodu orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sun póríṣiríṣi o àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògolóńtó pé kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́ ẹ sọ fún wa pé ọ̀dọ̀ yèyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tó wà lórí bólà lẹ̀ ń lọ ẹ mọ̀jẹ̀ wọ́n tàn yín jẹ́ o ẹ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá ìyá ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe sọ̀rọ̀ ẹ mú bárò àti ìwé ká ẹ̀kọ́ 080-371-49130 ẹ gbọ́ dáadáa 080-371-49130 ẹ o yèyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tọkùnrin bá gbé ẹfọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣe.

0: ó sọ gbọ́n fún ta lẹ́yìn onímọ̀ pè ní àfarawé.
1: Arákùnrin yìí àfarawé àfarawé kọpi kọpi àfarawé
0: ìrí ayé àgbọ́ sọ gbọ́n fún ta lẹ́yìn lórí ètò yìí
1: ẹ̀dá èèyàn lè ṣàfarawé ohun tó dáa o
0: kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ kéèyàn rẹ nìkan tó ń ṣe dáadáa kéèyàn rẹ nìkan tí àwọn èèyàn ń kí tí wọ́n yìn pé ó ní wà báyìí ó ní wà báyìí ó náìsì báyìí ó lawọ́ ó láàánú lójú èèyàn dáadáa ni
1: èèyàn lè ṣàfarawé láti jọrú èèyàn bẹ́ẹ̀ èèyàn lè ṣàfarawé
0: láti jọ ẹni tí ayé ń pọ́n lé tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ pé ìwà rẹ̀ dáa
1: àmọ́ àfarawé ó póríṣiríṣi ẹlòmíì ọ̀mọ́ṣẹ́ tó ń ṣe ní kọ̀rọ̀ èyí tó rí ní gbangba lórí
0: kò tó farawé èèyàn mọ̀rú ẹni tó fẹ́ farawé dáadáa
1: ìrí ayé àgbọ́sọgbọ́n tẹ̀ ń gbọ́ yìí ohun tó ṣe arákùnrin yìí alàgbàná sírù wọ́n máa ń pè ní ẹ̀nẹ̀sí
0: kò sẹ́ni tírú ẹ̀ tí ò lè ṣe o iṣẹ́ kájórin mọ́rin iron bender kéèyàn máa wẹ́ẹ̀dì irin òun iṣẹ́ tí ẹ̀nẹ̀sí ń ṣe
1: ìgbà tó ti dé kó yìí lẹ́yìn tó kọ́ṣẹ́ mọṣẹ́ gbàyọ̀ǹda ó kọ́kọ́ lọ sí kọ́mpìnì kan lọ ṣiṣẹ́ ńbẹ̀
0: àwọn kọ́mpìnì yẹn ní department ibi tí wọ́n ti ń jórin ó ṣiṣẹ́ ńbẹ̀ fún bí ọdún mélòó kan ibẹ̀ ló wà tó ti pàdé ìyàwó ẹ̀ ibẹ̀ ló wà tó ti ṣèyàwó ibẹ̀ ló wà tó ti bímọ tó ṣèkómọ ibẹ̀ ló wà tó ti rówó tù jọ tóun náà tó fi lọ dá dúró
1: kí wá ni tó dá dúró sí gbà tó di 2022
0: ẹ̀nẹ̀sí ọlọ́run ṣe mọ̀ wípé ilé ayé ò ṣe é dágbé ìrìn ò ṣe é dárìn ó kéré pọ̀ èèyàn ò lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ ó lè jẹ́ nínú ẹbí ó lè jẹ́ láwùjọ ó lè jẹ́ níta arákùnrin yìí ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ súnmọ́ra tí wọ́n sábà jọ máa ń gbaṣẹ́ oníṣẹ́ ọwọ́ nìyẹn náà àmọ́ táìsì nìyẹn ńlẹ̀ táìlà ni òun àti ẹ̀nẹ̀sí násìrù yìí wọ́n súnmọ́ra ọ̀rẹ́ mínú ni wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ẹ̀nẹ̀sí bá ti fẹ́ gbaṣẹ́ yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí táìlà tí ó lẹ̀ táìsì ibi tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ náà bá ti fẹ́ gbaṣẹ́ lílẹ̀ táìsì yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí wẹ́dà ńbẹ̀ bí wọ́n ṣe ń ṣe rèé tí nǹkan sì ń lọ déédé àmọ́ ìgbà tó di 2022 ẹ̀nẹ̀sí fúnrara rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ yìí pé wá kó o má parọ́ o ìwọ́n ríṣẹ́ gbà òun ríṣẹ́ gbà jù òun lọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí o bá ti ń ṣiṣẹ́ òun kì í sábà ríṣẹ́ gbà ńbẹ bí kí wọ́n sọ pé wọ́n ti ní wẹ́dà kí nǹkan sọ pé wọ́n ti parí bọ́gláàrì bí nǹkan sọ pé wọ́n ti kún dẹ́kìn bí nǹkan sọ pé wọ́n ti ṣe géètì ló ń gbaṣẹ́ òtẹ́ẹ̀lì ńláńláńláńlá àwọn chọ́chìsì ńláńláńláńlá ìwọ ló ń bá wọn lẹ̀ táìs tóun dẹ̀ mọ̀ tóun mọ owó tí wọ́n ń fún ọ ìwé mọ́tò tóun lò òun lo big daddy camry islander ńlá gbẹ̀ngbẹ̀nìwọ́ ní oṣù tún ra mọ́tò fúnyàwó rẹ dákun wọn jọ fi sọ bẹ́ẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ ẹ̀nẹ̀sí ló wá sọ fún un pé kò sí parọ́ gbogbo ohun tí ẹ̀nẹ̀sí sọ
1: ti na si ro so yi na be gele lo se ri ko si be eyan o se wa owo kan yo gbe soke to kan lo tori pe kini ika odogba ke si se le kan na ni gbogbo wa ti wa ogun le oni kaluku yato o sara jura won lo o so be forere forere ba ni ah ko je wa ri be o ah o olohun ni ohun mo olohun ni sugbon boya o se kan ni o boya kini kan ni o ti e gbianju fohun na abi awon ti jo nbo ni isin ojo ti pe o so fore re be o ti bi osu bi meta lo fi n disturb tin da ore re la mu pe ko tohun ko tohun ohun na fe pari ile ohun keji ohun na fe se bayi ohun na fe se bayi nigba ti wahala yen poju mi o ni ko mo gbianju mi ni ko joko tetere o sugbon ko ba je pe alagba na siru yi o farabale yera re wo ore re mu jade ibi tore re mu lo o si so fun won nbe pe ore ehun ni o onise owo lawon o koda weda lo nje bo n se je tailor e bo n gbianju fun en to mo yi o mo yi bo ni ti ri ola ori be lo n babalawo to fi n difa ojojumo ojojumo ni bayi ki soro run mo o iseju iseju ni idi ni pe enikan soro kan fun mi lojo kan pe ojumo kan adua kan ojumo kan ajo kan ojumo kan ogun kan ni ti baba awon so fun bi pe eto n ba lo lojo Wednesday eto n ba lo lojo Monday o ti ba Monday lo eto n ba tun lo lojo Tuesday o ti ba Tuesday lo eto n ba lo lojo Wednesday o ti ba Wednesday lo o ka lo be ojumo kan asiri kan ni o pe tori pe kini ti eyan ba ti sun lale to ba tun ti ji laaro ojo keji ibanuje o tun bo ta re pe o tun ti ji won tun le wa kunrin ese tori be awon kan wa to je pe tan ba gburo pe baba kan be nbe kan tabi ya kan be nbe kan taba afa kan be nbe kan won o de be to ran mo pe en tin le awon oduro awon na o se gbodo sinmi ore re yi mu lo won joko ajo ki se pe be npa ene si o orise gba o ko kan to tore re ni o iginu kan jina sori ni o ile ti ko o jura won lo ni o moto ti won lo o jura won lo ni o igbese aye ta mejeji jo ngbe o jura won lo ni o sugbon enesi fe no si ni fe ki at least ko won to ore ehun na to n ba na 100,000 felere lagbo o ye ko won na o le na 90,000 felere lagbo idi ni o n gbose beto kale fun lai mo pe ewo iseda re nbe ninu ti won fi se ose yi won lo eran eyan o won lo gugun eyan o sugbon elomi o wa di ara re ko bere lowo eleda re pe ki lo fe atin ti o fe ti won bara ayewo ese nta aye re ngba to wa n kekere o ye ki wo fun ara re wo akose ja aye ara re ngba to dagba boya to ba wo won ba so fun o pe eleyi mo je eleyi mo se eleyi mo lo jeje mo pe lati October 2022 ase o rowo tele aso lowo ni tele tele e gbo won pada ja o tori pe nkan daru tan patapata patapata ni o to de ni tin fese rin ko to wa dinu osu kẹrin ọdún yìí april ni wọn láǹfààní pẹlú bó ti ń káàkiri tó ń káàkiri tó ń káàkiri tẹyin náà bẹẹ ṣe láǹfààní àti gbọ ètò yìí lálẹ yìí lòun náà láǹfààní àti gbọ rédíò lálẹ ọjọ náà tó fi wá gbégbèsè nǹkan ṣẹṣẹ bẹrẹ sí padà bọ sípò fún ni báyìí o torí wọn sọ fún pé ó ti di èèwọ ìṣẹdá wọn ṣẹṣẹ wá ń wá ọ̀nà àbáyọ ẹwo kò ní jù báyìí lọ fún tàlẹ́ yìí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí nípa ntẹ́ ẹ gbọ́ yìí 0704
2: 522 425 22. Ẹ wo, ẹ jẹ́ ń gbé ìyàwó lé.

0: tó wọ́n ní ìdáǹdá bíríbírí ìdáǹdá bíríbírí òkúta bíríbírí awo inú omi ìràwọ̀ mìíní jọ̀jọ̀ awo wọn lálẹ́ odò ẹ̀ka alẹ́ akíwa tẹ̀ṣọ́ akíwa tológun tológun ní gbogbo bíi tí atẹ́gùn ìkànnì ti ń fẹ́ dé àkànṣe ètò omi tún mi ṣe mo tún ti láǹfààní láti gbé ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe wá sórí afẹ́fẹ́ ìyá wa nlé agbára lálẹ́ yìí ọdún 2026 ó ń tán lọ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà nlé agbára nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ bèèrè kí wọ́n dá kọ wọn kẹ́ lè mọ̀ pé wọ́n ràn yàn wá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ogun ti ń jà wá lórílẹ̀-èdè yìí lọ́wọ́ yìí àdojúkọ tá à ń dojúkọ níta àti nílé lójúkorojú àti nínú ẹ̀mí ṣé oníkálukú mọ orírun rẹ̀ tó ti wá ìyá èèyàn lè wá fọ́kọ lẹ́kọ̀ọ́ níbo lórírun ìyá rẹ̀ bàbá èèyàn lè wá látọ̀nà tó jìn níbo níbẹ̀ so délùú yín rí so ọmọ tí wọ́n ń bọ̀ ńbẹ̀ orírun a sọ̀rọ̀ pa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé níbo lo dédúró ọdún 2026 níbo lo dédúró kí ni tó ti ṣe kí ni tọ́kàn níbo gangan ni sport location bí tọ́ wà báyìí nǹkan méjì tá a sọ nìyẹn o ṣùgbọ́n ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ni wọ́n ti ń gbọ́ mo ta èyí ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí ìfàṣẹ wọ́n wà nílé agbára lálẹ́ màmá káwọn èèyàn lè mọ̀ pẹ́yìn lẹ wà nílé agbára kẹ́ ẹ̀ ràn yàn wá ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀kẹ́ ọmọ nàìjíríà.
1: orúkọ mi ni yèyé ọ̀sun omi tún mi ṣe ti fàṣẹ ọmọ fásipẹ̀ tí mo tún jẹ ìfágbèmí.
0: àwọn ayé ti rí wọ́n ti gbọ́ wọ́n mọ̀ ohun yẹn ò tuntun létí wọn wọ́n ti ń gbọ́ kì í sọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn mọ̀mọ́ kí ni tẹ́ ẹ ní fún ọmọ nàìjíríà ẹ já bẹ̀ láti ibi orírun orírun bíi tóníkálukú ti ṣẹ̀ wá.
1: pàtàkì tá mo ní fáwọn ọmọ nàìjíríà ni pé ẹ jẹ́ ká mọ̀rírun tá a ti ṣẹ̀ wá ó pe ẹ̀yin ò ní jà wá
0: àṣẹwà
1: ẹlòmíì ó ń jìyà bàbàbàbàbà rẹ̀ ẹlòmíì ó ń jìyà ya rẹ̀
0: láìmọye ìran
1: ṣùgbọ́n tá a bá béèrè kí ni wọ́n ń bọ́ ìdílé yẹn ni wọ́n bọ̀ nǹkan kan ń dílé àwọn kẹ́sì méjèèjì ò tó dé nǹkan kan ni wọ́n ń bọ́ ìdílé kálukú ẹ jẹ́ àgbà kágbéyẹ̀wò ìdààmú ìfòòró kò ní wọnú ìgbésí ayé wa
0: àṣẹ ìdùmarè
1: èmi ò bá wọn bọ ẹsìn kankan o gbogbo ẹsìn méjèèjì ti ń bẹ láyé ẹsìn tó dá ní ẹsìn tó ra ni ṣùgbọ́n wo orírun rẹ bí tó ti bẹ̀rẹ̀ o ò sì gbé ìgbésẹ̀ kó wo orírun rẹ pàtàkì jọ lẹ́yìn orírun kó wo ohun tí ẹlẹ́dà rẹ bá gbà kó o máa fún un lóòrèkóòrè
0: lórí tó ń là kọjá
1: kó o lè bá a ṣàṣeyè àìlówó lọ́wọ́ tẹ́ bá jẹ́ oríire lọ́dọ̀ ẹnìkan
0: ó gbà pérò
1: orí burúkú ni lọ́dọ̀ ẹlòmíì àìríṣe pàápàá tí mo fẹ́ sọ ní alẹ́ ni pé ẹlòmíì láti ọkọ tó fẹ́ ni sòro ti dé bá
0: tòró ṣìyàn
1: torí pé ṣìyàn ẹlòmíì látara ìyàwó tó fẹ́
0: ni sòro ti dé bá torí pé kò béèrè
1: wò torí pé ò béèrè wọ́n la máa ń béèrè ọ̀nà ká tó tọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ò béèrè oríṣiríṣi ọlọ́sùn wà láyé mi ìtakẹ́ nìkankan torí èmi ni mo kéré jù láàrin gbogbo ọlọ́sùn ṣùgbọ́n tó o bá dọ́dọ̀ mi tó o bá ní àdàmú fún ọ ní nkankan kò rí bó ṣe yẹ kó rí màá ṣètò wá gbé fa kalẹ̀ màá tún wá béèrè kí ló rí irun rẹ gangan.
0: bolo ti ń bọ̀
1: ni bolo ti ń bọ̀
0: bo ni bàbá ìyá rẹ ti ń bọ̀
1: ni bo ni bàbá ìyá rẹ ti ń bọ̀ ni bo ni ìyá rẹ gangan ti ń bọ̀ wọn máa gbẹ́ lomi tí wọn lọ gbé fọkọ láti bẹ̀ wọn ó ti fi rá lórí tí gbogbo sòro máa dé kò sí sòro tí ò sí solution kò sí sòro tí ò sí
0: ọ̀nà àbáyọ
1: ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wọ ọ̀nà àbáyọ sí gbèsè ayé wọn ẹ má jà máa bá ayé ọdún yìí tó ti ń parí lọ ẹ má jẹ́ ká máa bá ayé lọ bẹ́ẹ̀
0: kò sì mọ́ sọ pé nàláì nàláì
1: kò mọ́ sọ pé nàláì nà tú wá o òdodo wà tó o bá wálẹ̀ kan tó o bá tí ì rí yí padà mo fẹ́ kó o tó padà wá torí pé ẹ̀kan kí ogun jọ o ẹ̀kan kó ogun wọnú ayé èèyàn ke si se posu kan logun ma wonu aye yan e je ka duro pengpengpengpe ibi to ba de pe ogun isi ma kuro
0: keyan o si yera re wo
1: ko si yera re wo egun ni an bo le re ni mo yi pe tori pe mo ti de lesin kan mi o le bo egun so won ni ko ori egun lo ja ni abi ko obokoro lo le ba ko le ba lojutu
0: o se fun ni to fe
1: ko fori re ni to fe elomi le pe ajo aro lohun fe to pe adun nikan ati oyin lori re ma gba ton o si la fun ti o mo ri ba ti se ti o mo ro na gbegba
0: so ni toro je
1: ti o si ni toro je ai ri se ke se nkan gidi o eje ka jade eje ka jade ka wo to leda wa ba gba eje ka jade ka wo rirun wa eje ka jade ka mo ru omo ta wa gangan ba je eje ka jade ka mo ru iyawo ta gbe sile eje ka jade ka mo ru oko ta nbe ninu ile re
0: eje nbere bayi iya wa fanfani ta ni lati ri yin ba soro lale eje mi ma bere ni soku soku soku iya wa elegbe be yan ba fe yawo ti won ba ni omo elegbe ni se ka ko ni
1: e le ko yawo to ba je omo elegbe tori awon kan so lori kini inu opolopo dun won ni ko so omo elegbe wa to ba fo omo elegbe omo bi won se tu ni obo egbe re fun omo bi won se tu
0: ko le ri ti e se lara re
1: ko le ri ti e se elomi so je pe ai olohun ko wo mo rara rara to ba fo mo elegbe to tun mo elegbe yen omo bi o se ma sadura fun laaro laaro
0: ti o mo rowo mu
1: ti o fi mo rowo mu opolopo okunrin to gbon a mo wa yi pe mi a mo wa sodo temi pe mi le mu yawo mi wa sugbon olohun elegbe ni a si ba tu a ba be gbogbo ona ri o sisi a mo so fe lomi pe o ya ro gede lo le iyawo ori o je to ba ti gba lo re to ba ti je asiri omo elegbe ni mo tun yen tesi yen kini
0: iya wa eje tun bere bayi lowo yin pe nipa ori bibo elomi ro pe to nba ti dagba koja 40 50 ohun oni lo lati bori mo se ori bibo lojo ori ninu
1: ori bibo lojo ori ninu la o ti wa ni 18 20 ma bori e ko le ba ri nkan re mu awon fe gba we ilu eyinbo ni won ni ko so na bori e wa fi le olowo o si ti wa nbe ni woran re ni o fun niwe iwo je agbo bori bibo lo ba to si
0: o ti pe nlo oyinbo
1: be ni eya ma pe ori eyan bo en to ba ni eyan po ori bo iro ni oro fo wa ni o si nbe a gboruko ya a gboruko baba a si pe ri re bola gokun oru ni gbogbo ona
0: oro si si ibi ko ba wa Canada
1: ko ba wa bi kibi
0: e le ba bo nile
1: yi e le ba bo toro re ba je motutu emi a ma ba yan bo ti to ma se video oya ma sadua bo ba je motutu a tun ba gbe
0: awon irin ajo kan wa te rin ninu odun yi te lo sawon loyinbo kokan kokan be te lo bori fawon eyan pelu n te so ye je nbere lowo yin bayi elomi ti wa ni Canada odun me dogun ogun odun ti ori we gbelugba ti won wa ni pe ori bi bo ni daadu ti o si bori ti gi ti iwe yen si jade ya asiri wo lo wa nbe se orirun na ni se ti tu tele de Canada ni
1: ko si bi won le bayan lo
0: ah
1: ko si bi ti won le bayan lo
0: lai lai ra ticket won to tele yen wo plane
1: awon ni de owo ticket gbogbo ilu te ni mo lo yen mo le mo pariwo a lo bori nbe a lo se nko risirisi nbe to je popolopo ti ri igba ona ti la fokaluku wo wa joko sinu le o da so bori oni ko si nkan kan a mewa nbe
0: iya wa ero ba ni soro tawon eyan le fi bi yin ba soro e ba npe
1: number mi ni 080 371 491 30
0: e ba npe le kan si
1: 080
0: 371 391 30 e wa wo e mo pe opolopo eyin ni isin bayi e rorun lati ri papa julo lojo aje ojo monday e ke dalejo lohun rara
1: bo
0: gbogbo ojo to ku le se mo dalejo lohun ojo ose ojo owoze ojo anu le mo nso sebe latago mokanla tawon eyan mo nwa si ori ibola logolonto lodo yeye osun asunkan omi tun mi se bi mo tin so yi be lori tori pe ojo monday yen e fi faralele lati fi jira turamu sugbon be lati ojo isegun tuesday titi di ojo sunday le fin dalejo lohun ojo owoze yen se topolo tawon eyan ba ri topolopo ba wa pe lawon ti ora aye awon oloselu nla nla yen se won la nfani ati ri
1: a ma nda won lohun gbogbo en to ba wa won eze ko tete wa laaro tori ero ma npo a ma da won lo gbogbo wo to ba si mo pe omo mi ni olegbe ni o dj ko mo bo njo owoze ka jo gbose ta bo gbogbo awon orisa o ri pe gbogbo ode ara re o ma tu
0: e ta ba wa ni ka wo awon kan wa na o to je pe won ma gegun ti won so pe ki won lo ko se osun ki won lo ko se ijoko se lanfani ati ko awon eyan se yi
1: ero ti e ti po repete afani wa lati ko yan
0: ti won ba fe ko ti won fe mo npa re
1: ti won fe mo npa re ma ko won latokede le ti won ti mo
0: eh eh e ba e ja se bayi ti won ba nbo kini ki won mu lowo
1: oro ti se kiko ngba ti won ba de la ma mo
0: eyin o be ba fe yayewo to fe josin
1: to ba fe josin mu amusin apukan dani
0: be yan ba wa nbo to fe pada si lu oyinbo to si fe gba we igbelu abo fe wo na abayo ati romo bi ati wi visa gba kini ko mo wa mu bo lodo yin awon teyan le se teyan le wo e ko to ku lodo yin se gbogbo e na lo wa
1: gbogbo e lo wa to ba bo mo mo wo lasan dani
0: eh eh
1: ke ti omo baba awon tin pe awon won odake sugbon mi to ba fowo die si pe deposit a mo nbere ibi ayin kan wa ba wa ni sure ibi sure ayin ba wa lokan wa mo nwa to ba ti deposit o ni so pe ko omo wa mo iyin la fi mo ngba deposit compulsory ni lodo wa ko deposit
0: o mu nkan kan lowo
1: o mu nkan kan
0: bo ti mo ni omo eh iya wa bo le se maintain moju to oruko yi lati odun ogbon odun ti o baje bo le se moju to oruko yi e je ka mo die nbe asiri wo lo wa nbe
1: asiri to wa ni yi pe gbangba lemi ti man dayan lohun emi o si ni nkan kan ju pe ki ko fun mi lowo ki fun oni se ko lo we baba wa do mi wa kokko gba card o wa gba card 2000 wa wo se ni 2000 ka to mo
0: se pe 2000 ni
1: be ni ko
0: a ro pe 5000 egberun marun ni
1: 2000 ni
0: ni won fi gba card
1: be ni
0: card yen wa fun pe won kokko won ko bi ti won ti wa ati phone number won ko le sori card yen se pe 2000 egberun meji
1: ni gbogbo ebi lo si le lo
0: o ko yen ti to bi po ju 2000 lo oda iya wa e ba pe number yen lekan si
1: ah lekeji kin to pe number omi tin tu awon eyan sile lomi ra mewa elomi ra marun elomi ra dozen kan
0: iyen omi tun sile
1: yen omi tun sile yen
0: se o si wa ni o wa ni omi tun mi se temple
1: o wa be omi to ti laju eyan ah
0: iya e je ka e je e mo je ma tu gbogbo e baun tori awon ti won gbo wa pe kan ma la n soro awon la fefe omi omi tun sile yen ti sise to po repete eh e si wa ta lowo to po eh se ti won ba de na ni won mo ra
1: be ni
0: oda e pe number ti won le fi riyin ba soro
1: ah number mi ni 0037149130
0: eya mi lekan
1: number ni 0803714910
0: number keji manager e ba pe number
1: ti e ba pe mi tokunrin ba
0: pe eyo manager won ni o
1: mi lo gbe
0: eh eh e ma so pe e ja sibo mi o ke so do fo wa na e o eh eh manager won ni o gbe o te ba pe so ti ye bayi omo won ni o awon na ni manager won e ba n pe number keji
2: 090
0: eh eh
2: 72
0: eyo
2: 84
0: eyo
2: 34
0: eyo
2: 84
0: eya mi lekan si
2: 090
0: eh eh
2: 72 34 84 34
0: eyo mo Nigeria ti ro ba lo logun odun ojo kan soso bayi lo to ba e tin gbo polowo e tin gbo radio lati daji lati gba le ti mo e si ti gbo orisirisi to nkaruko ti so nbe sugbon o en to ba loruko re ko ni foriki ti oda ko fi baje o nloro yeye osun asunke ti fase ifagbomi omi tun mi se ibikibi te ba nba bo koda ko je lati kutonu e ma bo ni korodu e bere pe ogolo nto le nlo e bi won eni odo yeye omi tun mi se lori ibola nle nlo ti an ba tin mu yin ya wole gan leyin na o ti mo ra won eyan ti an lo ketiketi ti won lo sibe e kan si won 08037149130 08037149130 awon kan lo isirisi la le mo so tan lori afefe ti n da opolopo laamu awon ropa rose romola paro molese bi sagbalagba n so mo kekere to le nbo npe ni stroke egbo awon kan mi wa ti ki se pe aye fi se eyan o to je pe egbogi agbo lo nilo ewe ategbo lo nilo e kan se yasun asunke omi to mi se e je ki ma fe leyi ka ma fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle loruko temi loruko gba won ta jo se to ta leyi mo fin ki wa pe e ku kale ore lasun

wọ́n ṣe ilé àwọn afọbajẹ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wa àwọn afọbajẹ farapọ̀ wọ́n parapọ̀ wọ́n dífa wọ́n gbèsè tí ó kalẹ̀ wọ́n gbé kalẹ̀ yìí fa afọre oṣù ọlọ́lẹ́rí ìlú wa nù òun ní famu.

le pe ni ijejo onikaluku loko kan ni waju olohun isesi ru oko kan ni waju olohun ojuse isesi ru eniko kan waju olohun ninu awon inti en ba fe lo pade olohun gbodo di meru ni eri gbolohun atabia ni de lan ba wa ama tuma si almasuliyya ojuse responsibility ama tuma si alaqiba ati botan the result una ni gbogbo nti ma jaje bo nto mo ni an ba se yena ni aje bo si onikaluku waju olohun emi ti mo n ba yin soro yi ma jabo ena te n gbo mi e jabo eni kokan la jabo bo la si lo ye aye wa bi ta n soro lo ni e una la don pe ni almutalaba bi hakkin aw madlama una na don pe ni pe ibere eto tabi ibere ni abusi ida eto eleto pada fun ani asabusi si igbesan abusi e sugbon oro yi nigba ta ba nlo ninu ede labawa la ma mo lo tumo si nbe akoko almasuliyya responsibility almasuliyya tul fardiyya individual responsibility ni waju olohun bi kan so pe yadhammal mu'adhdhib tabi'ata qararihi won ni ni agba sise bi se to take fun ara re yen o na lo wa responsible fun in to ba ti be sele o ni ejejo re won na la n pe ni al mutalaba bil huquq ibere awon eto ti be nbe lowo eni kokan agaga lojo gbende alikama lọ́nà àfọ́ ni wọ́n ń pè ní baradu zimma ní ẹ̀tẹ̀bẹ̀ àti ìmúdíbọ́kù nù alábọ́rùn nkẹ́ wọ́n sọ fánà ní wípé alikiamọ̀ ìbẹ̀lẹ̀ àti ń lọ yẹjú gbogbo alámàrí kálukú ló sì yẹjú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbọ́nà lámà ọmọ nìyẹn tá a wà lórí ayé odolo lati wa olodawa dawa odo lati pada si gbogbo igboke igbodo wa laye nbi ile aye ta wa ile aye ka wa sapani naaman ama sise wanasa ama gbeji an sise an gbiyanju ama damu amọ̀ràn kan tí ń ṣiṣẹ́ rí amọ̀ràn kan tí ń ṣe bí amọ̀ràn kan tí ń tún ayé ṣe amọ̀ràn kan tí ń bá ayé jẹ́ amọ̀ràn kan tí ń múdàgbà sókè bálù amọ̀ràn kan tí ń mú ìfàsẹ́yìn bálù ilé ayé ń bè amọ̀sẹ́ alápá ń tètè gbàmí ń bẹ alápá ń tètè lórí dáadáa gbàmí ń bẹ alápá ń tètè lórí aburú gbàmí ń bẹ àǹkan wọn mọ bára wọn rẹ gbàmí ń bẹ àǹkan wọn mọ sọtara wọn gbogbo eléyìí iná ní máa ṣẹlẹ̀ ní ìgbésí ayé ọmọnìyàn tẹnìkan ò sì lè mórí bọ́ nígbó tá a sọ yìí láìmọ ni pé eléyìí olórí ibú ni eléyìí olórí ire ni eléyìí ẹni ire ni eléyìí ẹni ibi ni ilé ayé nu tí kálukú a máa lọ máa bọ̀ tí àárín ìrìnàjò tí ó dópin táwa máa rí nú ìrìnàjò yìí ní tó dùn mọ́ nínú ìrìnàjò yìí ní tó bá wa nínú jẹ́
ìgbàmìnbẹ ìtọ wọn inú ìgbésẹ ayé wa lánàá sí ìgbàmìnbẹ ìtọ rọ inú ìgbà lánàá sí. Eléyìí dáadáa ni eléyìí aburú ni ọmọnìyàn bísà máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ bí àdámá ti àdámọ́ ọmọnìyàn bóyá máa ṣiṣẹ́. Àṣírí àbúkọ́ ìjà àmà ìgbà wa lólé ayé ni a máa sẹ̀mí ní ayé ọ̀rọ̀ sọ́ọ̀tù bákọ́lá bákọ́lá ń sọ ìpìlẹ̀ ẹsẹ̀ dá àbúṣọ́tù làárọ̀ àrìǹbẹ̀ náyà 35 sọ́ọ̀tù bákọ́lá ọlọ́ni vazaláwọ́mọ́ṣẹ́ tọ́ọ̀nù àníhà báyìí ni àṣetáni ló sì kó bábà bá wa àgbà àti yàwá àgbà ádámà àti àwa ó ń lọ́yẹ ẹsẹ̀ wọ gẹ̀rẹ̀ kó nu àlìjánná fọkàlájà ó máa mí máa káàna fi ló bá mú wọn jáde kó nu ìgbàdùn tí ó wà wọ̀kúlẹ̀ náà àwọn ọlọ́wọ́n á pàṣẹ pé ébi tó ẹ máa sọ̀rọ̀ sórí ayé báàdì kò lè báàdì àdówó apá kan yóò máa bára ayé sọ̀tá wàhálà kún fìlà mọ́sítọ́kọ́ ròyìn bákan náà orí ilẹ̀ náà ní gbogbo eyín lẹ́yìn tí máa dá dára wà máa ta ìlàhí tẹ̀sí máa gbádùn títí láwọn àsìkò dábàdá fẹ́nìkọ̀ọ̀kan yìí ẹ̀rí ìsẹ̀mí ayé nu wàhálà kún fìlà mọ́sítọ́kọ́ ròyìn ọlọ́lẹ́yìn ọmọ nìyàn orí ilẹ̀ ní gbogbo eyín ìgbẹ́ ní gbogbo eyín wà máa ta ìlàhí ẹsì máa gbádùn títí dáwọn àsìkò kan. Ìbá tó kó ń bẹ̀ tá a lọ sínú sọ́tò làárọ̀ a tún rí bàtọ́lá ọba àlíkẹ́ ọlá tí ń sọ ara tí ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ọmọ dá lórí ilẹ̀ tó jẹ́ àmọ̀ pé orí ilẹ̀ náà ní ààyè ìsẹ̀mí ọmọnìyàn ní àyà 24. Olùkọ́ láyé bètú ọlọ́ni ẹ̀sọ́ kalẹ̀ kó nu ọgbà dára báàdì kò ní bá dín àdó wọn apá kan máa bá apá kan sọ̀tá wàhálà kún fìlà mọ́sítọ́kọ́ ròyìn ọlọ́ni orí ilẹ̀ náà ní gbogbo yìí wà máa táwé láhì àti gbádùn fáwọn àsìkò kan ní dá bá dá fún kálukú ìwọ́ ẹ̀ 50 years lólù láyé ìwọ́ ẹ̀ 70 ni ìwọ́ ẹ̀ 80 ni ìwọ́ ẹ̀ 90 ni ìwọ́ ẹ̀ 100 ni ìwọ́ ẹ̀ 40 ni ìwọ́ ẹ̀ 30 ni ẹ̀rẹ̀ kọ́láfíà tàhàyà ọlọ́lẹ́yìn ọmọnìyàn orílẹ̀-èdè ti máa sẹ́mi wàfíà tàmútú lóyè náà lẹ́kù sí ìbẹ̀lẹ́ ti sẹ̀mbẹ̀ náà lẹ́kù sí wàmínìyà tó kọ́ra jù bàbá wa ṣe sínú ilẹ̀ náà ní ìlẹ́nà tó gbẹ̀yìn dìde lọ́jọ́ gbẹ̀dà àlìkámà ilé ayé nìyẹn ilé ọmọnìyàn nínú súràtù ìṣíkọ́ọ̀kì ọlọ́wà ń sọ ńbẹ fáwọn ọmọnìyàn ọlọ́nìyàn ayọ̀lẹ́ ń sáànù gbogbo èèyàn ilé ọmọ ẹ̀dẹ́ nìyẹn mo pè é ìnáka káàdì ọ̀hún ọ̀ndàmú ọ̀ndọ́dájú ọ̀ndàmú ká ilé àrò bíkà káàdì ànfàmùlá kí ọ̀ndàmú láti pàdé ọlọ́run ọba rẹ ní ìdààmú tó pọ̀ fámùlá kí ó sì pàdé ẹ̀ sẹ́ẹ̀dì kò tó rẹ̀ mọ̀ wọ́n ní fèsì láàlẹ́ rẹ̀ ó lé léyìn ọlọ́run fi rinlẹ̀ kí ọmọ ni ò lè jókòó jẹ́ lórí ilẹ̀ ayé yọ dáàmú ọlọ́ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ilẹ̀ kọkàjókò jẹ́ kò bá àdámọ́ yẹn láti dáàmú ó láwọn awo kíni ọmọ ni ẹ̀ ń torí ẹ̀ dáàmú ìjọba ń torí ẹ̀ dáàmú ní ìpàdé rẹ̀ pẹ̀lú ọlọ́run ìdààmú ẹ̀tọ́ ń dáàmú láti táyé ṣe ni àbí láti báyé jẹ́ ìdààmú ẹ̀tọ́ ń dáàmú láti wójú rẹ ọlọ́run ni àbí láti kòbínú ọlọ́run ó dàbí ọ̀kan náà fani. Ó ní iná ọlọ́run ní wíwọ́
ki so fe alijana olon ni wiwo ki so fe ule enti o wona yu si se na kara kara enti o wa alijana yu si alijana kara kara kudagba mewe isi oma ni ama po ama ama po jisi oma alijana lo kolo maswa ni oma na kuzalo ma alijana kolo oma ni ondamu ni damu tukbo formula ki opada pade damu tinture damu apada bawa do bapade delori lupa waya ilopo doma jao mani ya rila laya se damu mi yi so boso jue se enta ki ma damu lori mon damu lori yi mwa ibo doma bire liri kutu di ojo bire mwa si pe kusinto pama fono baba shere ari baba saida ari ni sada ni aya wada insisti alo bamba wa sorombe ijagbo ntolonso oloni manja bila sanatin gbogbo ẹnikẹni tó bá ṣe rere fọlọwọ aṣọra mọtàlíhà tába sanlẹsàn rẹ yẹn àdípele mẹwàá ni ẹnu bá ṣe rere kan tába sanlẹsàn rẹ yẹn àdípele mẹwàá ni wọn máa ń jẹ abẹsẹ yìí ẹni ọba lè ṣe aburú fala yuza illa mithlaha ani sanlesan koja aburu kanalo wahun lawidilamu olola ni sabosi sun eri tire musulumi ton gbowa oloni emba sere kan esan mewa lohun fi salu re ta dosi emo wa saburu kan aburu kanale sare lọ́kàn mú àwọn onímọ̀ sọ wípé ọmọ sórí burú ọmọ pàdánù ọmọ sòfò ẹni tí ẹyọ kan rẹ padà pọ̀ ju mẹ́wàá rẹ lọ ẹni tí ń sọ ẹyọ kan nǹkan síbi kan lẹ́ẹ̀kan ẹ̀rì tí sì ń sọ nǹkan mẹ́wàá náà lẹ́ẹ̀kan ká wá kà kẹyọ kan wá pọ̀ ju mẹ́wàá lọ ìgbẹ́ ní sẹ burú ẹ padà pàjù sẹ́ẹ̀rí ẹ lọ ẹyọ kan lẹ̀sán sẹ aburú ìlọ́pin mẹ́wàá ìlẹ̀sán rere kẹyọkẹ wá pọ̀jù mẹ́wàá rẹ lọ ọmọ sòfò lọmọ sí wábẹ́ o ẹ̀rẹ̀ torí díẹ̀ torí tá a bá ṣe ara wa la se fun eri inu suratu isra aya le keje oloni ni asantun asantun li anfusikum wa ni asantun falaha ronde ba sirere sire fun ara yin be saburu saburu ara yin njoko ni ambi ayi lere buru orwe oni nitolo onsombe ni pe iyo mania toba siri for mania arena lo sefu toba isi before mania arena lo sefu tani oke sanre wanani tani oke sanbi wanani wanani من يعمل مثقال ذرة خيرا يرى من يعمل مثقال ذرة شرا يرى سورة الزلزال الله نبا يشهري كودا كوكب ومنا يوري امبل سيبي كودا كوكب ومنا يوري اسان لون اسان لون
sani toyin die ja gbianju lati ma serere patalon bans so vanu sa to kosas niaya 84 ولمن جاء بلا سند فله خير منها ان با شريره اسان دا داري تو دا جوري تو سلا في سن لسن ومن جاء بسيئه ان با سيدا فلا يجزى الذين عملوا السيئات الا ما كانوا يعملون ولنا ان سمو لشبي لسن جون جاسلا سلو قصص tu delei mufsi pataki kia moju turiri kama yekbe bubu guye juwa pata apa da sodo onom lojo bendali kiyama imbe nisere kalu kunyo tiri tuwa gbiyo suma pade kaluku Osuwa dede. Ti o si kini kan. Ti o si mbe. So the first lati. Manamila soliha fali nafsihi. Wamana asafa aliha. Wamana rabbuka. Bidhalami la abide. Lobare salabusi. Emba shiru na lusifare. Emba saida unani. Olomba Allah kisuba labusi. Badu no sadu lan kabut egbon ti olorun ba tu so nbe ne ele kejila olonni wa qala alladhina kafaru lil ladhina amanu olona kafiri won so ba fa won olorun ba gbo ittabiu sabilana etelana wa wena walina ma khadoyakum ki abayin gbenu ese yin olorun wa ma hum bi amilina min khadoyahum min shei olorun ni won le bayin gbenu ese ye ma jun oko bayin o ki awon kibine ja ma se nda e wa ma ba ni se nda se olorun ni ma jun oko bayin won le bayin gbe ese yin innahu lakadhibun olorun ko ni won wala yamilunna dhikalahum olorun ni wa pada gbe ese ara won wa dhikala ma dhikalihi be na ni ese won mi na ba tun se won tun dikun won ani ese won eyan nu wo di ese won wo ja pa tun se won eyan nu wal salunna yawmal qiyamati amma kanu yaftarun olorun gbugun ala bilere lo gbe dal kama awon adaparo ti adapa mo olorun abire abiri abiri betu usadu fati ni ya iti aduri nimbe talobanso yipe wala tezuru wazadu zara ukuro olonle ni kule beni kagbese tiye kaluku na magbetie kaluku ni ogbetie enikan o le benikan gbetie oni kaluku pelu tie ni ogbo dare musin loju maje nikan ten maje nikan ten ni suratu maryam badalo ban ruyan likama fuwa tamba huwa ya 94-95 eri anani lakodi asohu wadahu adda anani eri ugbome dinya ina lamu mkawa asikawa chodaru wakunu atihi yomaliki ya amati farida ronikalukuni mba bolo mba leni koka
ọkọ̀ọ̀kan lẹ́ ń bọ̀ àpàdé ọlọ́run. ọkọ̀ọ̀kan náà lẹ́sìsì sí níwájú ọlọ́run. kúmọ̀ sí bí máa kásábàtì rọ̀hìnà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní tó bá sí òun náà ni ọgbà ní tó bá sí ní ọjàbọ̀ rẹ̀ níwájú ọlọ́run. kálukú pẹ̀lú tiẹ̀ ni ilé ní ń pè ní fàdíyàtò tẹ̀bà kálukú kó ẹ̀sán ṣe rẹ̀ eléyìí rè ó wà nù principle fundamental tó gbọ́dọ̀ yí ẹni kọ̀ọ̀kan wa. iye mùsùlùmí máa rí tipẹ́ nìkan ọba ẹgbẹ́sẹ̀ rẹ̀ gbìyànjú láti yege fúnra rẹ̀ níwájú ọlọ́run. wọ́n gbẹ́kẹ̀lé tí ò ṣe é gbẹ́kẹ̀lé. ṣiṣẹ́ fọlọ́run tẹ bá rí àwọn àyà tó ń fẹsẹ̀ yí pé ẹ̀sán kálukú kálukú ni ọgbà ó pọ̀ mọ́ alukurani wọ́n ń pè ní alìjẹ̀sá olùfárídì ẹ̀sán ẹ̀sán ẹni kọ̀ọ̀kan individual reward ẹlẹ́dẹ̀ ilẹ̀ ayógun ni fi adùn àni adùn ṣe tẹ́nìkan ò lè rẹ́ nìkan lọ́lé lórí a máa kàwọn àyà kan kọjá àwa mùsùlùmí a sì ní dúró lé lórúkọ àti ẹ̀yẹ́ wò ẹ wo tí a bá ń ka suratul najm nígbà tá a bá ń ka lọ tọ́ wá dé àyà 36 ẹ wo bí ọlọ́run ọba wa bó ṣe ṣe àlàyé ìsinmi ní kálukú fún wa ń bẹ̀ tó kí kálukú gbájúmọ́ pé ọlọ́run bóun ni ó ṣe rọ̀ mí lọ́rùn. ọlọ́run ní àwọn àlàmúwìn náà bá bímọ fi sùfì mú sa ọlọ́run ní ṣe kò tí ì dé tí gbọ́ ọmọ nìyẹn ní ìwé tákà àdá mímọ́ ta fún musa sẹẹtì ìgbọ́ ni kí ni bẹnu ẹ wá ibrahim alẹ́dì wá fa àti tákà àdá mímọ́ ta fún ibrahim àwọn nǹkan tí ń bẹnu ẹ sí òdì ìtẹ́dùgbọ́ ọmọnìyàn ni lọ́mọ yìí fi ń ṣe bárabàra báyìí kí ni bẹ́ẹ̀ alá tẹ̀síru wá síra tó ń wíṣra ó kúrọ́ pé ẹnìkan ò ní bẹ́ẹ̀nìkan gbé ẹsẹ̀ rẹ̀ bàbá kò ní bá ọmọ gbé ẹsẹ̀ ọmọ kò ní bá gbàgbà gbé ẹsẹ̀ ẹ̀gbọ́n kò ní bá burú gbé ẹsẹ̀ àbúrò kò ní bá ẹ̀gbọ́n gbé ẹsẹ̀ ọ̀rẹ́ sọ̀rẹ́ aládùúgbò sàládùúgbò ọkọ̀ àjàwò ìyàwó àtọkọ wọn lè sẹlẹ̀ ń sẹ́ ni ilẹ̀ máa sá ọlọ́ni sí pé àníkù sí ọmọnìyàn lẹ́sàn àfẹnitọ́básí níṣẹ́ náà lẹ́sàn rẹ̀ wọn nà sáyà ò sọ́ọ̀fà yúra àti pé iṣẹ́ tọmọ ẹ̀dínyàn bá ṣe yọ padà rí iṣẹ́ lọ́dọ̀ àwọ ọlọ́run tí mo yìí jùzá hù jẹ́sà àlẹ́ àwòfà lẹ́yìn náà ọlọ́run wá sán ní ẹ̀sán tó pé nílò àwọn iṣẹ́ tó ṣe gbogbo iṣẹ́ rí ni yọ gbẹ̀nsẹ̀ pípé gbẹ̀gbẹ̀sẹ̀ ẹbí ni gbẹ̀gbẹ̀sẹ̀ pípé wọn nà ìlàrọ̀ bíkà lẹ́mú ìta ha àti pọ́dọ̀ náà bá rẹ̀ iná níbù parí ìrìn àjò sí wọn nà ìlàrọ̀ bíkà lẹ́mú ìta ha ọ̀dọ̀ náà bá rẹ̀ ọ̀lá ilẹ̀ mùsùlùmí òun náà ní parí ìrìn àjò sí ilẹ̀ o. tọ́ba tó ń lo owó ní sọ́ọ̀tì sra a rè
Ya ya le ketala. Sere ke dugun. Oloni wakula insani. Ani bubo mani ako kanto luli ayi. Alizamina uto rafi unukihi. Oloni wisere. Bisi mpari li ayi kan. Bisi mkubai. Lani ka maleka. Kya ka wisere. Taka da wisere. Kya fi halon. Kya fi sinu onore. Mbenu onu kaluku. Oloni. Wanu khuju lahu yawma li kiyamati. Kitabam yalikohu. Monshura. Tuwa di alikiyama. Afa wina jadifu. Tio wari. Nintasi sisi lengwajwe. Yo pa wina akpade. Tepe. Monshura. Taftesi wajwe bai. Amaliko asokwe. Ekra kitabaka. Oya kati are. Read your book. Kafa binafsika. Aliyo malika. Hasiba wona ti tule nto ko si suru fun ara re o da dugba ti o ma ke ko pare exam ti ma ki gbadun of ti ma fun video resort ona ni mani itada emba mana laye mbi dugun dan so fi fa inna ma yahtadi nafsihi o ma na fun ara re eh wa man dalla emba ye gere ba sonu فإنما ما يدل عليها أصل فرارة ولا تزر وزرة وزرة أخرى أن لاني أني في سن كبير مي أني في سن تايب كايندي أني في سن كايندي بتاي بقولي من في هاي بي أني كالكو بلو سيري Toba di alikiyama. Ewo. Bolonzi sura alikiyama ni suratu abasa. Bodolove tolonve pari sura ye. Ewo aha. Tovi sura alikiyama. Tweka lukua uka donisi. Olonzi mboro na bo. Oloni. Faida jati sokha Olo ni njoti gbila ni badi Gbi alikiyama Eji ndi le yiku Taba ni kenyi Kofanfere Tofanfere sinu uwo Kumu Ende Olo ni yomu yefiru madu mini akhi Ni ojo chi oma niya Chi oma safu oma ya janjobi Oma ya kanani oma baba kanani wa You myself, ah, wa ummi hi, wa abi. You myself, ya to binu, amasamu abe. Wa soibati, wa bani. You myself, ya uwe, amasamu ame. Turikini, dikuni mwini mwini uu, ya umahidhin. Shani uguni, tuku tikalukulo tituge. Tikalukulo tituge, ojo temitu mleru madikuni. Long, sojo na ronfu wawo. Sojona ronu fun wa o ojo ti yan ma ngbagbe pe ojo bi wa po yan ma ngbagbe pe ojo bi wa po ah ojo nla ni sojo mi ni batolo n soro ojo e ti e ba wo Aya ogon. Aya mokani. Okani ni ogon. Aya wan uwa. Olona va idha nufikha fi sur. Mba jamba fanfere sinu uwo. Kwa jindi le yiku. Fala ansaba beyni uyo ma idhin. Olona yuse bimanjona. Jamu nasabunu. Kusebima. Kini kan li yam gili babami. Oloni fala ansaba bainahum yawmaidhin wala yatasalun kudekan eni kuni biara hon oloni fama thakulat mawazinuhu amati seri mabate wan yusebi wala faulaika humuli mufulihu oloni awna leniri
ومن خفض موازينه أضعي بيسابي وبفويا جسر ولا فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون ألو نانا ناجان صفوة ميوما وزما بنو جام لألماني بيري الله أكبر والله أم بينيو سجونا نيو جورو نفوا ماس نيو جولي اللي tabadu wunu surat mutana ayele keda ononi la tanfa kun arihamu kun ojo ti ebi yin ije bi oni se lanfani wala awladukun chama yin oni se lanfani eri yomul qiyama ojo gbe na ligama dan so yafsulu bayna kun olohun bo ya yin lototo wallahu bima tamaluna basi buntens lu won lo ba ri o ojo ta iya oko ati yawo ta iya baba atoma ta iya ore atore tori de ile gbogbo eni kokan wa ka ma tarama emi lagbaja bu mo so e bo na ba pa lojo yi kini mo fe mo pa die ولن فاليوم ويضع انسوه يسا لا يملك بعدك لباد نفع ولا ضر ويجتنك لسانفع نفرامان ولي سانفع ولي مدادا بينك وسي من الكوف يوم لا تلقوا نفس نفس شيئا والأم يوم يزل الله ولن نجوتي ميكو لي سانفع نفرامكيج gbogbo ase ojo na odo lon lo wa to de leyi la vri posu pataki olon si ti po fun wa lawon na to po ewu suratu tari àwọn àyà tó gbẹ̀yìn sọ́tù tààrí ẹwà àwọn àpéjúwe tí wọ́n lọ bá sọ fún wa ń bẹ̀ ẹ̀rì 166 tàbáwo àyà kẹwà àti àyà kọkànlá sọ́tù tààrí you in any olon fi igbese aye awon anabi olon meji atawon ayawo won olon fi han wa nigba ta ba kan fe se tia lori awon aya yi 10 to 12 suratu tari ونقل امرأتان في النار وامرأتان في الجنة عمو بن ميجي تنجي ومانا عمو بن ميجي تنجي ومع الجنة ولن فعلاك وجوه نهاية لك ولن ضرب الله مثلا للذين كفروا ọlọ́run fi àpèjúwe lọ́lẹ̀ fáwọn aláìgbàgbọ́ ọ̀nà ọmọ ẹ̀dẹ́ nìyàn ìmúratá nùhìn ìyàwó ànábì nùhù wọ́mùratá lùtín àti ìyàwó ànábì lùt kánàtà tààtà bìdé nìmìnì ìbádìnà sọ́ọ̀lì haid àwọn obìnrin méjèèjì wọ́n bẹ lábẹ́ àwọn ẹrú àwọ̀ ọlọ́run méjì inu awon aru awon olohun ti anje enire nuhu enire ni lutu enire ni won gba won fe awon yawo yawo buruku ni won fe fa khanatahuma ameje jijamba oko won yawo nuhu o jamba nuhu yawo lutu o jamba lutu falam nuku falam yukuniyanuhuma minallahi shay'a ìjẹyàwó ànábì ọlọ́run tí a jẹ́
Koran lọ lọ do lọ nku nu ya Olorun wakil adkhulan nar ma dakhilin aso fun yi pe emejeji e ma wona lo pelu awon ti won wona wona wona wona Allah akbar zawjatun nabi iyawa nabi omana alambi nuhu yawe omana alambi nuhu yawe omana ijogbe po ogwa ataye oro wan lorun koro wan loro kima domana ase moje yawa fa koni tuma sin kankan aviki wana se dada moje yawa ima moje yawa misana aviko si dada yawa shiru nimi yawa mukadama nimi yawa usasu nimi yawa mudiru nimi ase ko si dada ni apujue kanu apujue kanu apujue leyi olo ni apujue akifirinu awon obebu chan wa le odo awon enire no no abe tuba ta jo pin mo fa awon obebu sada fun wa wa ta jo be na mo fi awon ko buru sada fun wa olon ni wadaru allah mathal alladhina amanu adu afi agbeju mi na lo le fun ati agbe lo ba gbo imara ta firauna Unani ya Firaun idhi qalat rabbi baduki talaba qiraloba mi ibni li andaka baytan fil janna kofum radore olohun ile nla kanu al janna wana jini lami bamile min Firaun dato do Firaun bamile lo Firaun wa amalihi ati sabue wana jini lolon lamise Naliko mizolimi kulodo awon ijo alabosi Firaun papa nku eyan obe dada wa bosi lowo Asia obe dada to ba Olorun ba gbe ni pasa nabi Musa Firaun tako eri adawo mi tun akoko awon koda iyawo da elekeji iyawo da koda te debi pe ngba ti o doju pe Firaun fe pa iyawo e ina ni iyawo keke Olorun pe Olorun iyo Olorun Rabbi min le ndaga baydan fil janna ban qalif qulin la kamuna al janna wa najini min Firaun lam lawa Firaun wa amalihi hadisa bi owo e wa najini min al qawmi adh-dhalimi lam ku lawa jo alabusi obere kan wa Maryam etuna ji arabirin kan iru olohun wa ka lobirin dangu maryam ibna ta imran o ma bibi imran lebi asala di farjaha to so abere dada ko se kuse fana fakhra fi min ruhina tawalon wa fe mi yi wa si abere to di omo wa sadaka bi kalimati rabbiha o gba gbogbo olohun ba re o gba gbo lododo wa kutubi awon wo olohun gba gbo lododo wa kana jmal qaniti uswan ma wenire anto bebede ya Firaun eni olohun ba jana ni Maryam eni olohun ba jana ni imratani fil janna an ubin meji ba jana ya wonu ya wonutu imratani fil nar aw ubin meji no mana imbolati lo nani fadiyatu tabia kaluku ni o gbe esan se kaluku pelu ti eni eli la frite wa hadhihi aqiqatu fariyati tabi'a ile ni papa pa kaluku pelu ti wal jaza esan kaluku ni that athar hasmin won lo gbodo ni oripa to han Nishuri akhlaki kari ninuwa inu tarai wa omaniya ki tarai wa omaniya riri wa lara wa wa visuluki l'amali
kasi inu she kari nu she sawa kari nu tara kari nu she tubuka luku na ni ogbe san sere ni imamu dede nto ba she ani fi esen lomi bi elomi eleyin re ko si adogbon si nbe dudede serere tori die una nigba ti olorun ba so anabi di anabi olorun sallallahu alaihi wasallam to ti wan si wa si bunkele tun wa be ki anabi si wa si tagbangba tolorun so nu so atu hijr fasda bima tu umar wa adil mushrikeen olorun ya anabi muhammad sallallahu paro sita enti ohun so nkoko kede sita ko si gbori ku na do awon elebo suratul hijr aya 94 anabi wa ko jo awon ebi e ati anu so du shuara to ni wan dira shiratak al aqrabin se kilo fun awon ebi awon lasun me ani abi o rata rodi allah taala ni abi ala gba di si wa qala lama nazalat fi hadhihi alaya un ba ti aya so kale wan dira shiratak al aqrabin iba ta en so kale suratu shuara ayatu 14 oni da rasulullah sallallahu alaihi wasallam quraish ani wa kisa wa quraish fashtama bubu wa pejo tiba soda nabi sallallahu alaihi wasallam fa amma wa khassa oni ngba nabi wa ba wa soro wula won oro mi nbe tanabi so tanabi generalize usuri general o si nbe nu awon oro mi tanabi so to wa special to boju eko awon kan awon kan to boju eko ko jo wa special abi ko jo wa general faqan nu awon oro tanabi so njo na una ni pe ya bani ka bin lui mo pe yin idile ka bo mo lui mo pe yin ankidhu anfusakum minan nar egbara yin le kunu na o ya bani murra bin ka mo pe yin bani murra bin ka ankidhu anfusakum minan nar egbara yin le ninu na o ya bani hashim gbogbo ẹyin ban hashim ankidhu anfusakum minan nar egba ara yin lenu na o ya bani abdulmutalib gbogbo ẹyin bani abdulmutalib ankidhu anfusakum minan nar egba ara yin lenu na o ọbẹ si kipe gbogbo bẹ idile kọọkan idile kọọkan idile kọọkan ngbọ gbogbo idile tan lo ba koju si ọmọ rẹ ya fatima gbogbo rẹ fatima ankidhi nafsaki minan nar gbara rẹ lẹnu na o fa inni la amliku lakum minan lahi shay'a tori pe mi o ni kaka kan waju olorun ti mo le se tori die sise baba mi anabi olorun ma joko ti wona se tie mo bukhari gba wa mo muslim gba wa mo tirmidhi gba wa mo sahih gba wa tí ń fi àlìkí àmọ́ hàn wá képele yọ ìpè ànábì kò ìsìpẹ́ rẹ̀ kò yọ kò ṣùgbọ́n ká mọ̀ ìpè àlìkí àmọ́ lè bábájẹ́ ìfẹ́ sípè yẹn náà ebí nǹkan lásìpẹ̀ lé lórí ó dàbí ọmọ tó ṣèdáwó tó wá kú díẹ̀ kó páàsì tó pé bíi máàkì bíi mẹ́ta méjì náà lókù ó dùn sípè ẹ bá ní fi kún ani ogba nkankan
ko banka ka ti ma si pa ko banka ka tore ni ana bi tenuma taku taku taku eleyi ri eko nla ni fo wa na eni kala fami eni kan ni baba mi eni kan ni ya mi eni kala ko mi baka baka baka baka alikama le Bwaji ba mfefo kama lali kiyama kushishe. Kasi mayupe, kuda baba jo wapo. Ta jon segbe, mwawu ese ni kashare, mayupe lali kiyama, mwani kwebe yupapo, kwe wasi sirupapo. Individual accountability ni. Ise asipo la iloma, isiru unikalukuni lali kiyama. Ansi se asipo laye kale jofo suopo lati ruju olohun fun da basuki esi makole o olohun ba allah ki si si ru papo kan gbelu tenu fardan ala kulli amalin kulli wahidin ama Sisu kaluku, duru ishe ni kaluku, duru bose shi. Ni intoji ala bolonwe, ni intoji ujusi dhava kushi. Unani, ina alama, lafi bilere. Tebe omania. Ulu inani somili ayi, tawambe, tujije furso, opojito lomba fuwa. Tiyo sopotuti ni mima kagbenju ya musulumi kasi shere kagbenju kadamu tutolom kasi mayupe idha mata li insan chiyo mani ibati li dake dhabati hathi furso opportunity titanu wabati dake bay wa inkoda la amal ishe dansi dunu illa man nusalihi hadithu sallam Ntuku ni tatilo mari lori Una ni ntia Nabi soye lori pe Iza mata buna adam Tio ma nagana batidake Nkota anu amalu hu Isereti tau Ella thalatha Afinkameta luku Tatuli tutuli maresa li lori Mingwaladi yadu ulahu Omadada Tio masaduafu Limba tutikuta Ausoda katinjaria tabi sara tiyo malo mimbadi lenye sara tiyo ta au ilmi yuntafaw bihi tabima tiyo samfani lenye egebe hadisi aburira tima muslim tubawa lowe tudelea yi muslimi ili unani ya wako kukuku intoye koko yi muslimi duroro alikiyama toriku li akhira unalikiyama akokombe ahmiyad li akhira kita suhuli islami bataki alikiyama imi uri islam akikotu li akhira wa atharuha fi nafsi li insaniya bakwa akwa alikiyama ati uri pare niwi emi nuri emi muslimi kudatu Allah subhanahu wa ta'ala ala li ahyad li akhira akbaro long latida akpada sise miya Leyin ku ki alikiyama de agba Olorun bale lori leyin farduyatu attabi'a oran enikokan na ni yo jabo sere lojo gbende alikiyama eleyi ona ni awon kokokokokoko tokoye kokoye nina ni baba nso nipa irajo alikiyama irajo alikiyama ware o wa bere bilimuti pelu iku pelu gula dolon agbe ta tun ma so lo una ni alimut iku kini je ku to ni o ni pele alikiyama lagba fe boss ni ajo alikiyama bilimut pele iku abe lo ba alikola aten to so aten to go dada ke aso la ka gbo lo ngba la dan subhanaka rabbika la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk

torí díẹ̀ ní dáàbò sí ní ẹni rẹ̀ pẹ̀lú ọlọ́dọ̀ ọlọ́run jọ́nà bá tó ní ká tó pàdé a lè tẹ̀síwájú níbi tí a dé ibẹ̀ náà ni pé àwọn àjẹ̀nú wọn a máa gbé àwo oríṣiríṣi wá oríṣiríṣi àwọ̀ ìlú náà ni wọn máa ń gbé wá àwọn abẹ náà ọba àlá tó tó fún alẹ́ lè sọ àtẹnudọ́ sọ àtẹnudọ́ gbọ́ dáadáa ká sọ ká gbọ́ lọ́mọdé àdáadáa náà sọ wọn kára mọ ọmọdé kàṣá dáadáa ilà ìlànta ẹsẹ̀ gbà tó gbélé assalamualeykum wa rahmatulah.

0: FM 92.9 ìfẹsọ̀wápọ̀.
1: Bí mo ṣe pé Bond FM lónìí lò, tẹ̀mí yẹ mi o, 92.9.

0: tí wọ́n sì ṣojú ṣe bá ọba tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó ọba nínú ọgbọ́dọ̀ jí ó mọ̀ pé ọkọlọkọ òun ilẹ̀ yorùbá tá a wà yìí arọ́ba aládé tó ti lé lẹ́ni àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́rin márùn mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé ṣé ẹ rí àìlè ṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlè rìn dáadáa nǹkan aburú ni a sì mọ ọfà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà yàtọ̀ òun àtọ̀ fara àmọ́ ẹjẹ́ kó dúró fẹ́ mọ́ ọ̀rọ̀ bàìbàì a sì mọ ọfà kí apá kan rí kò mọ ọfẹ́ fọyàn yẹ́ nígbà míì sì wà tó ṣe pẹ́lòmíì báyìí kò ní rí oorun sùn ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ńbẹ ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ńbẹ ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ńbẹ ṣé ẹ mọ̀ pé àwa gbọ́dọ̀ dákẹ́ ká mọ owó èyàn ò ní ràn ìta a sì ṣe lọ́rọ̀ ìwé àtegbò kì í ṣe páṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá ibi tá a ti níwé àtegbò náà là wà ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró tá a wò tí ń ṣèyàn a wàá ṣe kíni a wàá gbégbèsẹ̀ lórí ẹ̀ béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní òlò kò ní ṣòro dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ bàbá agitọ́ ló ń gbé olóòtú ọ̀fà ara tí ẹ fi pè mí lólóòtú ọ̀fà ara nu mọ́ọ̀bọ̀ báyìí.
1: Lagos Abeokuta Expressway inú epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ inú epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: Ìbẹ̀rù kalẹ̀ sí sì mọ́ gbá mi láago ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù ńgbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé èrè lolúwa.
1: 07031445626 07031445626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway inú epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ inú epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́ lè gbé pápápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn tí mú kí ọkọ láyọ̀ mọ́ jìjà ilé ìṣọ́ ta kọ́mọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin. Àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ̀dá ń fó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni bẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni ọfà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀.
2: Bàbá mo gbọ́ tẹ́ ẹ mẹ́nuba iṣan ara ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti gbìyànjú ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí bóun ló ti rí bàbá.
0: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀gbọ́n ni wọ́n ní ayé ìka láṣe kùkùrú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ó ṣe tán ayé ìkíkù iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni sọ̀rí bẹ́yàn bá dààmú lóko dààmú lòdò orí tí ó gbèrè àmọ́ gbá wọlé kó ni wọ́n lòmíì ń gbò bá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà ilé ìjọsìn wọ́n gbàgà fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgà fún ọ bọ́ bá tiẹ̀ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá àfáàrí lèèyàn tẹ̀ bó bá ti dọ̀pá apọ́ ń fi gíísì kẹta ẹsẹ̀ láì tí ìpọ́nmu ogójì ọdún ìpọ́nmu àádọ́ta ọdún ǹbí wọn náà rí mi ń gbà fún ọ fẹ́ wọnú kúrú ní àyín ọdí pé fúnra mi ni bọ́ọ̀lẹ̀ nu mọ́tò kì í ṣàì mọ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà mí àṣì bọ́ọ̀lẹ̀ àwa náà awọnú àyín ńgbọ́ adétọ́ ni kí ọra ẹlẹ́rìn dòdò mo ní mọ́rẹ̀ ẹlẹ́rìn dòdò omi ni ó bù wá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báwa náà fún àmì ní ojú sí di kíní gbòǹgbò ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bọ́ọ̀ bá tẹlifóònù mi ìwọ náà gbọ́ iṣan láàfin ṣẹlẹ̀ ayé bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣan ò bá ṣe ń tó yẹ ó ṣe onítọ̀hún kàn dàbí òkú igi tí ọgbẹ́ ti ṣẹ́gbẹ́ kan ni kòkòrò inú ẹ̀jẹ̀ a sì mọ́ ọba san jẹ́ gbogbo ohun tí gẹ́lòmí ò mọ wọ ọ̀kan kó bí kíbi kùrùkùrù kó bojú ọjọ́ ara nti je kokoro mu eje ni elomi sire ji dara je ni ni gbogbo igba ko mo ni oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni be lomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro mu eje n se o po ayewo la kokoro se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni je be agbo isegun ibile iwe ategbo ateso ate pogi ba ti nfa wo yebo je nbo lati bi ogoji odun le pese pese ta ti wa lenu e ati gbawo san lo lodo wa mo awa ko eledu oke lo fase se nta se ṣugbọn wa di ise iwe ategbo bi ati ilu gele ewe ta wa fun awa ra le ta gbe kan ise mo fowo ra ewe teyan fi bi odidi e ka le kan gbe lori sirisi ewe en ta gbe se ti omi en ta gbe si nu ibi ye en ta gbe si ibi bojiwa lori sirisi to ye pe ani mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni o jara re para o wa laafia fun are bo ba ti la laafia en ti o ti ku lo ni gboke yin to ni gboke on na number mi
1: 070-31-44-56-26 070-31-44-56-26
0: ki ba ni wa re o iwo lo ni gba agbara ojo pe mo ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mo ko re iwo pe mi lori telefone alaafia ara wa ko ni gbadanu gbo ni elubo o
2: baba e ku atoto mo era kan ba n pe phone number yi le kan sise mo pe elomi o le ma raye sugbon bo ti mu phone number yi elomi ati e le pe lati mu pato ngbo le wa gan ati bo mi ati ba yin soro
1: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won 070-31-44-56-26 gbo mi dada o 070-31-44-56-26 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
0: ibe ni o kale si gbo mi daada o
1: ke jade wa o ke wa ba emi baba bi tolorun gbe oko arugbo olotu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
0: ibi gbogbo ni sokan ko osupa ijojumo onile molotun
1: 070-31-44-56-26 070-31-44-56-26
0: amore ti yin o

iná pupa abẹ́lẹ́ ń jẹ́ báyìí ní ṣàwọn nílé ìfá bẹ́ẹ̀ ni ọ̀run rẹ̀ dòdò báyìí ní ṣàwọn lókè jù wọ́dò ní sáwọn ó wá rògbọ́n àgà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbìmọ̀ pọ̀ tán láwọn dé ọ̀run nílà lọ́wọ́ wọn láwọn dé ọ̀run nílà bàbá pẹ̀lú lẹ́sẹ̀ ọ̀nìlà ní gbọ́ngbádìn lọ́wọ́ ó lóun fìwé túde tù bàbá àgbọ̀nì lè gún sọ̀rọ̀ oníbàbádìn lẹ́sẹ̀ ó lóun fi egbò túde tù wọ́n wá bèrè lọ́wọ́ ẹ̀ pé èyí ṣe tẹ̀sí bẹ́ẹ̀ ó ní igikigi kan ò gbọ́dọ̀ dé ọ̀dán lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìran takùn kí takùn kan ò gbọ́dọ̀ di túde lẹ́sẹ̀ ọmọ aráyé ò ní dìwà lọ́wọ́ dìwà lẹ́sẹ̀ o láṣẹ ìdùmarè ẹkú ajálẹ̀ ń gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lárùyé lórí ètò ọlọ́run ò ṣebi fún talẹ̀ yìí bond fm tó kalẹ̀ sílùú èkó la wà tá a ti ń dábì ẹ̀dùn tá a ti ń rọ̀bí òwe lórí ètò ọlọ́run ò ṣebi èmi a máa ní orí ìlú jẹ́ńlá má jẹun kú o ẹlẹ́dàá mi má jẹun kú jẹ́ńlá nítorí orí ẹni ní gbẹ̀mí báyìí tá a fi dájú owó orí ẹni ní gbẹ̀mí tá a fi léjì gbàrà lẹ̀kẹ̀ àtàrí ẹni wọ̀n ní gbẹ̀mí tá a fi lo mọ́sáàjì aṣọ ọba ti tán ní ìran ètò ọlọ́run ò ṣe bíi lálàbí ògún bàbá sẹ́yìn gbé kalẹ̀ pé ká máa fi la ọmọ aráyé lóye mo ní ọ̀nà tá a gbà tílé ayé fi rọrùn fún ọ̀nà tá a fi gbóni òkè ìṣòro ètò yìí lálàbí ògún bàbá sẹ́yìn ni a máa fi mọ tí ń táyè ká mú bàá jì sí kòtò kẹ́ni tó sì jì sí kòtò kó lè tètè dìde àní jì sí kòtò ayé lágbára ọlọ́run ọba ààrẹ dr kọ́lá ọlátúnjì ọmọ olójúde lẹ́sẹ̀ ní kírun àgùbẹ́ lóòkọ̀ mi èmi a máa ní kóíkó ni wọ́n ń kóyẹ́ lé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni gbàlódégbàlódé láàrú kà ń kókò ikò yí ẹ̀sọ́ ni mi ọmọ orógunjú ọmọ orí ọmọ gbogbo ọmọ àbòkì bí ẹ̀sùn ògùn ọmọ ọjà ń tàn mí ọmọ ogun lọ́sàn-án olùgbéyàwó olè tí kásọ kẹrù kọ olè tí gbóbìnrin nínú bàbá tó bí mi lọ́mọ gbóbìnrin ò ṣe ròròròdò bá bí ò lẹ́bi lọ́rùn àìfẹ́ ẹjẹ́ ń sáré ya àgbàlá alàbí ògún bàbá sẹ́yìn kí n tó sọ ta mú wá sórí ètò ńlálẹ̀ yìí alàbí ògún bàbá sẹ́yìn mo ti rìnrìnrìn mo ti rọ́ kẹrẹ́ tó bukí mo rìnrìnrìn mo ti rí àlégbà tó sí lẹ́kẹ̀ bẹ́ẹ̀ ni mo ti rìnrìnrìn mo ti rẹ́yẹ tó gbódó sínú ihò tó gbé pòpò ìrìn mi ìwádìí mi ló mu pàdé alàbí ògún bàbá sẹ́yìn oníṣègùn tó mojú ewé tó mojú egbò egbò a máa tọ̀ràn bẹ́ẹ̀ ni yorùbá wí ìran ọdẹ ní bí ọdẹ ò ìran kìnìún a sì bí kìnìún ẹni ẹ bá rí ẹbí erin a sì bí erin ọdẹ ló bí alàbí ògún bàbá sẹ́yìn lágbára fi pọ̀ tó báyìí kò tún wá rí rẹ bẹ́yìn bá jogún agbára lọ́wọ́ bàbá bàbá ẹ̀ tó jogún agbára lọ́wọ́ bàbá ẹ̀ tó náà tún wá falẹ̀ mọ́ kò tún wá ṣègbéraga a ní gbogbo iṣẹ́ tẹ́lẹ́dùn àbá ti parí ni kọ́lọ́run mọ́ àti sóhun èyí tí ò bá tí ì dọ́dọ̀ òun ọlọ́run ò tí ì parí ẹ̀ kábíyèsí ni ọlọ́ bàbá ń sọ̀rọ̀ nípa ìsan ara ìwá ìsan ara àwọn tiẹ̀ ní ń bá wọ́n làkáàdí ayẹyẹ sí ni kò sọ́wọ́ ayé ń bẹ̀ ni nǹkan ń rìn lágbo ara rẹ ni ọ wá ń jẹun lójú o bí wọ́n bá sùn ọ ti dàsára àlákàlà ni bí kìnìún ṣe ń lé ọ bẹ́ẹ̀ náà ni ewúrẹ́ ń lé ọ màálù ń pọ̀n ọ lójú ọ ní gbogbo ìgbà ó wà sí náà gbọdọ̀ àlàbí ògún bàbá sẹ́yìn lọ tí ọ̀la bá ti ń mú láàárọ̀ mọ́ gbogbo òkùnsoro rẹ yìí ló di pẹ̀tẹ́lẹ̀ àwọn ìran kan wà tó jẹ́ pé látòrí ìran dìran tó bá tán bá ti dé gbèdéke ọjọ́ orí kan ojú wọn sì máa fọ́ ọlọ́run ò èèyàn ní ẹ̀bẹ̀ ò ọlọ́run ò ṣèbí ọ̀nkan ọmọkùnrin tẹ ò ṣe déédéé ni
o le se dede lodo aya re o wa n dalagbafo lodo aya re bi won se kawe to to ni e ri o ise bo ba debi mo ani o jade to ba don mo ani o jade o Nigeria e kan tende aye airo mo bi ni se woni o ti lo lewo si won ti sayewo fun won lo tun lo si won ni o si kankan o wa ni mo bi pe ko towo ni boloku e ko su ti wa ti yo ni abi njo njo je dudu ni bo da la bi ba se yo ti lo ba ti mu o da ni loju pe bo se debe ko lo kuro nitori olorun be pelu ala bi ogun aba seyin ti kale si number 11 bibi o maya street alaso bus stop ona oluwa along AIT road kola bus stop alagbadu ni eko na gbo ni lekan si number 11 bibi o maya street alaso bus stop ona oluwa along AIT road kola bus stop alagbadu ni eko number to pe si 081-084-21-950 tabi 080-77-88-4965 080-77-88-4965 and la bi obun baba seyin yo pe

0: àgbàlagbà oníṣègùn ìpínlẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà àràbí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀run. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé. Bọ́jú ogun àfi ṣe ni àbí ìbínú ayé. Lórí iṣẹ́ ni tẹni àbí mí àràbí ògún. Bàbá àsẹ́yìn ni ọkàn sí. Tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Bàbá ni bẹ́ẹ̀ lọ́hún kárí táyé fi sí ni lára ó sì kúrò lọ́gẹ́. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájà sínú ọ̀la dàdà fi bẹ́gbẹ́ pé gbọ́gbà tò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Ìbẹ́ lọ́wọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni tí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọmba 11 bíbí rẹ̀ Maya Street, Alaso, Boston. Ọlọ́olúwa along KIT Road, Kọ́lá, Boston. Alágbàdo, Lagos. Telephone 081-084-21950 tàbí 080-77-88-4965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò Ọlọ́run ò ṣebi ní Bond FM nílùú Èkó. Ìta àmú wa lónìí. Táàmù fi lára wa lọ́yẹ̀. Ó la pè ní ìsàwárí ara ẹni. Ǹjẹ́ wọ́n ti ṣàwárí ara rẹ̀? Ọtí mọ̀rú èèyàn tó jẹ́. Ṣé o ti ṣàwárí ara rẹ̀? O ti mọ̀rú ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀? O ti ṣàwárí ara rẹ̀? Ó ti mú àwọ̀ tó bọ́ ọ láàmú. Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti máa kọsẹ̀ jayé àbí o tá à ń pè níràwọ̀ nínú ìgbésí ayé rẹ̀? Ibi ẹ̀dá tó ń gbọ́nu láṣàlẹ̀ yìí. O ti ṣàwárí ara rẹ? O ti mà léèbù rẹ̀? Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti mọ ibi tó yẹ kọ́ ti yan ọkọ́? O ti mọ ibi tó ti yẹ kọ́ yan aya? O ti mọ oúnjẹ tó bá ìṣẹ̀dá rẹ̀ mu? O ti mọ ibi tó bá ìṣẹ̀dá rẹ̀ mu? Ọmọ Nàìjíríà ti láǹfààní àti gbọ́mi. Ẹja ṣàwárí ara wa o. Ẹja mọ ọ̀nà tó tọ́ tá a tọ̀ nínú ayé tá a fi rìnrìn àjò ayé. Ká mọ̀ bá sọnù ká tó sọnù. Lónìí, etí mo bá lọ́dọ̀ Alábí ògún bàbá àsẹ́yìn. Ẹni ìṣàwárí ara ẹni. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi owó orí ẹṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi tògìrì kóyọ̀. Nítorí mo ṣàwárí ara wọn. Àlàbí ògún bàbá àsẹ́yìn ló jẹ́ kó yé mi wípé látara ṣàwárí ara ẹni láti rí oríṣi ìràwọ̀ mẹ́rin tí wọ́n ṣiṣẹ́ fún mi ẹ̀dá. Ìràwọ̀ ni wà. Sẹ́ẹ̀sì mọ̀ pọ́n bàbá wọn lẹ́kọ̀ọ́ tó jíire pò nìkan wọn ni oníṣẹ́ náà ò ní jẹ́ fún tomi. Bẹ́ẹ̀ ni tomi ò ní jẹ́ fún tiná. Nítí àwọn bàbá wa ń sọ níbi ìrìn wípé ẹni bá gbéràwọ̀ ọ̀nà wá ni tó ṣiṣẹ́ fún yàtọ̀ sí ẹni tó gbéràwọ̀ mi wá. Àlàbí ògún ní ìràwọ̀ afẹ́fẹ́ wà. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ èrùpẹ́ wà tá ń pè ní heart. Mo wá bèrè lọ́wọ́ Àlàbí ògún pé ṣé bó ṣe wà nílànà ti Yorùbá tó wà nílànà tàwọn àfáà àti tíra náà ló wà nílànà tèbó ó ní bẹ́ẹ̀ ni. Àlàbí ògún sọ fún mi wípé ìṣàwárí ara ẹni bẹ̀rẹ̀ láti ká máa wo àkọsẹ̀jáyé ara ẹni ká máa ṣàyẹ̀wò. Àyẹ̀wò àkọsẹ̀jáyé ó tún yàtọ̀ sí pé ká béèrè ọ̀nà wípé ibi tí mo fẹ́ lọ yóò bó ni kí n ṣe tọ́ o. Ìnáwó tí ń bọ̀ yìí o, àwọn nǹkan wo ni ṣe tá a sì rí yóò fi bo ilé ìbò tí mo fẹ́ lọ yìí? Àwọn nǹkan wo ni mo lè palétò? Àwọn àdúrà wo ni mo lè ṣe tí ìfiránú gbà? Ó tún yàtọ̀. Àkọsẹ̀jáyé ni ọ̀nà téèyàn bá wáyé àtọ̀nà tí ìṣẹ̀dá sọ pé ó rìn. Ó yàtọ̀ pé èèyàn tó ń yẹ kádàrá o, kò sẹ́ni tó lè mọ kádàrá o. Fìrífìrí láàrin. Àlàbí ògún bàbá àsẹ́yìn. Ó sọ̀rọ̀ síwájú. Ó ní ìṣèwádìí àti ìṣàwárí ara ẹni nílànà ti àkọsẹ̀jáyé a máa jẹ́ kí ohun ó tètè dìde ti lọ. Kìí sì jẹ́ kí ogún tẹ kó ti èyìn jani. Kẹ́lẹ́dùà kó dákun kó ṣàánú fún gbogbo wa. Àlàbí ògún bàbá àsẹ́yìn. Ẹni àbèsíwájú ti ń bìrẹ̀ sọ́nà. Ẹni àbèsígbó ti ń bìrẹ̀ sọ́nà ṣùkùṣùkù gan-an ni. Ẹkùn bàbá Kọ́láwọlé bi ku bere owo fun o emi o mo je be ni asan se mo je ala bi ni be yan ba sawari ara e yo mo boya ohun lebun ala lara isawari ara ni nigba ni gbogun ba nbo eledun mari atete ma fi hun enu bi loju o ni lo ba nbo eledun mari atete ma fi hun enu bi loju o ma fi enu mi a ma ti ku ala dalagbara tori ta gbo ni bipe opolopo awon alagbara to ti lo loke ipe latara ala leledun mari ti para awon isawari eni lo bi pe ki lo ba mi lara mu lajo elu mi wa to je pe ka gba tesu bi mu ka ni na fila ka sadua ka se sara mo to ba gbe si aye re gbogun ba tin bo eda kan wa laye ko ma lo gbe gbogun la wa jale aye o be ni awon se eda kan wa ki won sajo ki won si bere ki won lo etu ni o ba won ni igbe si aye won gbona lati ri awon to je wi pe etu ni lo ngo ti wa ba ala mu kan bo se ni da awon se da kan tun wa to je pe etutu na lo ba ise ni agbe si aye won mu awon kan tun wa to je pe asiri samu ni ise da ta won gbe waye ki won ka ise bibeli ki won ronu kan olohun kan fi pase ni awon seda kan wa to je pe ase yin ba won wa lati di orun ni sugbon aye ti da yo laju awon apere kan wa to fi mo pe alase lomo to bi awon apere wo ni lara oro ti alabi ogun baba ase yin so fun wa awon apere to so yi ta fi mo bi pe omo eyan malagbara ni omo yi omo to gbase wa latorun ni nitori akanda ati awon eni to ri sada won si ku binu aye won si be na omo tabi kin to salaye iru aisan won ni damu wo lagbo ara re iru ogun won lo te gbe kiri na eni mi kan ni ko wa le were ni lati ilu Ebo mo ba je lo mo e ri paye oni koro ayan won bi ni damu wo nje wo mo boya aisawadi ara re lo fa ero mo bi bo yo ko to fe to ye ko fe ko lo fe boya ya tu ye ko wa lodo re ko lo wa lode re nje wo mo boya ibinu to nbi na ye ba o ye si to ro re fi da bayi nje wo mo boya sina to se agbere to se aile maraduo ko ti kini re bo bi kan ko tu jombo mi ni ni di ori re ogbo boya ji ayi ti bo oye si na lo le ti file nje won mo wi pe boya oti to mu aye fi ko lu o ni aye fi ye soro re ni se mo olohun o se bi eyan ebe gbogbo n ti o ba jo ti enu gbogbo n ti mo so yi ai sara ni ai se dede ni ai begbe pe ni ai romo bi ni alakala loju orun ikorira ni wọ́n kẹ́ fi pé ń dà ọ́ láàmú àbí ọ̀rùn mi ti tọrọ̀ ọ́ ti bí ń bà kan jẹ́ ẹni tí ó gbéṣẹ́ fún ọ tọ́ fi ṣiṣẹ́ tọ́ fi jẹ́yàn láyé ọ̀mọ̀gbà tọ́ bí ń sì tọ́ sọ̀rọ̀ burúkú sí tọ́ bí ń jáde ìbínú wa ń gbé mọ́ ìwọ́ tó bá nírò àwọn ilé ewu ẹ̀wọ̀n bá ẹlẹ́gbẹ̀ẹ́ tó ní wọn ẹni mọ̀ pé ń táwọn ṣe ò dáa nílé ọ̀la bá ti mọ máa gbọdọ̀ àlàbí ògbọ́n àbá sẹ́yìn lọ alabi ogun aba seyin wa ni bibi number 11 bibi ori Meyer Street alasu bus stop ola oluwa along AIT road ni kola bus stop alagbado ni Eko number 11 bibi ori Meyer Street alasu bus stop ola oluwa along AIT road kola bus stop alagbado ni Eko number to pa alabi ogun aba seyin si ni 081 084 21 950 081 084 21 950 tabi 080 0807884965. 0807884965. Alabi, ma ba se yin gbe.

0: wọn mọ ọbọ jàǹkálùwọ ló ń kọ wọlé tí wọn san gan àmì àwọn àgbàlagbà ní kọdá rí wọn bá ti sùn mọ bára rẹ nínú ilé àkọkọ àlàpà tàbí bára rẹ nínú odò kọ wúwo àwọn tó ń gbé ọmọ dúró níbi omi tó ń òsìgbó lára rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ àlàjò òbí bàbá àṣẹ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ ní ìbá àṣìjó oníṣòwò ní tiẹ̀ tó kọ́kọ́jà lọ máa tà wàràwàrà máa bọ̀ wá sọ́dọ̀ àlàjò òbí bàbá àṣẹ yìí kọ̀ǹtàkì àtẹ̀yìn tẹ̀ ń rọ ipò kan ẹ̀dẹ́nu ayé téèyàn fi lọ́nà ń lọ nínú ayé ń bẹ lọ́wọ́ bàbá téèyàn sì dìde jéèyàn nínú ayé àǹfààní wà fún wọn náà láti rí àlàjò òbí bàbá àṣẹ yìí máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaiah Street Alasu bus stop Olúwa Alok AIT Road Bola bus stop Alágbàdo Lagos telephone 081-284-21950 tàbí 080-77-88-4965.
1: Àbí òkúlẹ̀ ni rẹ̀ sórí dẹ̀mí dé.
2: Ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run ò ṣebi tó ń wá sẹ́tìgbọ́yìn láti Bond FM nílùú Èkó. Alábí Ògún bàbá àsẹ́yìn náà ló ṣe onígbọ̀wọ́ ètò yìí. A káàbọ̀ láti àgbàlá Alábí Ògún bàbá àsẹ́yìn. Ní tá à ń sọ lórí ètò yìí, ó ní ìṣàwárí ara ẹni o. Ọ̀nà wo là á dá ṣàwárí ara ẹni? Là ń bá bọ̀. Mo wá sọ fún wa wípé àwọn àpẹẹrẹ wo lẹ rí lára ọmọ tẹ́ ti mọ̀ wípé àkàndá leléyìí ẹni tó ríṣà dá tá ń pè lóríṣà lọmọ èyí o. Lára àwọn ẹni oríṣà dá nínú àlàyé tá a gbọ́ láti ọ̀dọ̀ Alábí Ògún bàbá àsẹ́yìn, ìran mẹ́ta ni wọ́n. Ìran àkọ́kọ́ làwọn tá a bí lóòṣà irúnmọlẹ̀ tí Elédùà rán sáyé nígbà gbọ̀ngbọ̀n bí àwọn Ògún Ṣàngó wọ́n wọlẹ̀ ẹlòmíì wọlẹ̀ nínú wọn ìmíì àrípa rẹ̀ ara rẹ̀ ni ọya tó wọlé sílá nípínlẹ̀ Kwara. Ìwọ tọ́ ọba nírọ̀ ni ṣèwádìí lọ bẹ̀ pé Bolọ́yá wọlẹ̀ sí ní nírá ọmọ tí ìbá sọmọ ìlú ò lè wọbẹ̀ bó bá wọbẹ̀ àgbọn ni ó tapa. Ṣàngó wọlẹ̀ sí kò so ẹni ẹ bá rí ẹbí ẹjá bẹ́gi dínà bẹ̀hún. Ìran kejì òun làwọn tó jẹ́ wípé a bí wọn pẹ̀lú àmì òun àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ wọn báyìí. Bí àwọn tán mo kọ tọ̀run wá bí àwọn dàda àwọn tán wo eyín òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìran kẹta lára àwọn tó rí sàdá òun làwọn tó jẹ́ pé ẹjọ́ dàgbà ni. Iléèwé kan náà lẹjọ lọ àmọ́ lọ́n fà wọ́n yọ ju ìwé ẹ̀yìn ìyókù lọ orí sà wọ́n dá gẹ́gbẹ́ wọn lọ bẹ́ẹ̀ bá ń sá sí wọn kò lè ràn wọ́n. Àmọ́ àpẹẹrẹ tẹ́ fi máa kàndá ọmọ gẹ́gẹ́ bí Alábí Ògún bàbá àṣẹ yìí ṣe ṣàlàyé ni mo fẹ́ ṣàlàyé. Ẹ rọmọ mi bẹ́ẹ̀ bá bí orí àwọn rẹ̀ ó dúdú tí àṣẹ ní bẹ lórí àwọn ọmọ òun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lọ́lọ́run fún àwa Yorùbá ṣùgbọ́n nínú ọ̀làjú a gbé nǹkan wa a gbé jùúlẹ̀ a rí wípé nǹkan yẹpẹrẹ ni. Lára àpẹẹrẹ tẹ́ fi mọ ọmọ ńlá ọmọ ológo àkàndá ọmọ ẹni tó ń ṣàdá àwọn ọmọ mi ilé dúdú títì àṣẹ ló gbé wá wọn. Àwọn ọmọ ẹlò àwọn ẹlò ọmọ mi tẹ bá bí ó lè funfun bí ìgbàtẹ́fù wà lẹ́nu ẹ̀ ẹ kòkòkò ní lọ ẹ kíyèsí irú wọn ya wòlíì irú wọn ni wọ́n ya àkàndé èèyàn bí Alábí Ògún bàbá àsẹ́yìn aríru wọn nú àfáà irúfẹ́ àwọn ọmọ báyìí bí irú wọn bá ti ń kú a máa gbòtú tẹgbẹ́ lọ wọ́n máa pè wọ́n ní násírí wọ́n máa pè wọ́n ní èkìnnẹ̀ wọ́n a máa pa wọ́n míì ní dàda olówó ẹyọ dàda àwúrú yalẹ̀ jáde oko ẹjáde pépèpé a rí inú àwọn ọmọ alágbára tá a pè ní olúgbòdì wọn a máa pẹrù àwọn míì ní olúgbòdì báyẹn bá pẹ̀lú míì lólúgbòdì olúgbó ẹ̀yìn odi ni wọ́n sọ ohun torí tàn kan sọ fún wa wípé ìyàwó ìkan nínú alágbára ni ó kọ́kọ́ bí ọmọ tá a pè ní olúgbòdì wọ́n fi wá pè ní olúgbòdì olú tí ń bẹ lẹ́yìn nínú igbó tí ń bẹ lẹ́yìn odi àwọn ẹ̀mí a máa pè ní olúgbòdì olú tó mú ìka ẹsẹ̀ àtọwọ́ tiẹ̀ gba ọ̀nà òdì olúgbòdì àwọn ọmọ tí wọ́n bá ní ka ẹsẹ̀ mẹ́fà ìka ọwọ́ mẹ́fà àkàndá èèyàn ni wọ́n ilẹ̀ ibòmíì wọn a máa pè wọ́n lẹ́bọra lara awon akanda omo e bi omo mi bidirin le yin pe owo omo ninu ile won e ba wadi awon olowo to lami la ka to lo ko nle yi iru fi omo ba nbe ninu ile won bi an ba se toju omo un si lasi ki won si ma buyo iwo to bibe to gbe danu omo to fara sin to fara pa mo sinu e alabi o baba se ni salaye eleyi fun wa eja sonu ka ma ba sonu eja se wadi ara wa ninu ile re omo ti o labi laran wa nbe o ri ni o gbese kan lo gbe to fi jeyan laye omo ni la fi ni o wadi awon to ri nu rode tan laye rorun to lohun fun o wa enu gbogbala bi o ma ba se ilo bo se gbo mi lale yi record program yi share se bi ati e malebi re je kan gbo won rin emi ye rara de bi ti won a he ti o lomo nu ala bi o ma ba se yi ah mo ko bere owo fun o ikirun agunbe ni ni ai paro lu wa ikirun to ba paro ma le ikirun ni mo wadi debe mo si wadi de ko ko wi pe alabi o ma ba se eni olodun gba fun ni iru esan wo ni wa se wo lagbara iru kini si o to o pe ko so na abayo ibo lo ti de o ti ya so tun o ti ya so si o ni ko so na abayo eh mo gboda alabi o ma ba se yin lo asara ni se o ni abi won te ni ko lo towo towo lebo ile lo wa ko o wa ko ti lati bi ogun odun ora le kale won ti so di atan ma lo so da labi o ma ba se yin o mo ru adua ti o se ti gbogbo osuru yi ti o fi lo bi mo na wa alabi o ma ba se yin o gba di rurawo to gbo waye yo gba di run to ba omo yo wa di run ti o lo fun o to ba je tutu ni to ba je sara ni to ba je pe ikilo ni enikan ma pe ikilo lasan ikilo ise lasan o nitori pe bibeli gan so wipe ikilo o san ju egbon ruru lo eje ma dagbe lori to loni amọ lola bi lola ba tin mọmọ gbọdọ alabi ogun baba seyin lo ni number 11 bibere Maya Street Alaso bus stop Olaoluwa along AIT road corner bus stop Alagbado ni ilu Eko number 11 bibere Maya Street Alaso bus stop Olaoluwa along AIT road corner bus stop Alagbado ni ilu Eko number to palabi sire 081-084-21-950 tabi 080-77-88-49-65 080-77-88-49-65 080-77-88-49-65 alabi ogun baba seyin ni o alabi ogun

wo la baba laye wa awa ma lo lo pe o eni ma ti mo nuro o dide dan ko mo pe da ai mo nuro lai mo pe da o olorun oba ana oba oni oba lojo gbogbo arugbo ojo adagba ma poro oye arugbo ojo adagba ma tepa arugbo ojo tenikeni o le dalejo arugbo ojo temi tin be lori ode agbara re ku baba to mo bi eja se nde mi igbo ti an pe ninu ibu baba ti agbara re ka gbogbo agbaye oba lanu oba loni alabenu asasi olowo gbogbo ti yomo re na ofin aye gbele ku tin dan lomi eru jeje ni ti oku pupa eku oko farao amadupe o ope wa po ni waju yi ta le datan se borile de se ri ọpẹ náà la ń dá lọdọ yín tẹ fi ń bá wa ṣẹ ìgbìmọ tí ń jà wá lábẹnú àti tí ń jà wá ń ta gbangba yìí torí tá a bá fẹ parọ tanra wa jẹ epo kébí epo ẹyẹ òsì kébí ẹyẹ ọmọ èèyàn gbóhùn fọọm bí èèyàn sí lọmọ èèyàn ń dójú ébí wọn ní ọjọ gàtí kò jọ gàtí eégún àti ró wọlé èèyàn àti ró gbọta.

da mo pada sori eto yi eto wa ife akoko ife bere pepe e ri pe bi mo ti lo molorun nti se le lowo lowo ni salaye re fun yin ko lo mo je ko mo wa do mo lohun kaya won mo daya laya awa na ta jo ko eja moju to le wa eja moju to le wa o tori le ti mo so yi ah bi o ba gbe yan ba ri eyan o le so pe kini won se nbe won nti eyan ba si ti yo ko ta pe kini to de mo lo ti n do ta mo bayi eyan okunrin ejo e samojuto ile ni daada opo pataki lowo mama wa omo babere adeleke wurola adegoke ti won je iya abeta te toju wa ni ise bond fm ologun ni ti sile free agenda ko kan la igbagbe gi wa ni ise wa alaji akosile adupo lowo eyin na o olotu eto yi iyun bi odun fọlọrun so omo egba mo nisa bi agbungu akala adupo lowo owo na o ọgbọ́n àti ìmọ̀ tó fi ń bá wa tó kò ní jọba lágbára elédùnmá rẹ̀ ẹ̀yìn láti ẹgbẹ́ olólùfẹ́ ètò wa ìtòyíta mọ̀ sí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ adúgbò lọ́wọ́ ẹ̀yìn náà láì gbàgbé ẹ̀yìn ìjì lẹ́yìn ọgbà wa màmá wa tó jẹ́ màmá ẹgbẹ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyẹn assistant pastor Deborah Munisola Akogun gbogbo gbàgádà lọ́hùn kọ́ sálàáfíà lẹ́wà màmá ẹni yágùn ẹ jẹun mọ dọdọ alẹ àwòsọ náà ń kọ àjẹ ọmọ ọwọ ìdùnnú rẹ ọmọ òbùkún nílẹ gbogbo ẹni tẹ tó ń gbọ wa ń tọsán torí ẹyin fans club wa tá a lè dárúkọ tán torí àkókò ṣe ìbínú adúpẹ lọwọ ọlọrun ẹgbẹ ń sáré fi kéde kankan tí wọn tún ti gbé padà wọ bí o kékun ló wá gbọ kọ sọ fún toko kí àdán gbọ kó rò fún òbẹ kí àdàbà gbẹngbẹ kọ gbọ kó sọ fún jẹ díẹ díẹ kẹni àwọn atiláàyè tó ti dọ̀nà ìbùrú padà wọlé o àwọn òun là ń rí àwọn oníjìbìtì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọn ní oníjìbìtì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lọ́lọ́pàá lè mú adékúlá ń bẹ́ ń bàdàn bàbá ta ń tó mu bọ́n sí máa dáṣà náà nù àwọn òun ń bá wí orí ilé kòrókòró ni o ẹ máa kán náà àwọn olólùfẹ́ wa tí ó ń bẹ ní ìlasa màjà ọdún ayọ̀ márúwá ní ìlasa ẹni tí ò rí ó sì gba ó gba lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ó yà lẹ́nu ṣé ẹni tó gbá lọ́gọ̀ ni àbẹ́ tó gbáyàn lọ́gọ̀ ó sì kábi kan gbèrè wọ́n ní ìbùkún ni fẹ́ni tá a fọ̀bọ lọ ìgbé ni fẹ́ni tó gbà á márúwá ní ṣe ọdún ayọ̀ márúwá gbogbo ìyọ̀mọ̀ tí wọ́n tẹ̀ máa ń pè ní bond fm ní ìlasa àwọn ọ̀kọ́ta lọ́hùn-ún ó wà nù márúwá rẹ̀ nípe rẹ̀ bá dédé dún ẹ̀lú dádì ẹbí bínú sí ni ó ṣàfi àyàrà pàdé rẹ̀ lọ́nà ni àwọn òbínú sí ọ mo mọ̀ pé iṣẹ́ ni ò jẹ́ kó o pò gbígbọ̀rọ̀ gbogbo tó ṣẹlẹ̀ ó lòun mọ́ òun wà ní ìpàdé ibì kan báyìí báyìí òun dẹ̀ fẹ́ kájọ báwọn sẹ́ndì 10,000 sí kó o lè kó àjọ 250,000 yẹn tó bá ti wá gba àjọ yẹn òun á dẹ̀sáré dá 10,000 tiẹ̀ náà padà bí ọdún ayọ̀ ló rò pé dádì ló pè èèyàn ìlé tọ́lú dádì náà ni wọ́n pè mí lóde ó ní voice yẹn dẹ̀ ju voice mi lóde náà bá ń bẹ̀rẹ̀ sí ní gbà lọ́sàn-án gan ni ó bí òun ṣe ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ọ̀sán yìí ohun ò tí pa tótó bá gba ọ̀rẹ́ mi jẹ́ mi ní 10,000 dádì ní àwọn wà mí kan tí àwọn fẹ́ kó àjọ abánikòbó ṣé kò bá iṣẹ́ ń dẹ̀ sí àká nọmba yín tó wà lọ́wọ́ mi ọlọ́ni rárá o ẹni yẹn ní rárá o pé òun máa sẹ́ndì àká nọmba sí nígbà máa sẹ́ndì àká nọmba sí kò jọ orúkọ dádì tó fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́wọ́ ni àká nọmba yín kọ́ lè lè yọ ní àká nọmba ìṣòro lè ní kọ́ sẹ́ndì ẹ̀sì torí ẹni tí ó ní àká nọmba ilé àjọ wà nínú ibi tá a ti fẹ́ kó àjọ ni lòun bá sẹ́ndì rẹ̀ sí ó sẹ́ndì 10,000 ó gbà lọ́wọ́ rẹ̀ ó wá sọ fún rẹ̀ wípé ẹjẹ́ àwọn ìpínlẹ̀ afẹ́sì ìpínlẹ̀ ọjà ń dòwì ló ń fi ní àkáǹtì nọmba dádì lọ́wọ́ òní dádì dídì onínìyẹn lóòótọ́ òun fẹ́ fi ṣe àjọ lẹ́yìn yìí ló bá sọ fún pé kó sẹ́ndì àkáǹtì nọmba tiẹ̀ kó lè dá owó padà ló bá sẹ́ndì àkáǹtì nọmba tiẹ̀ padà ló bá ṣẹlẹ̀ pé kó bá wà lórí àkáǹtì nọmba nígbà máa padà pé ló bá là á mọ́ lágbájá ó tún bá tó wá 10,000 sí o torí ẹni tó yẹ kókó ọwọ́ kejì òun náà kọ̀ wá wọn sì fẹ́ kẹ́lò ní ìkó àjọ yìí lọ tó bá lè rí 10,000 sí a jẹ́ pé wọ́n á kó almost 350 àbí 400
ele wa ni ah daddy owo ti go se de enu semi owo ti bere se rara owo ore un lo nti gba eyun ah and a ko buru eh e ti e koko da 10,000 owo yin pada o lo ba pa phone o lo wa be ri je number yin o lo mo o ngo ma di joke di joke ta lo ba to ko pe ah lagbaja o de se yin so mo pe owo to ni ko send se ni ni jeta di jeri ko je ko ri owo ajo yen da awon to ti pada joko ajo bayi ni isin bo si ma ba n wa 10,000 ni e te gba ni jeta di jeri e ida pada e o ma da gbogbo e pada papo na ni o lo ran to wa fun to so ni e wa ki lo ko ni gan ko lo wa so ti ya laro e gba 10,000 ke ti ida pada to ni ko mi ni wa se won ka wo mi ta wa ni yẹla lo n ba sọrọ si pe ah ikani yin ode ede ni daddy le je so modin e si daddy le lara o oni ba binu pa fun o le n tu pe ni ko da o ni lo tu bijo ke ika keta laari ojo meje o si pe la le meta lo ani o le ni yin tori gbara to ti pe to ti lo le kini elekeji ko to pe elekeji o ti pe ni pe ah daddy eh bo wa ni se de ti da ajo yin ri ajo wo ẹni kàájọ bẹ́ẹ̀ ilẹ̀ pé ń pé ẹfẹ́ kájọ gbọ́lẹ́mì ọ̀rùn ọ̀dájọ rí o pé kájọ wọn ọ̀dájọ rẹ̀ ìsálárí ànámọ́ dájọ níbi níbi lẹ́rájọ dá kí ni wọ́n fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé wọ́n tún ti wà ń lóró o wọ́n lè ń tẹ́rọ ìpébáyọ ẹni tẹ́ ẹ mọ̀ ni ìdádáa kẹ ẹ jókòó dáadáa kẹ ẹ fẹsẹ̀ méjèèjì tilẹ̀ nǹkan tẹ́ ẹ bá gbọ́ ẹ rí dájú pé ẹni tó yẹ ní òfin gan gan ni kẹ ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ìjọba ti jọba pé ẹ fóònù lórí kíní kan ní ẹ pè ní padà 5 minutes wọ́n á pe ẹni tí èèyàn gbọ́ èyí tàbí kò pè ìyàwó ẹ̀ tàbábù ẹ̀ tàbí mọ̀lẹ́bí ẹ̀ kan pé ṣé lóòótọ́ ni lágbájá ń bẹ nílé àyè báyìí wọ́n ti wọ gbúrú ọ̀nà tí wọ́n tún gbà náà nù tó mo kàn gbé ìmú ọ ni lẹ́yìn jẹjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí gá fún program tí mo gbé jáde ń jẹjọ ṣáà pé ó ti dẹ̀ méjì èyí ni yóò fi ṣe àṣekágbá rẹ tí wọn ò ní fi àmì fàágùn kankan sí tèmi torí náà ti wá gbé dórí kókó ṣùgbọ́n wọn á mẹ́nuba bó ṣe ṣẹlẹ̀ ṣẹ́ gbàgbé pé arákùnrin ìlà ní ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ wọ́n bá tọ́jú wọn òun bá tọ́jú alákọ̀ọ́kọ́ tọ́jú ẹlẹ́ẹ̀kejì nígbà tó máa di ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n fi iṣẹ́ abẹ wọ́n fi gbé ọmọ wọn wá nílò kí ẹ̀gbọ́n ẹ̀ jókòó tì kó tọ́jú ẹ̀ dáadáa ẹgbẹ́ obìnrin tá a sì rí yìí náà bẹ́ẹ̀ ní ọkọ fún bí ọdún mẹ́jọ mẹ́sàn-án sí mẹ́wàá tí ọ̀gbọ́n pa tí ọ̀gbọ́n po tọ̀ àìgbọ́n pa àìgbọ́n po tí ojú ọlọ́run ńbẹ̀ lọ́kọ tiẹ̀ ló ti rìn fúnyàn lóyún ẹni tó wá fún lómìn ó gba ní fún ta lóhùn fẹ́ kí ilé ó dàrú nígbà tí yìí bímọ ó sọ fún ìyàwó ní ilé ẹ̀ pé tó má bínú o wọ́n ti ta sí mọ́tì lẹ́yìn rẹ o ẹnìkan ti bímọ fún ìlú níta ìyàwó sì gbàgbọ́ pé orí ọmọ ní ipò máa wáyé wọ́n jẹ lọ sọmọ ló kọ ni kọ́dọ̀ ló gbọ́mọ dáníẹ́lù pé ló bímọ tó ńgbọ́ wá di ẹlẹ́ẹ̀kẹta yìí lọ wá di wípé nǹkan kan bẹ̀ o ṣe mọ̀ ẹ̀mí ló ti máa ń wá tẹ́lẹ̀ rí eléyìí tán wá fi ṣe abẹ bí yìí àwa ni pé ká má fi ìlànà olóyìnbó nìkan ṣe wọ́n bá bá wọn ṣe àgbo kan léyìí tó ní kankan nínú mò ń gbé pépèpé ni o tọ̀ tọ́ bá ti gbogbo ògùn tó fẹ́ lò tán yóò wá mú ní kankan yóò dàgàlà bíbí méjì yóò já ara òun wọn ti bẹ̀rẹ̀ wá tó ní oṣù ẹ̀gbọ́n rẹ̀ náà ìyẹn náà ó fẹ̀gbẹ́ níbì kan òun oṣù tílẹ̀ bá mọ́ yọba yọwẹ̀ fọmọ torí alalẹ́ ní wọn mú àgbọn yìí tílẹ̀ bá mọ́ yọwẹ̀ fọmọ òun náà gbọ́dọ̀ ọkọ rẹ̀ lọ láàárọ̀ láti lọ tún ṣe ìtọ́jú ọkọ kì í sábà kì í lu àgbọn fún lọ́sàn tàbáàárọ̀ àfi alẹ́ yóò bá wẹ̀ fọmọ tán lálẹ́ tí kálukú wọn ti jẹ tí wọn ti mu yọ wá fún lágbóyè òun náà bá àjẹ́ nìkan tó yẹ pé tò anumọ ò nínú lẹ̀ ẹni tó bá ti ṣètọ́jú àbúrò rẹ̀ yóò àmú garabi kan náà ọjà pé tọ̀ ní òfin wọn níwọ jẹ́ òun náà da díẹ̀ sẹ́nu ìjọ yagiyagi tó bábúrò bá ti ń dọ́gbọ́n sùn báyìí náà máa ra galẹ̀ lọ sí yàrá tí wọ́n fi torí 3-bedroom flat lọkọ̀ àbúrò rẹ̀ gbé tó nígbà tá a wá rí yìí kí ni tó ṣẹlẹ̀ ni wípé ó tọ́jú àbúrò rẹ̀ tán òun náà wọn méjì ọkọ̀ ọkọ̀ àbúrò rẹ̀ má pa adẹ́yẹ sí owó náà gbà òun náà bá mu galafi méjì tó ọkọ̀ jókòó ti ìyàwó rẹ̀ òun sọ kó sùn
ikoko o na ti niyan laya iya re o ti sugbon boya kan kan ina lo je ko mo tete sun to ko ni bọlọ loke orun legbon ba gba yara ti e lo oko yawo na ba duro titi ki iyawo won su tori gba mi egbon e le duro ti lori bed koko de gba yara keta lo ko lo su ti le ba de mo awa yoju si yawo atomo won sa ese bimo ni ko si kira kita kan teni keni fe se laarin ta wi ni ka ma fo orogun lo titi lojo ti esuburu ko ti o gbe ni mu yi bi o ti jo jo mu galafi tan ni anti da yara ti e lo loko ba ni ko na dide ko ba yara to n lo se si lori asi yara egbon to je yara alejo ere ni awada ni san ti okuku o kan kankan tele bayo ti bo ra leju bayo ti bo ra leju to se bi pe ile ti koja be ka ma foro gulo titi oko aburu ati anti won yi mara won ah se ri pe nkan ki be

kaabo pada sori eto yi eto wa se mo ni won yana be na ni to kan ta meje jijo yi lura won yi nigba ti le mo ti won ri ra won ehe oko aburo lo ko mudo bale ah ebe yawo mi bawo lo se je ki la se je na ni oko aburo mi ki le de ile e ni ni lugu e to fi ri e lori mi Lekini, nda gugiru, mba kadala, soma, osa abosa uri buri, anamon toga. Unto doba ki de, kohita nou, awo umule u, soma, oroi ki da wu, kubodo tenu ebo, kubodo tenu ebo, nati kwe aburi u, niya wure. Mofisile mbe, ebo pada lo, tokore long, kama sa aforo gulo chichi, eri ujong, umadugu. Ebo pada wa boko aburi ure kuto, wawu, uo kuri uwa mwenye ni kato wawu. Ere gede diyo ni uchidiba yyo. Nyani ah, ebo ya wumi, ijalo baje jia yyo, baki nije, uwa ndio kolati diyo dili inewa, uo bopa, uwa jaja leyo kanyi. Uwa bangleke jeyo, nta yyo baso kaye ufo, uwa toko ahumo nita mwenda si. Ki maforo gulo chichi, alabi ni kofi kato suji ni, suba, oko aburi ure si lebi kwi, Nga ton tu ba ye umo monsi, so ba umo ba umo lo wole, yona li umo mo fo. Oko li na bako ya wo uchile ni ina sam, ba do ba wadi lo so na, ma ba bo ni le koka. Ona ti ja bako, bo ni to wa mi ni, ono mba si lo anwa. Tama bo lo bulo chichi wa bi mwa wafo mo ibo kuni, o fi li poti mwa fo ni luka. Mbo fi ma ya, ya uto wa antana tu ti bini ukeji dani, yena tu bi keji, obeni. Yesi di gawa bo bini kadele. Sugbon to wa ninu bi okunrin ide aye lo laisi je laisi wa ala kankan leyin odun keri si omo to bi lo wa di pe ko to gbo pa bo ko ti sumo to bo ti ti wa to bo ba ti gbe wa ba egbon ka wa ba oko aburu re ko to wa o wa ri lo ni se ku se o gbogbo yin ni mo ti gbe seyin eto wa ri lo ni se ku se o so ibi to pada gbe eto ro si da na gbe na lo si wa o ta pe lo ni fi ma o Sore eto wale e kasi e mbi oni. E mfi ifaya lua ya ime ati e mfi bi o. Le ye le wone pada wama. Baya do bati etu suman le e kasi. Ko na, mba di ene jina ti ko okile bi. E yon lagbe, ni ose ti yon lo, ta ni pe kini ala kuni enche. Kine ko she u, bebe mwa nante e gba, kose e ta rida nu. Koda, awan kate e sobi pe, ki ala kuni nko dijusi. Ko si bi enche uri. Subambo la wawa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ látọwọ́ ẹ̀gbọ́n ìyàwó arákùnrin náà tún gbé rí yọ ní ó tún súnmọ́ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ lóyún ní ìbá tó dé. Ìyẹn jẹ́ pé lẹ́nu ni wọ́n sọ gbogbo ẹ̀tán torí ọ̀rọ̀ tá à ń sọ ní ìsìn kì í ṣe ọ̀rọ̀ ọdún márùn-ún mẹ́fà sẹ́yìn o. Àkọ́bí ọmọ àkọ́kọ́ ti wà ní ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n báyìí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n ni oyún àkọ́kọ́ kan fi bí ọmọ òun. Ẹlẹ́ẹ̀kejì èèyàn wà níbi ọmọ ọdún mẹ́tàlélógún síra wọn tó gbogbo ìmọ̀ràn tí wọ́n gbàǹgbà náà lọ́hùn-ún aláǹtọ́ ní ojú ní ojú àná níwọ̀n gbá ti jọ sí lágbo àwọn tọ́lọ̀ fẹ́ fàyọ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ náà mọ tó ń fẹ́ pàjáde ó mú kí ọkọ àbúrò tó sún mọ́ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ bẹ́ẹ̀rẹ́ kò ní níṣekúṣe tó lọ́dọ̀ tí inú ṣùgbọ́n rántí pé kéyé tó jábọ́ lára igi ọlọ́run wọn ń parọ́ kò sí tẹ́nikẹ́ni ṣe tọ́lọ́run ò rí àbí tá a bá parọ́ tán ara jẹ lóko. Nínú àbímọ ẹlẹ́ẹ̀kejì ó tún jọkùnrin bàbá ètò inú ẹ dùn pé ìyàwó tó ń kọ́ lẹ́ẹ̀ni ló ló wá ń bí ọkùnrin ètò ńlá ọjọ́pọ̀ tí ìyẹn náà ti bí kẹta obìnrin ni ó wá jẹ́ kó wá kó gbẹrù tó kó jáde lé ó kó padà wá sí ilé wá jókòó tí ìyàwó tó ti tọ́lọ̀run ti ti ara rẹ̀ mú ọkùnrin méjì jáde fún. Ibi tá a wá ń lọ rí sà àti mọ̀ àwọn méjèèjì jọ ń gbé ní ìdùnnú láìsí wàhálà kankan. Arákùnrin tá a wí ìlú ni ilé rẹ̀ ló wá wòye pé ẹ wá ẹni tó ti torí ẹ̀ lọ gbalé fóbìnrin ta pé bóyá yọ̀mọ̀ ronú. Nígbà ọlọ́run ti yọ̀ǹda fóònù náà kéè tó wà níta náà kó fi yàrá kan nílẹ̀ kọ́ máa kọ́mọ ǹbọ̀ náà ni kọ́jọ́ kọ́kọ́ láwọlé tó káwọn jọ máa jọ kọ́mọ lùbọ̀ pọ̀ tó. Ìyún náà gbà wà ni nígbà tó máa tó bí ọdún kejì sọdún kẹta ìjà ńlá kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó bímọ síta
o se elu elu elu lowo lo ni ki alakorin ko fu wo je omo re ranse o bi be ko o ma ba fa wahala loko ba fi ti koro o wa se yi o tan o jade daye lo ni iya bo lo se gbonse loko ba mu number eni to ba soro tan lo ba da ko sori phone ti e lo ba la mo baba alagbaja yen na ni epele o emi le gbon iyawo mi ki lo wa de te ni osoju se ni lori omo lati joy ibi ti mo je gbe lo fi nko lorun a ni daddy e ma binu seri ti o je ki soju se ni daada tele ni pe se agbe ni oko kan lo wa mo de fe make sure pe lo ba je di gan mo lomo ka gbe bi se lori e ki to le ma nawo ni lori yani wo ko lo lomo omo ti di meta o wa ni wo ko lo lomo mo le yo kunrin ti won si bayi ka ni pe o so pin bayi won ba mo to mo so ba eni be gbe to wa nle re na sunmo o sunmo na tori vie yi lo je ki o mo lora ya lo sunmo na obi kini o sunmo na obi keji o sunmo na obi keta nda ko buru eni ti mo je gbo re ti bayi ki se bo bayi e gbodo si iwadi e lo sodo awon dokita ko ba le ma se itoju omo re ko mo le mo ni baba arakunrin kasara eru ba o bere si ni gba ye leni to ro iku ba yo ni lo mo mete ta to bi fun o mo wa osu kini mo lo osu keji mo ma do osu keta kemi to sele abosu kere mo nbo baba

ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa bí o ṣe ń bárò náà bọ̀ lẹ́ẹ̀kan torí ẹni tó bá lọ ló bá kú gbogbo ọ̀rọ̀ ti wá bó sórí ọkọ wá pé ìyàwó ẹ̀ má bínú o ìfẹ́ lòun fi fẹ́ o ìfẹ́ ni wọ́n fi ń bá ọkọ rẹ̀ wu ìgbọ̀n òun fẹ́ ọtọ̀ yìí fẹ́ ní òun fẹ́ tọkọtọ kò ń fẹ́ taratara gbogbo ọmọ tó ti inú rẹ̀ jáde lòun tó fẹ́ torí mọ̀ pé òun ni ọmọ yìí òun ò sì ṣojúṣe lórí ẹ̀gbọ́n láti jẹ́ yìí ti ẹ̀gbọ́n náà ló bá jarí o tẹ́nìkan bá dé wòsàn tó ní ọmọ yìí òun ní kí ló ṣe ìyàwó bá ẹ̀yin ìyá rẹ̀ mọ́ bínú o ìyàwó képe mọ́lẹ̀ ni pé ọmọ wo ọmọ tó sọ lórúkọ tó náwó nára lórí ẹ̀ ẹnìkan wá lò lò níbo ló ti ń bọ̀ ajá ni àdé èèyàn ẹranko ni àdẹ́yẹ ikú ni àdẹ́já èèrà ni àbáyán òun náà sá àhalẹ̀ tó níbi ọkọ ìyàwó bá tó gbẹ̀yìn lọ ló bá lọ pe arákùnrin tí ẹ̀ yọjú jájọ pàdé níbi báyìí wọ́n dẹ̀jọ lọ bẹ̀ wọ́n jọ pàdé ńláńjọ́ ni kókọ́ mọ wá kẹ lọ sí tẹ́ẹ̀sì ṣé bí ẹni òun ń pè mí. Ká má fọ̀rọ̀ bù lọ títí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe tọkọ tó wà nínú arákùnrin tó ní òun olùbáyọ̀ òun jẹ́ ojúlé ni bàbá ní ẹ̀jẹ̀ kò náwó lé ọmọ mẹ́rí. Nígbà tí àbájáde máa bọ́ ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta arákùnrin ìlú ni èyí kọ́kọ́ kọ́ ọkọ fún ìdí oṣù bíi méjì mẹ́ta lójúlé ní kú ló wọ̀ ládìde ó wà ní ìwòsàn dánwò ó wà ní onígbà kò gbádùn ìyàwó kejì bá ní pítọ̀ òdì náà nílé mọ́ wálé ṣe ti wá mọ̀nà níbi ìsìn ìbá wa ta jókòó tì í àwa làárọ̀ ọ̀kan àwa ni ẹ la àmọ̀ sí kú ṣeé ṣe láwa ta ti jọ ń bọ̀ láyé olókùnrin ìṣọ́gbù látọyé brown tọ́lọ́run wá jẹ́ kó dayé white ta kọ́lé ta wá jẹ́ èèyàn pàtàkì ibẹ̀ fi lélẹ̀ ló lé náà ẹlẹ́gbà ta lọ lẹ́rìí lẹ́lẹ̀ ti fún wọn lóyún ìbá wa tẹ ẹrù pé ń jọ́ kínní àná ni bọ́ọ̀sì ru anna pin náà rè é anna mọ̀ bí samuel ọmọ bímọ bíi mẹ́ta ìdẹ̀lúyà mọ̀ fi ṣe lẹ́yà lọ́jọ́ sí pé máa mọ̀ mi ṣe lọ rí bí tiẹ̀ nǹkan ó ṣàwòrán ní ọkùnrin ni wọ́n bínú ẹgbọ́n náà ti ṣe ìwọ náà ti bí ọmọ fún mi. Ó wá di ọjọ́ kan lọkùnrin wá lóṣù rẹ wá èṣù tó bá mọ̀ sí ni lẹ́ẹ̀kínní máa ṣe ni lẹ́lẹ́ẹ̀kejì ìyàwó rẹ ti lọ ṣọ́ọ̀bù lòun náà bá kó àwọn ọmọ méjèèjì lọ́ bá gba ilé dókítà lọ lórí ìṣe àyẹ̀wò náà bá sọ wípé ọmọkùnrin méjèèjì náà dádì ẹ̀yìn kọ́lẹ̀ níkọ̀ bá ẹ̀jẹ̀ ẹ̀yìn mu níbi tá a ti sọ fọlákùnrin ni wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì fún kò kú o ọkànlá júlẹ̀ mí ní wùhàn bíi láti èmi kan mú débi pé yẹ̀wà jiná bóò ní ọ̀nà wo lẹ gbé gbà bóò lẹ ṣe ṣe ròmíkú pẹ̀lẹ́ rí tó ẹ mọ́ bínú ẹ kí ìsábà rẹ rí ibi tó bá yọ lára mi ni o kó wọ́n wá ti rí pé òun kọ́ ló ń lọmọ méjèèjì kó di ṣùgbẹ́gbà ọ̀là mọ́yàwó ẹ̀ ni pa ọlọ́mọbìnrin àṣìṣàgbọ́ gbígbò ni kẹ́tìn bí frying pan ẹni wọlé ọmọbìnrin kan ẹnìkan ló mú lóyún ọmọ sẹ́yìn náà gbé wálé tam bàbá rẹ̀ babaláyí babaláyíọlá babaláyí ẹ mọ́ máa ṣe dáta burúkú o ẹ mọ́ sọ̀rọ̀ ògùn láì máa jáde ni o sẹ́lẹ́nìkan tó wá ń fẹsẹ̀ kílẹ̀ ní ilé pé òun lòún lọmọ ni òun lòún ṣe kíní kan ni àbí ọ̀rọ̀ kọ́rọ̀ wo ẹrú kan ní múlẹ́ nígbà ẹrú o ṣé tí ìyàwó mi ṣe ìyàwó àròkóbi náà ṣe bí omi láyé wọn jẹ dánrọ ẹ lásàwò wọn jẹ ṣe arákùnrin yìí kàn fa sàfidíkèétì yọ pétọ nígbà bábọ ní hospital yìí tó ọba wa jẹ kí n mọ bàbá táwọn ni àwọn ọmọdé yìí ojú ẹ̀ ń ṣe mú àdá nígbà tó ń bá pa ọmọ yín méjèèjì ìjọba máa kúkú pa òun náà ni àjẹ pé kò sí tó mú wálé ayé kò sí tó mú lọ bóun ò kúkú pa àwọn ọmọdé náà máa kújọ kan ẹni tí ò sì tí ìkú kọ mọ bí ikú tí ó pa ká má fẹni tó bá kú ṣe yẹyẹ jẹ́wọ́ fún mi báyìí bíbẹ̀ ẹ̀kọ́ lójú ẹ̀ báyìí lọ́ pa àwọn ọmọ ìdànù bí ọ̀gá bá pẹ́ ju owó fi ọ́sì kẹta táwọn àbádé ní ẹjọ́ lè lọ́pọ̀ orí lójú pé ìrìnà ẹ̀jẹ̀ ta sí lọ́pọ̀lọ́ ni wọ́n dẹ̀ tún lè fírí bọ́ bá yá lára bí ìrora ní kọ́nà sùúrù sí ìwọ́n ṣàlàyé fún kọjá kí ọ̀dọ̀ tún là bọ́là kílẹ̀ ò tó mọ́ alábìyí ti kó ọmọ kúrò nílé ó ti kó lọ ṣe ń tò ó pẹ̀lú mi lọ́pọ̀ iná lẹ́yìn o torí kí lẹ fẹ́ kí arábìnrin yìí ṣe àti alákùnrin kan ibi tọ́rọ̀ parí sínú wọn ṣe wá rí àbúrò rẹ̀ tí ń bẹ́ ní ọkọ
to ti bi omo meta e ma gbagbe o omo meta ta ju omo ti e meji lo o awon na n gbe ni rorun awon na ti ko le ni lenchi olodun ti jogun ile fun won sadede ni kan ninu awon omo meta ta yi lo na dubuli aisan na ni pe kan re mu eje wa kan wa fa eje si omo nlara won ni kan re ra eje ile ti ma n gbe sinu fridge lo spitu pound of blood abi ni won pe to doctor eni pelu bo se wa yi ki se pa won le fun leje sugba an ko je pe ni won gba ti babe wa laye to wa laye eje kan fi eje si baba lara eje kan gbeje lara baba ka fi so mo lara na ba lo pe oko abuyo re wa sibi ti omo won ti to ti re ni omo abuyo ti e nigba tan gbe eje baba sori won o yato si omo to sick lowo lowo o e na se ha ni o dai pe se ri abitu loro olohun oba o a se to wu ni loko ba ni akobi ki yo lo ni mo la pe ti se woni ni eje re o ba ti e mu na ni to ba ni kan se test awon meteta number test ni mo wo omo meteta ko so mo re nbe o omo meteta ti abuye o arabirun bi to je yawo ti e ti won se ni fu loka ko so mo re ni o meteta eje awon meteta o ba ti daji mu lo na ba dele mo te se mi ni se meje amo bi to ti ri ban liwo ban liwo ibile sakabula nkan be nu e kan o si nu e lona si yawo kan olegbe ni leyin ko osu oto abi ko gbo ko paroko gbo paun ko si gbo lohun ba lalejo ki lo de awon meteta yi ta ni won lemi lo de Otolori kan wa nu won ta bi so pe san atotolori ati toni dada ati ti orin dada ati toni yoroko won ni ko so mo nbe result yi down ke aba iseju wa nlo fun obi be ko ka to ba gbe o pada si bi won eyin kuni to yi okan bo ka wo o si ti dara re leyin kuni lai ti ku re o de ni re jele jele o da gbo je mo je mo o da laamu ti je lebe ibiri tan ba je laju yo ni omo je ki ma ni omo je ku ti ba ni omo je ku ni bi o se nka ifi ba fi ka debi ti won mo ka bi pe ni ba ma je laju ri orun ni ko mo ba won je okan bo ka wo ni ma mu le se ka wo mo se ka wo mo se ka wo tan ni mo mo je wo je wo je wo je wo lero aburo pe ko so tanu ibi ni boya nu o ba n fa n tan mo fa nbe ni odo kere lo fi ota kan lo ni ko ki bo pada pa dan lo ọba ọdún ní ẹjẹ lẹjẹlẹ ọba ọba gbogbo ọdún wọn jẹ kó gbé ẹ àyè ìlú ọrọ ẹjẹ lẹjẹlẹ ọrọ ni lọ́gbọ̀n jẹ́wọ́ ló ń sọ fún un nígbà.

0: walelu kajo tole bale gafu walelu kajo
1: e ka bo pada sori eto yin eto wa ife akoko ife bere pepe ah ere ninu ile ni abi e fajuru se ebe dade tin koju ija si mo mi peto rara o rara o ki se gbogbo aja na ni ere kunre o ten to de la ri o won le to ba ri were to nfi ere re ni ko beru olohun ba o tori bo ni se ri ola ori be en ba si ife le to re ni to wo eyan tin lo to fi ere ore lewon tin lo ah so na ti mo bi to wo de leyin wo la ani bara wa ni ku eyan ere ko si me jabo lara igi kolohun ba mo mu pa e to iya wa ri gbonle gbonle ko mo paro emi ro pe todo ti e ma lagbara ju ti ex boyfriend lo ni tori oloji ti o owo ti wo na de gbe wa ngba lo je ki faramo ipe wa toju mi ju ebi yen lo sugbon ko ma paro ife ti emi si ex yen opo ju ti e lo osigba to pe ngba yi ma sile kunle ti o wole ti o dale agbaje ru ni ti o da gbogbo ibi ti nbe ni na ti o fi gbe lo ti o de ni e bota wo si yi jeje lo mi ku re lo ba nto ba se na ni owo te wa ma e wa na sinu wa na se bi okunrin se owo si fomo ni odogunle n so ilu so le dura won lo ni adigbo won na sa n kile na n kile gbe ya kile kódà ngbà ni owó ọjà ti ẹgan mọ le ju ti x lọ bó ṣe lè wá jẹ déwé pé ẹjẹ ti ọwà alágbára láti borí x ọkọ ẹ bá tó ní ìbọn kárá onímọ̀ fẹ́ bú ọwọ́ rẹ̀ ni ìgbà kí ṣe ká máa àwọn ọjà fi ìbọn ṣe rí ìbọn ọjà o ìbọn lápátí kọ lápátí wọ́n dojú ẹ̀ kọ́ wọn ọkọ ìyàwó bá jókòó ló bá wá ronú lọ títí ló bá ronú ka ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ arábìnrin ẹjọ́ ìyá ẹmọ bíi tábùrú òní bá mi dé rìsọ́ọ̀tì ní gbogbo ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òǹkọ́ lò ní.
2: Kí wá ni kí arákùnrin yìí ó ṣe?
1: Ibi dá ń bára ọgbọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin inú mu àwọn ọmọ tá a wí kan ti wà ní 28 kan wà ní 22 ọkùnrin dẹ̀ làwọn méjèèjì.
2: Kí ni kí arákùnrin yìí ó ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ìyàwó rẹ̀? Kí ni kí arábìnrin tó náà jẹ́ ìyáálé lọ́dọ̀ ọkọ tí wọ́n ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí fóun náà ṣe tiẹ̀? Ẹ̀dá kí ni kí arákùnrin tó dé pé àtọ̀tọ̀ àtòsí òun kọ́ ló lọ́mọ kí ni kò náà wàá ṣe? Sẹ́rí pé tí wọ́n ní mẹ́ta ẹni táwọn torí ẹ̀ lọ gba ní fúnka lókè sí lọ́rọ̀ òun ti jẹ́wọ́ kò síbi tá a fẹ́ ní kí ni kí òun ṣe ọlọ́mọ náà lórí ìkọ́ ọmọ fún. Ṣùgbọ́n arákùnrin tó fẹ́ sílé tó náà fẹ́ ẹ̀gbọ́n ìyàwó torí ìtẹ́ra rẹ̀ fún ọkọ̀ àbúrò rẹ̀ tó pẹ́ kò wọn tó bímọ kí ni kó wá ṣe? Torí kí ni òun náà ti ṣèwádìí ó jẹ́ pé ọmọ méjèèjì tán gbé lọ́kùnrin òun kọ́ ló ní ọkọ̀ àbúrò náà nígbà tí àkọ́bí tó ń sàárẹ̀ wọ́n lè ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wọ́n ní kò bára mu ó wá ṣàyẹ̀wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀takùnra wọn náà ni o níbi ẹ̀ tí ń lẹ̀gbọ́n sí ìyàwó ilé pé jẹ́wọ́ ìyàwó olójì ti jẹ́ pé tọ̀ x ni kò sì gbà tó òun àwọn ìríra táà bá yíra gan-an iná pitì ni gbé ńlẹ̀ ilẹ̀kẹ̀dí ìjáka ìyàdélẹ́sà àbúwọ̀n tí ó sọ ilẹ̀ tí sọ ẹ̀fọ́ ìjà sọ̀sọ̀ kú sọ àbásíkò iná làásọ̀ sọ kú sọ tó ọ̀rọ̀ ìlúkú tó ń tẹ̀rì kí wá ni ibi tọrọ kù sí báyìí ni pé kíkálukú ó ti di òfúfú ọ̀yẹ̀yẹ̀yẹra wò arákùnrin òwá tí ìlọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ṣùgbọ́n kí ni káwọn méjèèjì wá ṣe tó bá já sí ibi tá a lérò pé kò yẹ pé já sí kí lọ́ fẹ́ ṣẹlẹ̀ gan báyìí ọ̀rọ̀ ti kan lè ó ti kan bá lé ilé ó ti kan jẹ́jẹ́ ní ilé ìjókòó ní 070-16-727-4426 tàbí 0906-903-9418 0906-903-9418 ọ̀rọ̀ ti balẹ̀ balẹ̀ bá ti kan bá lé ilé o ti ka jeje mi ni doko mi to a ri ri eleyi ri eru la fi nda bo loro o oju akiri ka mo ri ku olorun ba ni pa o se ti ri ti mo ri lotu ati losi nigba ti won ko gbe nbere pepe won ti e mo ti won so sema bi ni ni yara lati bo lora lati fisi mo wa ni ibi ba o de duro yi mo gbe mo kini mo gbe mo keji ke to mo keta mo si mo kini mo mo keji mo mo keta ìrí ọwọ́ wọn ló wá jẹ́ kí ìmọ̀ ẹgbẹ́ tọ̀ ṣe ibi tí a bá dé tó ní gbóná bá dàpọ̀ mọ́ tútù ó ní báwọn bàbá wá sí máa ń yanjú rẹ̀ ọ̀rọ̀ wọn bá bí wípé lágbájágbé òkúrújẹ lọ́wọ́ ẹ bọ́ra torí ẹlòmíì kan ló gbólóhùn ní kọ̀ mọ́ túmọ̀ rẹ̀ ẹni tá a bá yìnbọn fún lóbì òkúrújẹ lọ́wọ́ ẹ bọ́ra o ẹni tó bá dédé kúkú wọ́rọ́wọ́ tó kúkú jẹ́ kò lè kúrú jẹ́ o torí gbogbo wà ládágbádá kú kò sẹni tí ò ní tọkù kò sẹni tọlọrun dá tí ò ní tọkù ìbá àṣẹ ẹranko yọ tọkù látọwọ èèyàn ìbá àṣẹ ẹranko yọ tọkù látọwọ ẹranko ẹgbẹ ìbá àṣẹ ẹja ní omi ìyẹn ọlọtí ẹwọ pọ jù ẹja lẹja ń jẹ sanra ẹdá ara àwọn ẹja ńlá ńlá àwọn bíi sáàkì akúràkúdà nkankan ní omi àwọn tó bá ti lanu bá àwọn ẹja kéékèèké wọn ti rọ sí bí àwọn yẹn ti bá ti wọn lọ náà nu bó bá dẹ̀ wá jẹ́ èèyàn náà bí ọba jẹ mọ́jèlé táà dẹ̀ gbóngbó lórí kókú táà sọ aládàkẹ́ni ọgbọ́ àbájẹ̀dẹ̀ntọ́ lájọsọ ara kọjá bẹ́ẹ̀ wọn bá dùn wọn sì kẹmù tí ọ̀tún bó ṣe kí wọ́n yin lọ́rùn yọ́sà kù sáà ni ẹlòmíì inú ásídẹ́ǹtì ní ti pa yíyá kan mo ṣètò kan gbà kan nílé ẹ̀dákun ẹlọ́bì ni èyí ni kí ni kéèyàn fọwọ́ lórí kú bẹ́ẹ̀ yẹn sùn tó gbogbo tí yóò jí wọn ló tojú ohun lójú kú mọ̀ sí wọn pè padì àdá èyí tó wọ mọ́tò ọ̀la ṣídẹ́ǹtì mọ́tò lọ́pá àtàṣí bí ẹlòmíì lọ àti lásìkò ìgbà tó bí òwúrọ̀ tó ń pátẹ́lù ilé ayàwó ẹ̀ àwọn olùwọlé alẹ́ èrè igi ìdákọ́pọ̀ olókòkò para alẹ́ àsáwọn ìpè ajẹgbèsè ikú látọ̀dọ̀ ọlọ́run ikú kan náà ni ó sá pààyàn ìyá wa bàdé yìí yóò lo lẹrù pé àbáyà àràjá o ṣé yóò ìta gbangba ni abẹ́yẹ kò ní yàrá òsì jáde sínú ìrùlé mo lábàáyà àràjá ọmọ ti sọ sí mi lẹnu ó tún gbìyànjú sí o bá a ti ń gbádùn òun sóbà náà la tó ń pọ́n yọ lámbẹ̀ ó kọ́ èmi gan lọ́rùn gbogbo làákàyè ni mo gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọn ọmọ tí n ó sì mo ṣe wá báyé o ẹ̀yin màmá àti bàbá ọlọ́pọlọ pípé àti pàápàá jùlọ ẹ̀kọ́ kan wà níbẹ̀ tí mo fẹ́ kẹ́yìn òbí kọ́ àwọn ọmọ wa tí wọ́n ń gba ní ọkọ́ lọ ní ìsìn àwọn ọmọ wa tí wọ́n ń fẹ́yàwó ẹ dákun ẹ jẹ́ kí wọ́n ẹ bá mi lan tí wọ́n ń pè ní ìfẹ́ yí wọn dáadáa àti pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ṣègbéyàwó láì ṣèwádìí èmi máa ń pariwo pé tá a bá ṣègbéyàwó fáwọn ọmọ wa ẹ jẹ́ wàdí ọjọ́ iwájú wọn ayé ti wá dùn ayé ti lajú débi wípé wọ́n tún ti ń ṣèwádìí jẹ́nẹ́tàìpù ní ìsìn sí jẹ́nẹ́tàìpù ní ń pè wọ́n á rí òun bẹ́jẹ̀ rẹ̀ bá bára wọn mu ẹ̀jẹ̀ tí ọba bára wọn mu kọ́mọ́ fagídí fẹ́ra wọn o torí mo mọ̀ wípé màmá yẹn ó ń múra fún ọkọ àbúrò rẹ̀ wípé tóun fún wá bọ́ lẹ́lẹ́kejì tóun bá lẹ́lò míì ẹni yẹn ni wọ́n lọ bà wọ́gbọ̀n tó rí òun mọ́ pẹ̀lú ọ̀nà tó mọ́ gbà wáyé ló ṣùgbọ́n mi ò mà léèyàn tó bá sì parọ́ ọmọ méjèèjì ọsàn tí ọsọ àìgbẹ́bùrú ìrìn àbẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi ní báyìí ní ìsìn odóhùn ni wọ́n fẹ́ dùn ún wá sí 0701672-7426 0701672-7426 tàbí 0906-903-9418 0906-903-9418

ọjọ́ wọn ti ń sáré tètè ọjọ́ ọmọbọjọ́ oṣù náà rí gbẹrẹgbẹrẹgbẹrẹ oṣù náà ọmọbọṣù wọn ní kí ló ń bẹ ní oṣù tí ò sí ní ọjọ́ báyà ti gbàgbé pé látọ̀dọ̀ ọjọ́ láti ń kóra jọ tí ó wà dòṣù látọ̀dọ̀ oṣù oṣù yóò ti kóra jọ tí ó wà dọ̀dún gbogbo láti bẹ̀rẹ̀ mo kóra rẹ̀ jọ torí ìgbà tí mo gbọ́ wọn kọ́ ní ó ta kókó bí àṣà ọ̀rẹ́ mi kan tí ń gbé ní máfunukù ó ta kókó ṣùgbọ́n bó ti rí ó ta kókó tó ẹni náà láyé tù ìdí láyé tsoko. Ńbo kí la fẹ́ káwọn méjèèjì wa ṣe ní ìsìn kálukú àtọkùnrin kìíní àtọkùnrin kejì àtọkùnrin kẹta wọn ti jọ́là bárí ara wọn obìnrin alákọ̀ọ́kọ́ ti gbà fọlọ́ pé tó òun nílé bàbá ń bímọ obìnrin ẹlẹ́ẹ̀kejì òun náà ti jẹ́ kí ọkọ rẹ̀ mọ̀ pé ìwọ kọ́ ló ní obìnrin ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ àbúrò àǹtí yìí òun náà ti sọ fún ọkọ rẹ̀ pé tó x ló kóná sí tọ́pọ̀ tọ́ ẹ̀gbọ́n ìyàwó ní ìsìn àti ọkọ àbúrò ẹ̀gbọ́n ìyàwó àwọn ló pè sí lọ́wọ́ láti mọ kí la fẹ́ kí wọ́n ṣe kí la fẹ́ kí wọ́n ṣe o torí adákẹ́ mọ́ fọ̀hún àwọn tẹni tí ń ṣe o wọ́n ní agbẹ́ni mọ́ fọ̀hún àwọn tẹni tí ń ṣe ẹni ìhòòrò ohun tí ò bá dẹ̀ fọ̀ lóru ń gbé ẹni ohun àìfọ̀ lóru máa gbé tó bá ti sọ́hun ní wọn ẹ̀dákun obìnrin bẹ́ẹ̀ni obìnrin bẹ́ẹ̀ni ẹ̀mọ́jà sí bí òun náà tàbí gbígbé ra kúrò tàbí ẹ̀dákun ẹ̀dákun o ẹ̀wọ́n ní èrò ń bọ̀ ń ta ẹ̀bá ń sílẹ̀kùn ẹ̀jẹ̀ ń wọlé ń bí o sílẹ̀kùn fún un ṣùgbọ́n tí ọba ti sọ̀rọ̀ orò ń gbé o ẹni àìfọ̀ lóru ń gbé kí lè fẹ́ káwọn méjèèjì ṣe báyìí 0701672-7426 0701672-7426 tàbí 0906 ẹ fi rí ọmọ máwọn ọmọ wa létí o ayé ọ̀n ti da ayé ọ̀làjú kọjá bá a ṣe lérò ibi tí ò bá ti sífẹ̀ẹ́ tó jẹ́ pé owó ní bẹ́ńbẹ̀ owó tó lè rí bá nífẹ̀ẹ́ owó jù bí ọmọ tó gbé sẹ́mọ́kọ rẹ̀ lára ni a ní ayé ṣe irú rẹ rí ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ so dára ṣá ìgbẹ̀yìn rẹ̀ so ṣe inú yẹn gan ìgbẹ̀yìn rẹ̀ ní olúfẹ́ bára ẹ̀ àwọn ọmọ sì ní àwọn ọ̀ká kún matter of game ni wọ́n ń ka gbogbo rẹ̀ kú bẹ́ẹ̀ sì ni ẹ wú ìrìn àjò délé àwọn ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n kámọ̀ tí ì sọ ọdún mẹ́wàá tí màmá yẹn ti ń wojú ọlọ́run kó tó di pé ó bí ọmọdé tá a bá ru mẹ́wàá mọ́ ọgbọ̀n nǹkan ó ti di méjìdínlọ́gbọ̀n. Ẹ̀rígbé nǹkan kíbẹ̀ ọpọlọwọ alára ọpọlọwọ àjòrè ọpọlọwọ ọgbìnlélàá alájù ní àpòdúpẹ́ lọ́wọ́ rẹ o gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ bond adúgbò lọ́wọ́ yìí láàrin wájú aworeyìn rí jẹ́ fún ìpolówó ọjà lórí ètò ẹ̀yìn pàápàá jùlọ ẹ̀yìn oníṣègùn ìbílẹ̀ afẹ́kẹ́ kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí léyìí tó fi jẹ́ pé tọkùnrin bá wà nílé gangba míì gbójú ṣe ojúṣe dáadáa láìsí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá pé ó rí jọra wọn tàbí ìjọra wọn. Títí